0: fún ìgbà àkọ́kọ́
1: wòlíì sam ojo ọmọlójú
0: jésù
1: tí ogbó yẹn ń pè ní
0: ọ̀sọ́ni
1: láti orí òkè
0: ògbó
1: tó ń bẹ ní Coca-Cola
0: aṣèjìrẹ́
1: ní ọ̀nà ìbàdàn sí ìfẹ́ ló wà orí òkè yìí ó wà ní Abuja nínú Trinity Garden ibẹ̀ la mọ̀ ń wà ní òru ẹni ọjọ́
0: Saturday
1: Abuja ní alẹ́
0: yìí
1: Ọlọ́run mi wípé
0: ó
1: ń fẹ́ rìn kọjá ìmọ̀ ẹni
0: mọ́
1: gbàgbé ṣẹ wòlíì
0: tó
1: o bá mọ̀ yàn
0: lábújá
1: mọ́ ní kó o mọ bá mi fà wọ́n
0: létí
1: àṣálẹ́ kan pẹ̀lú ọlọ́run tó bá dẹ̀ ti dàrọ̀ la
0: mo
1: tún ti padà
0: ta
1: ló di orí mú
0: yìí
1: àṣàsí àti gbéwé
0: bá
1: a ṣe lọ di pẹpẹ
0: kó
1: gbiná lára kó gbiná kó gbiná. Hallelujah meje.
0: Seven hallelujah.
1: La mon coco que.
0: Now you shout.
1: Osana meje.
0: Osana seven times.
1: Wa koju sona mi.
0: You come to another place.
1: Wa pe o iyela meje.
0: You call life seven times.
1: Are you ready?
0: Yes sir.
1: Seven hallelujah.
0: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
1: Koju sona ke.
0: Come to another place.
1: Ogo meje.
0: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
1: Koju sona ke.
0: Come to another place.
1: Osana.
0: Osana. Osana. Osana. Osana. Osana. Osana. Osana.
1: Koju sona keni.
0: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.

ṣe sòṣe nítorí àná mi sọ̀rọ̀ ó ṣeun ó ní mi sọ̀rọ̀ ó ṣeun tó bá tún dọ̀la màá tún sọ̀rọ̀ pé ó ṣeun ìwọ ni jinlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kú ojúmọ́, ìròyìn ní kùtù àìrè láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkúrẹ́, ìlú Ìlọrin Mọ̀kìnlá Wàtá tí ń gbọ́ ohùn Sátẹ́gùn Fọlájìn Oyètayò níròyìn yín ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Tinubu bẹ̀rẹ̀ ṣíṣe ìpolongo àtúnyàn rẹ̀ bó bá di ọjọ́ 14 oṣù kẹwàá ọdún tá a wà nínú ẹ̀. Ilé ẹjọ́ kéde pé wọ́n ń wa Rochas Okorocha, Sẹ́nitọ́ Ifeanyi Arara àti àwọn mìíràn lórí ẹ̀sùn lílẹ̀dẹ̀ àpòpọ̀. Sultan kéde pé òní ní ọjọ́ ìwòran òṣùpá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Arẹ́bọ́lá Tinubu ni yóò bẹ̀rẹ̀ ṣíṣe ìpolongo ìbò rẹ̀ fún àtúnyàn nínú ètò ìdìbò gbogbo ilé tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí tó ṣe láìpẹ́. Ìpínlẹ̀ Kaduna òní ètò ìpolongo yóò ti bẹ̀rẹ̀ bó bá ti di ọjọ́ 14 oṣù kẹwàá ọdún tá a wà nínú ẹ̀. Olùdarí ọ̀gá àgbà ikọ̀ ìpolongo ààrẹ Abdulaziz Yari ló kéde ọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé eléyìí tó ṣe papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílùú Àbújá. Yari ṣe lálàyé pé òun ti ṣetán báyìí láti lè jẹ́ kí ètò náà bẹ̀rẹ̀. Ẹni tó ti fìgbà kan jẹ gómìnà ìpínlẹ̀ Zamfara tó tún jẹ sẹ́nítọ̀ eléyìí tó ń ṣojú apá ìwọ̀ oòrùn Zamfara ló ṣe lálàyé pé wọ́n ti buwọ́ lu àlàkalẹ̀ gbogbo bí nǹkan ti ṣe lọ fún ètò ìpolongo ààrẹ náà. Ó ṣe lálàyé pé ìgbìmọ̀ òun ni yóò ṣiṣọ́ lójú ètò ìpolongo rẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Wàyí o, ẹgbẹ́ òṣèlú All Progressive Congress lórílẹ̀-èdè Nàìjíríà ló ti ké sí àjọ elétò ìdìbò láti lè rí dájú wípé wọ́n tẹ̀lé àbájáde sí ilé ẹjọ́ gíga ilẹ̀ yìí láìpẹ́. Eléyìí tó gbé jáde lójú náà ti lè jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú kó ṣe ojúṣe wọn nípa ọ̀rọ̀ ìforúkọsílẹ̀ àti láti lè jẹ́ kí wọ́n wà ní ìbámu pẹ̀lú òfin pàápàá jùlọ ẹ̀ka òfin ètò ìdìbò ilẹ̀ yìí ti abala 87 irú ẹ̀ tó jẹ́ tọdún 2026. Ìròyìn ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ìta látọwọ́ alága àjọ INEC nílẹ̀ yìí Joas Amokitan tó sì dé bíbuwọ́lù látọwọ́ àpapọ̀ alága àjọ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Nentawe Iwada tó fi mọ akọ̀wé ẹgbẹ́ náà Sẹ́nitọ̀ Ajibọlá Bashiru. Àjọ ẹgbẹ́ ọ̀hún ṣe láláìpẹ́ àjọ INEC ló gbọ́dọ̀ jẹ́ kí àwọn gbogbo ẹgbẹ́ òṣèlú kó tẹ̀lé ìlànà tó ń ti àṣẹ eléyìí ti ilé ẹjọ́ ọ̀hún tó gbé jáde láìpẹ́ yìí. Ilé ẹjọ́ májísrèètì eléyìí tó fìkàlẹ̀ sílùú Àbújá ló ti ṣe láláyé pé wọ́n ń wá ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo nígbà kan rí Rochas Okorocha, Sẹ́nitọ̀ Ifeanyi Araruma lórí ẹ̀sùn lílẹ̀dẹ̀ àpòpọ̀ àti ṣíṣe owó lọ́nà àkùtọ́. Ilé ẹjọ́ ló tún ṣe láláyé pé fífi kélé òfin gbé Timothy Amachioko Amachokes àti àwọn mìíràn ló jẹ ara ọ̀nà báyìí láti lè jẹ́ kí wọ́n tún wá àwọn tó kù lójú náà bí wọ́n ti ṣe láláìpẹ́. Ohun ṣe ni wọ́n lé ẹjọ́ jẹ lórí àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ní wọ́n jẹ̀bi rẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Wọ́n ṣe láláìpẹ́ gbogbo àwọn tí wọ́n ti dárúkọ ọ̀hún òun ni wọ́n gbọ́dọ̀ gbà síwájú ilé ẹjọ́ ti májísrèètì tó wà ní Jiwa nílùú Àbújá. Wáyé o, ìjọba àpapọ̀ ló ti tako ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé káàkiri lásìkò tá a wà yìí nípa ẹ̀dínwó eléyìí tó pin yamọ̀ ìkalẹ̀ lórí bí nǹkan ò ti ṣe farahàn báyìí fáwọn ènìyàn tó sì ṣe láláyé pé ètò náà ni ó tún jẹ́ kí nǹkan dúró re sí lọ́wọ́ tá a wà yìí. Ìjọba àpapọ̀ ló wá tako ìgbésẹ̀ náà tó sì ṣe láláìpẹ́ ìjọba orílẹ̀-èdè yìí ló ń gbé ìgbésẹ̀ eléyìí tí yóò jẹ́ kí nǹkan tún rọrùn sí dáadáa. Mínísítà fọ̀rọ̀ ètò ìṣúná Táíwò Òyetèlé ló fojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó ń dáhùn àwọn ìbéèrè látọ̀dọ̀ àwọn oníròyìn. Òyetèlé ṣe láláìpẹ́ ìjọba àpapọ̀ ló mọ̀mọ́ gbé ìgbésẹ̀ náà lójú náà ti lè jẹ́ kí nǹkan tún rọrùn kó sì bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. olùdásílẹ̀ ilé ìjọsìn Pure Religion International Ministry PRIM tó tún jẹ́ ẹni tó ni ilé àwọn ọmọ tí ò níyà ìyẹn Greystand Orphanage for Children tó wà nílùú Àkúrẹ́ Dókítà Florence Ọmọláfẹ́ ló ti sọ ìṣe pàtàkì mímọ̀ sí ìrónílágbára dídáàbòbò àti títọ́jú àwọn opó pápá jùlọ àwọn tó bá ń kojú ìpèníjà kọ̀ọ̀kan tàbí ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí wọ́n ti pàdánù ọkọ wọn. Dókítà Ọmọláfẹ́ ló fi pín lóde lásìkò ayẹyẹ ẹlẹ́ẹ̀kẹwàárọ̀ ẹ̀ níbi ètò ilé tí wọ́n máa ń ṣe fún ìrónílágbára àwọn opó eléyìí tó wáyé látọwọ́ iléeṣẹ́ náà pápá jùlọ tí ó sì wáyé níbi iléeṣẹ́ ní iléeṣẹ́ Graceland Orphanage Home eléyìí tó wà nílùú Àkúrẹ́ tí í ṣe olúlu ìpínlẹ̀ yìí ó sì lálàyé pé ètò náà ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ lójú náà tilẹ̀ jẹ́ kó jẹ́ bí àtìlẹyìn láti mú ìgbà yìí gbádùn àwọn opólọ́kọ̀ọ́kọ́dùn àti láti lè jẹ́ kó jẹ́ bí àǹfààní fún iléeṣẹ́ náà láti dá padà sí àwùjọ. Lára àwọn tó jàǹfààní ètò náà eléyìí tó sọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ rédíò Adaba FM níbi tí a ti rí arábìnrin Kọ́láwọlé Queen àti arábìnrin Ọ̀kẹ́ Florence ló wá fi ẹ̀mí ìmoore wọn fún àwọn tó ṣàgbékalẹ̀ ètò náà tí wọ́n sì lálàyé pé ètò ìrónílágbára òun ló ti ní ipa kan tàbí ẹlẹ́ẹ̀kejì nínú ìgbésí ayé àwọn.
2: Adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa tí wọ́n gbé ètò yìí kalẹ̀ torí gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wa lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn opó ló wà ń ta ń sìn tó yẹ pé depression ti pa ẹlòmíì kù sínú ilé ṣùgbọ́n fún orí ọ̀fẹ́ yìí a rí pé inú àwọn màmá àwa tá a jẹ opó a rí pé inú ọ̀pọ̀lọpọ̀ ń dùn.
3: Mi tiẹ̀ ṣe ni rí kan lèmi ti jẹ́ ó ti tó ọdún mẹ́ta tí mo ti wá bí tó jẹ́ pé aṣojú òun náà ni mí ní ṣọ́ọ̀ṣì wa ìwé yẹn máa mú wá síbí yìí láti máa bọ̀ wọ àwa opó tá a bá ti wá. A dúpẹ́ lọ́wọ́ màmá yẹn lọ́wọ́ Ọlọ́run lórí màmá yìí torí pé ó mọ ìlú.
1: Bákan náà làwọn tó jàǹfààní ètò náà wá rọ àwọn tó ṣàgbékalẹ̀ ètò ọ̀hún láti lè jẹ́ kí wọ́n tó tẹnpẹlẹ mọ́ irúfẹ́ ètò bẹ́ẹ̀ eléyìí tó jẹ́ bí àtìlẹyìn àti ìrónílágbára fún àwọn opó. Lára ohun tó tún wáyé níbi ètò ọ̀hún láti rí ètò ìlera ọ̀fẹ́ ṣíṣe àyẹ̀wò ètò ìlera ọ̀fẹ́ bákan náà àti pínpín àwọ̀ gíláàsì fún àwọn tó bá ní ìpèníjà ojú àti àwọn tó bá nífẹ̀ẹ́ sí irúfẹ́ gíláàsì náà. Ètò eléyìí tó wáyé lánàá òde yìí ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàárọ̀ ẹ̀ látìgbà tí ètò ohun ti gbéra sọ eléyìí tó tàtẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọ̀hún nípa sísàtìlẹyìn fún àwọn opó àti mímú ìgbáyégbádùn wọn lọ́kùnkúndùn. Àwọn afurasí ajínigbé kan ni wọ́n ti pa Rosemary Aduko ẹni tó jẹ́ kánsílẹ̀ ilé tó ń ṣojú wọ́ọ̀dù Ògùgù ìkẹta ní ìpínlẹ̀ Kogi ní ìjọba ìbílẹ̀ Ọ̀làǹbọ̀rọ̀. Ìròyìn jẹ́ pé ní pé ń ṣe ni wọ́n ṣe kópa lẹ́yìn ìgbà tí wọ́n ti jí gbé tí ó sì ń rìnrìn àjò lọ sí Onitsha ní ìpínlẹ̀ Anambra láti lọ ra àwọn ọjà rẹ̀. Arábìnrin ọ̀hún ìròyìn jẹ́ kóyé ni pé wọ́n jí gbé ní ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí nígbà tó ń rìnrìn àjò lọ tí wọ́n sì dẹ́gbòde ní ojú ọ̀nà níbi tí wọ́n ti láǹfààní láti jí gbé lẹ́nu ààlà eléyìí tó pa ìpínlẹ̀ Enugu àti ìpínlẹ̀ Anambra papọ̀. Àwọn ènìyàn ìròyìn jẹ́ kóyé ni pé ń ṣe ni wọ́n wọ jáde kúrò nínú ọkọ̀ rẹ̀ tí wọ́n sì gbé lọ sí ibì kan nínú aginjù tí ẹnikẹ́ni kò mọ̀ eléyìí tí wọ́n wá sí lálàyé pé ń ṣe ni wọ́n ti padà gbẹ̀mí lẹ́nu arábìnrin náà. Ibi láwọn rìmọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ láti ń gbóhùn tátẹ́gùn Sunday Àjíbóyè lólò tú ròyìn Fọlájìn Oyè Táyọ̀ ló mú wá sí ti gbọ́yìn iṣẹ́ wa ò nídìí iṣẹ́ o àkú àjọ òde.

0: fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
1: A ti Ìpele Cocoa Buyers Association.
0: Ní ọ̀wọ̀ East SCDA.
1: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
1: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
0: Scale ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
1: Òkèrèké o, ìkòkó yọ bàbà, rọ́jọ́ mẹ́rù yé máa ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́.
0: Ìjàtíjàtì
1: àti síléètì.
0: Káṣù
1: àtẹràn yé máa nekù.
0: Òun nìkan wọ ọjà.
1: Ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó. Ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko.
0: Tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́.
1: Tàbí dúra kòkó gànjẹ́.
0: Ó lo fi
1: aago mẹ́fà, ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
0: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
1: Ẹni bá tàpá sófin yìí.
0: Ìgádà bá gbé.
1: Alága gbọ́lí kòkó pele.
0: Ẹ̀dà Solomon.
1: Akírótìmí.
0: Àti Sẹ́kítì.
1: Ṣífọ́ Olúpọ̀nà Mátí Wákínọlá.
0: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀rọ̀ mẹgbẹ́.
1: Ọ̀ràn ẹ̀mẹ́kéde o.
0: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí.
1: 081-3704-4254 tàbí
0: 081-0232-7340.
2: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
3: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
2: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Ká bá yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
4: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
2: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Ròdù Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 080-3041-4344.
4: Grace 080-3247-46. 86
2: tàbí fẹ́ mi sórí 080-6086-4428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
5: Ọjọ́ kíní nínú oṣù kọkànlá ọdún yóò ráyé yìí. Ẹbí ọ̀dọ́fin Yẹmi Ṣùwàdà ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ o. Gédé ọ̀hún yẹn ń rí alẹ́ngun. Ìmọ̀gbọ́ kìlọ̀ yìí. Bùbá ṣùpàdé yóò fẹ́ ṣe o. Torí kéré ẹjọ́ yọ̀wọ̀n ẹbí ọ̀dọ́fin yọ̀wọ̀n ṣe o. Àti Kábíyèsí Joel Olúwàfẹ́mi Adéluwoyè Aṣùwàdàfin Ṣùwàdà lán. Nọ́mbà ìwé ẹjọ́ náà ẹ mẹ̀rẹ̀ yìí o. HOW/34/2021 ọ̀ngọ́ yẹn ń rí alẹ́ ọ̀dọ́fin kúròwó quarters kí Ṣùwàdà yóò choko yóò kọ́lí yóò nálẹ̀ síbẹ̀. Dẹ́gẹ̀ wáṣù pàdé ọjọ́ kínní oṣù kọkànlá ọdún yọ ọ̀ra yìí. Aago mẹ́ta ọ̀sán mẹ́ẹ̀ o. Mú mú ṣàlàyé kí máa yẹ òwà késọ́ lórí ẹbí yìí. Pa Emmanuel Adromola Adedimila 070-42-79-55-36. Akọ̀wé bí wọn Adam Ablaziz Bídèmí 081-36-87-54-86. Ẹbí ọ̀dọ́fin ní bàjẹ́.
6: Ẹ̀lẹ́mẹ̀ wo jẹ́ tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jackie M College of Health Sciences and Technology. Lórúkọ rẹ̀ ilé ìwé tí ó tilẹ̀ ní ìmọ̀ nípa ètò ìlera
7: imọ̀ sáyẹ́nsì
6: àti ìmọ̀ ẹ̀rọ.
7: Wọ́n kí ni wọ́n láàrin ẹ̀yẹ.
6: Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé
7: tí àyíká ilé ìwé ọ̀hún gan
6: dáńtọ́.
7: Jackie M College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀
6: pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology
7: ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti.
6: Ilé ìwé yìí ti gbóhùn tẹ ìjọba
7: wa àti pé
6: ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate,
7: diploma,
6: OND àti HND
7: láwọn ẹ̀kọ́ wọ̀nyí.
6: Community Health Technology,
7: Health Assistance Medical,
6: diploma in public health
7: àtàwọn yòókù.
6: Àti pé
7: Ekiti State College of Health Sciences and Technology
6: ti ìlú Ìjẹrọ
7: ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn.
6: Ibo gan ni ilé ìwé yìí wà.
7: Opposite First Samuel
6: Ọ̀gangan
7: nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo.
6: Fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́
7: ìsáwọn nọ́mbà wọ̀nyí
6: 081-06-4426
7: tàbí
6: 081-54-37-7844
7: àti
6: 081-54-37-5072.
7: Jackie M College of Health Sciences and Technology
6: wọ́n gba ìmọ̀
7: láti lè di adarí
6: lọ́jọ́ náà.

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tún bẹ́ ìyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
4: CDK, sọ́

0: e tun ku dede woye eyin eyan wa ni gbogbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo ti ndo wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to ti ntoro tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu iyawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore koko ase eni to ba dore koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon nbeta ana seta o na lo le jona abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo bẹẹ lẹlomi wa kò le rìnrìn ìṣẹjú márùnún yóò ti mọ fọwọ lébàdí gbogbo àwọn nkan tá n jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 aba mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 aba mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gọ́ kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 aba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 aba mission gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwá ìjà ò sí always guide náà ni ṣé wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé

0: 89 FM. Peace of a dove.
1: Tẹ̀lé níbo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
2: Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣára iná mọ̀ ni. Bó bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
1: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti dé báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ ma fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ ma fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn òrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ò ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19
5: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀ sì máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíọ́kólíọ́ bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ ṣe á wà wọ́n bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 64 60 6490 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won le ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fi ni kayin ni o wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 bele lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: Ọ̀rẹ́ a ò máa ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Òó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gbogbo. Kódà ìrorun sùn dédé. Òó ọ̀rẹ́ mo ti gbìyànjú ògbọ́dẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ará ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
6: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba ajó òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọ́mọ Nigeria. Ẹ máa pe 09160626.

0: èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ òun rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi. Fìríjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
1: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
2: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
4: Mo ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Keep it locked on Adaba FM.

0: jẹ́ mo tún kí yín lọ́rọ̀ tò ní ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ o. Ẹ̀kú ojúmọ́ máa níbi gbogbo tí ìkànnì yín bá fẹ́ di láàárọ̀ tò ní. Àkú ọjọ́ ìsinmi òní, ọ̀pọ̀ ẹ̀ lákòóso lókè pẹ̀ àmì. Ẹ káàbọ̀ sórí kíka ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa ta pè ní Etí Yín Mélòó. Etí Yín Mélòó rèé láti ìkànnì Adaba. Etí Edọ̀tún Àkùrẹ́ ìlú Laramọ̀kínlá Wàtá tí ń gbọ́n Sátẹ́gùn. Ẹjẹ́ kọ́kọ́ máa fún yín láwọn kókó inú ìwé ìròyìn eléyìí tó jáde lóòrọ̀ tòní o. Kó tó wá di wípé màá fún wa ní ọ̀rẹ́ kíni mú ìròyìn gan nísàn-án. Ẹ wo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ ṣe sùúrù gidigidi o. Bẹ́ẹ̀ báyìí tún Ààrẹ Bọ́lá Tinubu yàn lẹ́lẹ́ẹ̀kejì. Àǹfààní èrè jẹ́ ìjọba àwarawa ló kù tẹ́ ẹ mọ̀ jẹ o. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹ gbọ́ láàárọ̀ tòní o. Ìwà àpáǹlé ò dáa. Ìwà ẹ̀mọ ẹgbẹ́ òkùnkùn yọmọlúàbí o. Iléeṣẹ́ ọlọ́pàá fi kélé òfin gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn. Nípínlẹ̀ wo nìyẹn? Ẹ gbọ́ láàárọ̀ tòní náà. Ààrẹ Bọ́lá Tinubu yóò sì sọ lójú àwọn ìgbìmọ̀ kan tó bá ti di ọjọ́ kẹrìnlá oṣù tá a wà nínú ẹ̀. Ìgbìmọ̀ wo gangan làrí ó sì sọ lójú wọn, kí ni tí wọ́n wà fún, kí ni tí wọ́n ó ṣe? Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀ tìtò nínú. Orí adé kan lórílẹ̀-èdè Nàìjíríà ló mà ti lu Ààrẹ Bọ́lá Tinubu àti mínísítà fọ́rọ̀ ọ̀rọ̀ náà ọba nílẹ̀ yìí lọ́gọ ẹnu o. Ó kan sára sí wọn pé iná ọba ti wá gbé pẹ́ẹ́lí báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Orí adé wo ni? Ẹ kúkú gbọ́ láàárọ̀ tòní náà. Bẹ́ẹ̀ báyìí lè fìbò gbé mi wọlé o. Mò ń nagun ẹ̀ tantan sáà kan péré ni màá ṣe. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹ kòkó tún gbọ́ láàárọ̀ tìtò nínà. Kọ́lọ́hún sàánú o. Alága ìjọba ìbílẹ̀ kan ló mà ti dágbére fáyé ní nǹkan bí oṣù mẹ́ta tó gorí àpèrè gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀. Ìpínlẹ̀ wo gangan ló ti ṣẹlẹ̀? Ẹ gbọ́ láàárọ̀ tòní. Abala ìròyìn eré ìdárayá. Ikọ̀ Arsenal, Chelsea wọ́n gbégbá orókè o. Níbi ikọ̀ Manchester United ti ṣe ta omi pẹ̀lú ojúgbà rẹ̀. Tó bá dìrọ̀lé òní, Liverpool mọ kojú Manchester City. Tóhun tí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ìfigagbága mìíràn nínú ìdíje ti Líìgì Àgbà Ọ̀jẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti nílẹ̀ Gẹ̀ẹ́sì. Wọ́n yí àtàwọn ìròyìn eléyìí tí mo ti ka kókókókókó rẹ̀ jáde láàárọ̀ tòní. Ẹ ó gbọ́ ọ̀rìn kí ni wí àtúpalẹ̀ rẹ̀ láìpẹ́ láì jìnà. Ẹ já lọ polówó ná kátajà nàbá bábù ṣe bùdà. Àtàwọn apàdà wá fún yín lọ́rìn kí ni ìwé ìròyìn náà. Fọlájìn Oyetayo lorúkọ mi o. A kú ìsinmi òní, ọ̀pọ̀ ìláṣẹ.
1: Káàbọ̀ Màyẹ̀jẹ̀á, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kúṣàánú.
2: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbóṣùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tún gbóṣùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó le gún yọ dé lẹ́fù yẹn. Ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò y gan lo se wa ye mi pe luwe luwe ni won fi soro vigoka herbal capsule tiki je kore okunrin lati gba ball lori papa gbo to bi tege ti santena ati yara to ti re tele lo ma jidije pada ti o ni sismes memo ye gan lo fa ti gbugbu awon okunrin fi yan vigoka layo ayo herbal help limited lo se pelu natural o de ti wa kakiri chemist ati pharmacy.

bá fìgbà náà kan sọ̀jà láti lè jẹ́ kí wọ́n yan ààrẹ Bọ́lá Tinubu sọ́fíìsì lẹ́ẹ̀kan sí i. Wọ́n ṣe ni àwọn àtúntò tó ń ti èrèjẹ ìṣèjọba àwarawa ni yóò di tọrọ fọnkalẹ̀ fún tolórí tẹrẹmù lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ ló fi léde lásìkò ìgbà tó ń kópa níbi ètò kan eléyìí tí wọ́n fi ń ṣe àfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan eléyìí tí ó túnbọ̀ tẹ́ ń pẹlẹ mọ́ ṣíṣe ìpolongo fún àtúnyẹ̀ ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Kasim Setima eléyìí tó wáyé ní Láfíà ní ìpínlẹ̀ Nasarawa. Arábìnrin Tinubu ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akitiyan tó ń ti gbìyànjú eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu ti gbéṣe lórí àtúntò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà òun ló lọ́lọ́ kan yẹ tó ṣe lálàyé pé àwọn àgbéǹde tó ń ti àwọn àtúntò ọlọ́kanòjọ̀kan òun ló ti wáyé. Ó ní onírúurú ẹ̀ka ẹlẹ́kanòjọ̀ka òun ni ààrẹ Bọ́lá Ahmed òun ló fọwọ́ sí o tó sì ṣe dáadáa láwọn ẹ̀ka náà. Ó ṣe lálàyé pé bí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bá túnbọ̀ fìgbà náà kan sọ̀jà pa kítímọ́lẹ̀ láti lè jẹ́ kí wọ́n tó dìbò yan ààrẹ Bọ́lá Tinubu ní sáà kejì pàápàá jùlọ nínú ètò ìdìbò sípò ààrẹ eléyìí tí yóò wáyé lọ́dún 2027. Ó ní èrèjẹ àwọn ìṣèjọba tiwantiwa yìí òun gangan ni ó àmọ́ dé ọ̀dẹ̀ kó wa ní tìbútòrò orílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé ààrẹ obìnrin àkọ́kọ́ lẹ̀ yìí arábìnrin Olúrẹ̀mí Tinubu lòun ti mú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pípolongo fún sáà kejì ààrẹ lọ́fíìsì ló ti mú un lọ́kùnkúndùn. Òun náà ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúntò kọ̀ọ̀kan tó ń ti ìrànwọ́ aláìlẹ́gbẹ́ òun ló ṣe fáwọn obìnrin ní tìbútòrò orílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá fẹ́ ka àkàgbádùn ìròyìn náà ó ń bẹ nínú ìwé ìròyìn Punch, Vanguard, The Nation eléyìí tó jáde lóòrọ̀ tìtòní.

bó ṣe ń jẹ́ nìyẹn ẹjẹ́ ń sọ fún yín pé ayé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ bayelsa òun ló ti fi kélé òfin gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tó ń lọ bíi mẹ́ta ó lé ní ogún ní ìpínlẹ̀ náà tó sì lálàyé pé ó tún gba àwọn ìjà ogun lọ́wọ́ àwọn afurasí náà nínú ọ̀rọ̀ eléyìí tí kọmíṣánná fọ́rọ̀ ọlọ́pàá kọmíṣánná àwọn ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún àjàó saka nínú àtẹ̀jáde kan lè tó filéde lásìkò ìgbà tó ń ba àwọn oníròyìn sọ̀rọ̀ ní yenagoa lánàá ọjọ́ àbámẹ́ta ló fi ṣe lálàyé pé ńṣe ni àwọn afurasí ẹmọ ẹgbẹ́ òkùnkùn òun ni wọ́n fa wàhálà kan láìpẹ́ yìí eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bàjẹ́ kọjá àlà táwọn míì sì tún fara kááṣá kọjá àlà nínú ìṣẹ̀lẹ̀ náà ó wá ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bayelsa ó ní òní sàsùn pé báyìí lójú náà ti lè jẹ́ kó gbógun ti ìwà ipá ìwà jàǹdùkú àti ìwà eléyìí tó bá ní ṣe pẹ̀lú ẹ̀mọ ẹgbẹ́ òkùnkùn bákan náà ló wá ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún òun ló ti tẹnpẹlẹ mọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtanijí báyìí lójú náà ti lè jẹ́ kó mọ́ ṣe ìtanijí fún àwọn ọ̀dọ́ tọ́rọ̀ kàn pàápàá jùlọ àwọn tó bá ń kópa nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn ó wá ṣe lálàyé pé àwọn tí wọ́n ti fi kélé òfin gbé ọ̀hún ní ìwádìí tó lóòrìn yóò bẹ̀rẹ̀ lórí wọn tí wọ́n sì ṣe ìdájọ́ ilé tó bá yẹ fún wọn lẹ́yìn tí wọ́n bá parí àwọn ìwádìí wọn. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn punch vangard eléyìí tó jáde lójúmọ́ ti tòní náà. ààrẹ bọ́lá ahmed tinubu òní yóò sì sọ lójú àwọn ìgbìmọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní eléyìí tí wọ́n ti ṣàgbékalẹ̀ rẹ̀ fún tí ó rí sí ètò gbogbogbò ètò ìdìbò gbogbogbò ọdún 2027. ààrẹ bọ́lá tinubu ni wọ́n ní ó fojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tí ó báwọn tọ́rọ̀ kàn nínú ìgbìmọ̀ ń sọ̀rọ̀ papọ̀ nílùú àbújá ìròyìn jẹ́ kó yé ni wípé tó bá ti di ọjọ́ kẹrìnlá oṣù tá a wà nínú ẹ̀ ó ní ààrẹ yóò sì sọ lójú àwọn ìgbìmọ̀ ìpolongo ààrẹ fún tọdún 2027 nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan eléyìí tó mójútó ìgbìmọ̀ ìpolongo ọ̀hún tó tún fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ zamfara tẹ́lẹ̀ rí abdulasis yari ló fojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ bọ́lá tinubu nílẹ̀gbẹ́ ààrẹ tó wà ní ìlú àbújá yari ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ló ti wà nílẹ̀ báyìí lójú náà ti lè jẹ́ kí ìpolongo ètò ìbò fún ààrẹ bọ́lá tinubu kó gbéra sọ bó bá ti di ọjọ́ 24 oṣù kẹwàá ọdún tí a wà tí ó sì gbéra sọ ní ìpínlẹ̀ kaduna.

0: ose lalaye pe opolopo awon eto lo ti wa nle bayi pelu bi won tun se mo kan se awon toro to kan ni ipinle Port Harcourt ati Madugbure to fi ma ipinle Borno bakan na ose lalaye pe opolopo awon eto lo ti wa nle bayi loju na ti le je ki ipolongo ibon ko gbera so lo ni ra baji gan ati lo ni regede fin Bẹ́ẹ̀ bá fẹ́ ká kàgbádùn ròyìn inú ìwé ìròyìn The Nation Punch tó jáde láàárọ̀ tòní lẹ́tìrì.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: aku odu atun dupe lowo olorun pe olorun to de mi wa si do je ni olorun to pa mo ni odun so ko ja emi ti wa sodo mi ni odun yi ogoni fun christi
1: o da don ah a ri pe odun bayi ototo laso ototo o nso ototo ni
0: olosu ta do ya so ah in fact mo ja won lesi lori sirisi awon voidless switchless polish lesi come abo kan ba mi ra awon switchless wa
1: awon polish lesi
0: be ni awon polish lesi wa lori sirisi colors mo de sun awon ofi lori sirisi te ba ti aso tan ke ro ofi si
1: o wa awon ofi yen bayi
0: be ni ko si pe sun do bayi sun wo ofi kiri e mu aso e mu ofi si e mu senator material si iyen ni ta awon okunrin ta nlo to ba ye je pe awon okunrin ti won fe ni senator oni lesi okunrin ti oni wo ta awon ati yawo won ton ma dodogba o wa lodo mi olosu
1: iru awon akara patterns eleyi tun yato tori awon pe se se ki se akara te ko pe awon olowo nikan ni owo won ma ka tori bo se ri bo se se yi eleyi tun yato
0: o love to awon akara odun yin yato o won ja awon akara ko lodun yin la pe ni akara ofi
1: akara ofi
0: akara ofi ti eyan ba wo wa lo pe eyan wo ofi ni
1: iru awon eleyi bayi
0: be ni mo de so da awon akara medium ti o kin bo mo na awon akara kekere lori iye te ba se fe ni awon to fe se ayeye oku agba tabi igbeyawo e ma le pe ale badon e ma bo lodo mi ta la ko se te ba si fe awon to wa sodo mi ti mo mi
1: amo yin si awon aso white e ba wa salaye nipa awon aso white
0: o lo tun se se wa awon aso white yen o se se podi lodo yin ti ba ni ki ba daruko asiko wa ma lo won ja awon aso lori sirisi rainbow lori sirisi so pe mo ki awon alaga odun pe ku orire o
1: alaga church
0: awon to fe se ikore odun yin won ku orire awon to ta oses ton tusa ko ma bo lodo mi awon yin ti lesi iko amure aso pepe awon design ton lo si aso awon
1: Eh, tori pe odun bayi se lawon mo se yin yen a tun ba ki won lodun e pe lewe ku se o
2: yes sir
1: ku oja odun o
2: yes sir
1: bawo ni gbogbo e se nlo
3: e ba wa ra so a re tin le se mo mi se trading store doko ilakale si o niwaju st general mary hospital te ba do opo lodun yi o yin o
1: eyi na tin ki aso bayi o e tun ma so ki abi
2: yes sir
1: ta no e mo mi se e ba salaye lekan si mi ti odun yin wa
0: shop mi wa ni na ba sase dai odoko yi street niwaju st john and mary hospital go eni ya seun ko pe meji anybody ba so lokada ba so mo kekere da bere wa mu yi dodo mi e ma je kan kokon si je o
1: phone number tawo yen ma pe yin si
0: 08033894569
1: le kan si
0: 08033894569
1: ha ojo odun te si waju
4: ku dede asiko yi olowo kere joseph ni oruko temi abenu gan fun ile se nri yen nature renaissance international ti won se agbejade ogun ti koju oniruru kude kude lagu ara wa yato se le se mo pe awon kan ri ti won se nipa ti oro aje ni ile se nri njo mo pe won na le di alagbata nri ki toro kobo mo wole fun mo se nsoro lowo yi oko ti awon ile se nri ti pun fun awon alagbata won o ti je 500 edegbeta oko won na le je anfani e ofe ni form ofe ni idanileko free nri distributorship and marketing training o ti wa nile wona le di alagbata nri kan te atejise nri yes I can bo si jede yoruba nri be ni mo fe si 09029128502 09029128502 tabi 09157549390 09157549390 tabi ko te si number mi gangan 08033842322 08033842322 e mo pe nkan ti o ba da mi loju emi o ni wa sori ategun wa polongo e te atejise nri yes I can nri be ni mo fe won ti de lohun logan mo gbagbe pe ayewo fe tun lo lowo ni le se nri lati le mo bo se duro si ni ago are kan si le se nri ni egbe ap filling station ni dojukoju ade super hotel lakure tabi ademake wa shopping complex ni dojukoju first bank agogo oke yaba londo tabi dojukoju piman hospital along okitipupa road ore mo gbagbe ati ti atejise yes I can si 09029128502 tabi 09157549390 o si le je 08033842322 pelagbara olorun ki ajinde ara ko mo je
1: afa computer
0: ẹkun dede asiko yi o gbogbo ololufẹ afa computer oruko temi ni alaji owo yemi nasiru ti gbogbo aye mo si afa computer o
1: e ba wa salaye bi te wa e to do ni be se ma nju we fa won eyan
0: office wa wa legbewe ma bank loba adesida road lakure o se ta de gbo laye o ele to wa ni oba nla ni oba adesida e so pe bere afa computer iwo ti o ti se na erin to ngbo wa ma bo lodo afa computer abi o wa ni pe dinja lori nin ni lori oruko ni abi date of birth o wa tun ni problem ni bank e ni won fun eni owo e nitori pe oruko papo mo date of birth e gbogbo e ti wa sun e ma bo lodo afa computer ka fi imo ijile wa ta ni lati fi be solve gbogbo problem to ni eyin ti e wa be se nyc eyin agun banero be be si ilu we are licensed, we are skillful, then we have that kind of ability to solve any human error te ba ni lori computer yin then eyin ti e be se cac o fe foruko business e sile ni e ma bo lodo afa computer number temi oni is 0816 245 3103 lekan si 0816 245 3103 eyin ti e de tun fe se international passport e ti rin kakiri awon immigration o ta yin lo nitori pe oruko yoo papo mo nkan to wa lori nin ma bo lodo afa computer then eyin te wa ni ilu kereje kereje ni igberiko to ye pe e le wa si gboro ta e pe afa computer number temi again ni 0816 245 3103 lekan si 0816 245 3103.
1: Ẹkúṣẹ́ ní Gifil o.
5: Kásán Lótú. Ní Pọ́fín Kọ́lélà Adé pẹ̀lú Rufin Sheet, Beat Longspan, Beat Gerard, or àwọn Aluzinc táwọn kámẹ́ta máa ń pè ní Weighted Fit bọ́ndù wọ̀nyẹn. A ní Sumo, a ní Sumo Dragon, a ní D&G, a ní Ọba Planet. Wọ́n pọ̀ tá a lè kà tán. Èso tí wọ́n fi ń kangi náà ó wà dé orí cement, dé orí ọjà àgbà. Gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ilé kíkọ́ là ní.
1: A rí pé ọ̀dọ̀ yín tóbi gan. Fàtí tírélà bíi mẹ́ta bá fẹ́ tọ̀n, wá tọ̀n. Akáko sọ pé ẹgbẹ́ odidi ìlú bá fẹ́ kọ́ ilé, gbogbo nǹkan tó bá nílò ọ̀dọ̀ yín náà ti máa rí.
5: Pátápátá kò sí nǹkan tán wá bọ̀ níbi tí wọ́n ní rí. Pátápátá tó bá ti ní ṣe pẹ̀lú ilé kíkọ́ ni o. Kò sí nǹkan tó fẹ́ tà ní pátápátá. For our intending customers, dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ẹ ti ẹ̀ dán wa wò. Kẹ mọ orú nǹkan yẹ ẹsẹ̀ dọ́dọ̀ wa wò. Kẹ wá wò. Kẹ wá mọ̀ pé títóbi lolúwa.
1: Yàtọ̀ fún roofing, kí làwọn nǹkan ìkọ́lé mi tí wọ́n tún máa rí ní ọ̀dọ̀ yín lásìkò tó jẹ́ pé ẹsẹ̀ fi kún ọjà ni.
5: Ayé ẹ̀sẹ̀ a ti ń ta cement, then a ti ń ta tar rod, wọ́n máa fi ń ṣe asbestos, a ti ń ta asbestos náà fún ara ẹ̀. Imperial wà, Nigerite wà, then top right náà wà. A máa ń ta fún àwọn retailer ni káwọn náà lè wá kún bí kan lè jèrè lé lórí. So we give them retail price.
1: Báwo ni ọ̀rọ̀ mọ́tò?
5: Pé owó mọ́tò ò lè jẹ́ problem because a ní oríṣiríṣi mọ́tò. Ẹ kàn wá, then we subsidize owó transportation fún àwọn customer wa. A máa jọ, you know, a jọ máa yọ síra.
1: Àwọn drivers wọ́n dẹ̀ ti wà ní standby.
5: Standby, wọ́n ṣe ẹrí wọn níta. Ẹrí oríṣiríṣi mọ́tò tó wà níta. Tó bọ̀ ti máa wà lójoojúmọ́ ni. Ẹjú fún abíbí náà ni pé àwọn tó máa ń bọ̀ láti Fúta tó máa lọ sí agbègbè. A wà ní High School Junction. Àwa láwà lẹ́gbẹ̀ẹ́ ilépo Emirates gangan kẹ tó dé ilépo NU. Àwọn tó máa ń bọ̀ láti agbègbè tó bá ti kọjá Ọ̀yá Lùgbulẹ̀ ń fly over yẹn. Kán máa wo apá àlàáfíà wọn. Wọ́n máa rí Júfẹ́ Aluminium bí wọ́n á ti rí sanbọ̀d wa gàdàgbàgàdàgbà níta. Ẹ̀rọ tí àwọn kọ́sọ́mà lè máa pè wá sí ni 08-337-37-809 tàbí 070-33-30-2362 08-337-37-809.
1: Ẹ̀yà Abuja.
6: Ẹ̀yẹ́.
1: Ọkùn
6: Fẹ̀múlà là.
1: Ó ga.
6: Ẹ tún borí wọlé lọ́dún yìí.
1: Agbe.
6: Ní kú ọdún jẹ.
1: Agbo.
6: Ìyá Abuja wà ń kalẹ̀. Gbogbo ẹ̀yìn alábìyá mọ wa. Ìyá Abuja bẹ́ẹ̀ palàsí wà fún yín. Ẹ̀yin ẹ mọ́ dùgbà tẹ bá rí 10 million ọ̀kẹ́ tó rẹ lọ́mọ. Ọjọ́ tẹ ní 20,000, 50,000, 100,000 ẹ wá rajà. Tẹ bá ti ẹ̀mú 20,000 ìgbọ́kọ̀dá òkùnkùn pupa ìjà rẹ gbogbo ìbílẹ̀ ti lè wá ìdọ̀rẹ́ ti ṣọ́ọ̀jù ní gbogbo Èkìtì ẹ máa bọ̀. a ma se yin dada oh baby sneaks latori wooden wardrobe plastic wardrobe clothes wardrobe imported baby bags awon trolley awon different type of dryer to fi sa so mo plastic woni sanjo woni baby cot mastella wa lorisirisi fisher price wa next to me wa car seat wa aisha wa wooden wardrobe wa
1: to ba fun yin laye ba ba ka lorisirisi
6: wa
1: o ti yi awon to ri da awon ti o to nlo awon iya olomo
6: lorisirisi about upward e wa work all orisirisi
1: awu awon iya olomo na ti won wa lodo e pele fun se awon ka
3: sa wa niyan o
1: e ba wa so no fun number ya ti bi ti iya Abuja wa
6: iya Abuja wa ni number 30 odoko yi street se mo gbe la mo bi over bridge se wa lakure yen to pe loja oba ele lo si democracy park or nothing di won die die where you are am afun ni phone number awa wa pick yi ala omo to kekeke ta lo ma gba customer wa ibi ton ba de si a lo gbe won wa
1: o da e so phone number si e ko won le ma call e ko le le pe yin bayi
6: e le pe si ori 080 64 05 58 59
1: le kan si
6: tabi 070 39 07 02 61 ya Abuja wa ni Behind Democracy Park ni odo ile dance e la ni Network workshop opposite wa sambodo ajuwe wa o ya Abuja o change o awon yi ma so ri le orile ede agbaye o
1: ami o ori eto ojo odun na la wa bayi ati wa ni odo baba oke ogun e to wa ni oye mekuro nilu akure e ku se ni baba oke ogun
7: akin atokun ajinde ara o ma je o lomode ati lagbalagba papa julo awon tin ba wa dogo lori egogi wa ta pe ni 24/7 aba mister bayi ni more lati le je pe ka tun ma tesiwaju ni parira egogi 24/7 aba mister awon baba wa laye atijo wa ma je nkan lorisirisi won se wahala laaro won se wahala lale ṣugbọn ti won ba dele won lawon egbogi kan abi meji ti won papọ toje pe ti won ba gbelura ara won tun wa kebe kebe awon egbogi yi naa ni won lo egbogi yi naa lawa papọ ta so di 24/7 aba mister omi lasan la fi ṣe ko ni oti ninu rara ko si ni nkankan mi ninu ewe atepo la papọ si ọlọmọkùnrin mi bayi yoo ma sọ pe eyin bẹrẹ si ma ro ohun ni ẹlòmí ba si wàhálà díẹ báyìí a lè pò ti rẹ̀ ń ẹlò ní bá ṣiṣẹ́ ní inú ilé iṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́ bẹ́ẹ̀ lẹ́rọ lóbìnrin mi ẹ pẹ́ báyà ń gbà tí ọfẹ́ ṣe nǹkan àládà rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù ṣe yóò máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni inú bẹ̀rẹ̀ sí rún òun ni bẹ́ẹ̀lómi bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ká ní egbògi 24/7 aba mister yìí nínú ilé lágbára ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèrékèrè ọwọ́ máa wà lálàáfíà bàbá jí láàárọ̀ náà ká tó sun kóhun nínú oge ilé wa ká kọ́kọ́ mú mi láàárọ̀ ká wá gbé egbògi 24/7 aba mister yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbògi 24/7 aba mister wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti rẹ́ni tó jẹ odidi masini titun nílé iṣẹ́ 24/7 aba mister yìí gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbògi 24/7 aba mister wọ́n pe nọ́mbà yìí 0916060262 53
1: ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà nílùú òde ìrèlè ní gbẹlẹ́jú street níbi tí ilé ìtajà ọmọ jésù tó kalẹ̀ sí ẹnibí tí wọ́n ti ta àwọn mattresses àwọn ibùsùn tó dáa àti àwọn pílò tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattress wọ̀nyí ẹ kú iṣẹ́ o ní ọmọ jésù
8: Èmi ọmọ Jésù láti òde rè. Èmi mò ń ta Good Mattress. Orúkọ fóònù tí tèmi ń tà tó máa ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóònù oríṣiríṣi. Lórí fóònù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóònù yẹn sí 1976 50 years 34 years òun ló wà lórí fóònù tìbí. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school. Mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànsán gbogbo eré àlókò gọọmenti lọ kìtìpá lọọ rẹ kódà mọ̀ ń tajà sáko ẹ gbogbo fóòmù tí mọ̀ ń tà gbogbo ẹ ló jẹ́ ọ̀ríjínà mi ń ta bàrúfù láti 2.5-4 inches 3.5, 6 and 8 atún ní 14 and 12 àní 18 and 16 and 20 then àní 6x6 àwọn lára gbadà tó jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje dẹ́yìn bíi tí fóòmù wá pẹ̀kún sí ọ̀pẹ̀ ní 6x7 gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀ láti 20 wá sísàlẹ̀ kò sí fóòmù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa ìfọ̀kànbalẹ̀ wà nú ẹ̀ fóòmù wa ṣe fóòmù tí ń já lọ sàlẹ̀ nítorí náà ẹ máa bọ̀ ẹn tó fẹ́ rà lẹ́yọ àtẹni tó fẹ́ rà ní bọ́ndù bọ́ndù kó máa kólọkólọ máa ta pẹ̀lú ẹ̀dínwó tó dẹ̀ jẹ́ pé rà àti ìbẹ̀lẹ̀ tuntun máa máa bọ́ àwọn fámìlì tó tún máa ṣoríire lílo bedsheet ó wà ń bẹ̀ àìmọye bedsheet tó wà lọ́dọ̀ wa gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ dúpẹ́ wà ń bẹ̀ kò sí ń tẹ́ bá tẹ̀ rẹ níri ṣó nítorí náà tẹ́ bá fẹ́ wá rí wa àwa ní a wà ní number 1 gbẹ́lẹ́jù sheet òde èrèlé fóònù tẹ́ni fi lè pè wá 070-38-01-044 ìkejì 081-22-12-990 ẹ ṣe.
5: ẹ kú iṣẹ́ nínú àdúrà lórí mi. ẹ ṣe gan olóòtú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. àwọn ètò tí a ní báyìí ni pé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn iléèwé gíga àwọn school of edtech within nigeria at àwọn yunifásitì kan ní ogun state èkìtì kwara bẹ́ẹ̀ lọ àwọn tó fẹ́ lọ sí bíi nursing tó fẹ́ lọ sí microbiology biochemistry sat a ti tún ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn polytechnic kan ní nigeria tó yẹ pé àwọn tó fẹ́ sí bíi sat business administration mass communication accounting bóyá tó ṣe jamb àbáwọn tí wọn ò ṣe jamb tán bá wá àtọmọ sọnà àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé a sì tún ní àwọn past question and answer tó yẹ pé wọ́n lè kà àwọn tó bá yìí tó fẹ́ lórí ọ̀fẹ́ lọ́gbẹ́ náà tó fẹ́ lọ study outside the country orí ọ̀fẹ́ yìí náà wà a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn yunifásitì kan ní nàìjíríà tó yẹ pé nǹkan fẹ́ ṣe bsc in computer microbiology biochemistry bsagmi mass communication àwọn orí ọ̀fẹ́ yìí wà àwọn yunifásitì náà ń partner pẹ̀lú àtàwọn polytechnic ní nàìjíríà both state federal private ó ti wà a ti ní orí ọ̀fẹ́ àwọn ọmọ wa náà tó yẹ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi malaysia bíi uk àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ màádìlẹ̀ lórí mi head office wa ní 26 atọ́lágbé shopping complex àwọn nọ́mbà tí wọ́n lè mọ̀ pé wá sí ni 080-60-85-4819 tàbí 080-60-58-5292 àláfíà ni gbéra bí irú àwọn slari nurse tánà tó fẹ́ kàwé sí tán fẹ́ wọlé bóyá fẹ́ lọ àwọn tó ti ṣe bí jésù tán fẹ́ lọ ní bsc nkànmí tánà fi lè ní certificate tó jarantí lọ́wọ́ níléeṣẹ́ màádìlẹ̀ lórí mi educational services kẹ́kan sí wa.
9: orí ètò ọjà ọdúnra wa ti wà ní nìkan fabrics tó wà ní sami carfax ní àkúrẹ ní àkálẹ ìgbọ́n tó wà ń sọ fáwọn ọ̀nà tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín for the first time.
3: ẹ mọ̀ pé méjì ò ń já ṣá nìkan náà ni tẹ bá fẹ́ ra fabrics ìgbàlódé joys and accessories tó jẹ́ pé ó máa jẹ́ kẹ́ look good tẹ máa stand out tẹ máa fine tẹ máa rẹwà yàtọ̀ ní pàtí àti event ní ọ̀dọ̀ nìkan ni kẹ máa bọ̀ ankara ni lace ni àjèrè ni aṣọ òkè ni joys and accessories of all type party set ni everyday ni fẹ́ wọ̀ lọ sọ́fíìsì ni ẹ ṣàfẹ́ kó yàtọ̀ iṣẹ́ àwọn ilé ìtẹ́rìn káàkiri unique design so especially made for you ọdọ wa ni kẹ máa bọ sí.
9: àwọn kọ́ni máa wò pé nílé ìwọ ọbẹ̀ yẹn o that place will be too expensive for us o you know. bá wa kọ́kọ́ ṣe àlàyé ẹ lórí àjúẹ́rìsì yẹn ni kọ́ka tó wá bó sórí àwọn fabrics yẹn.
3: lórí ọ̀rọ̀ jewelry wa bá ṣe ní kékeré lani ńlá olówó pọ́kú but quality is our watch word there as low as 5,000 naira and jewelry 3,000 naira no but quality o matter si wa gan when it comes to quality we are the best let me just put it that way so we are particular about our quality and that's why I say good quality ẹyin tẹ bá mọ pé nǹkan gidi lè máa ń lò sára yín o ọdọ wa ni kẹyà sí.
9: nípa àwọn fabrics yẹn náà nǹkan.
3: ẹyin náà mọ pé when it comes to fabric when it comes to anything at all when it comes to fashion ẹ fílẹ̀ fún níkà number 1 ni wa iyèméjì ò ń jáṣà fabrics rẹ pé ó máa jẹ́ kẹ́ jọjú ẹ fẹ́ look good ẹ fẹ́ look exquisite ẹ fẹ́ jáde tán ní òde yín ọdọ wa ni kẹ máa bọ bójá lace bójá ankara bójá jìrẹ bójá kampala bójá aṣọ ọkùnrin orí onírúurú ṣẹgógèlè tó yàtọ tó rẹwà jù ẹ máa bọ bíbá tó bá ti da festive period gift máa wà nílẹ ṣáájú ẹ máa wọrí mo wà nílé fún yín and the best prices you can get anywhere ẹ máa rí lọdọ wa gbà yẹn.
9: okay address yín again.
3: sami bus stop lára kalẹ̀ inú sami car park gangan ẹ ti rí orange building ẹ ti rí nìkan lókè ẹ ti bí tara àǹgà kàrá sí
10: ibẹ̀ gangan lè ń bọ̀. 09032499739 phone number one or WhatsApp number one only. And when it comes to our social media handles, they might check on Ashebi by Nika, Asoebi by Nika. Awani, Befe Jaws, the Bafe Jerry one, Jaws by Nika, Jaws, Jewels by BY Nika, NEECH. Awano Langebe, Emilian Jasha.
9: Orí ètò ọjà ọdún lawa àti wà nílé iṣẹ́ Amola Healthcare Limited báyìí tí wọ́n ṣe omimu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amola Healthcare Limited.
11: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amola Healthcare Limited. Iléeṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ṣe lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìròyún ní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sá ti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amolab Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín, tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Ajíǹde ara yóò máa jẹ́.

0: jà dákẹ́ panila ẹsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí ni tiléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyà ẹni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló pé ó dára láti gbógun ti àṣẹ ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.
2: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀
4: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
5: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
6: Ilé iṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dùndún létí ó dùn bí ìdòdò ìkirè 88.9 àdàbà FM.
7: Libẹ̀ má fọwọ́kọ̀.
8: ADABA
7: 88.9 àdàbà.
9: Keep it locked on Adaba FM.

0: Ẹkúndéédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dè rọrùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n ún lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀.
1: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò nílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn atúwá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare atúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kọ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tóní mọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láfa ni pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
0: wò
1: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀ mo lè máa san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ká káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di bakan na e seun
2: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwa toyi quarters akure e le pe 0707 454 2995
3: cd care there for you yeah.

báwa la rí ẹ, a rí ẹ ní ẹni tó jọmọ orúkà, ẹni tí ò ní bàbá fàáwà, a sì dúró tì ẹ. So látara bẹ́ẹ̀, nígbà tí ànábìwa Muhammad sallallahu alaihi wa sallam tó ti jọmọ orúkà wọn, Islam kò fi ọwọ́ kékeré mú àwọn ọmọ tó jẹ́ ọmọ orúkà. Bẹ́ẹ̀ náà ni ànábìwa Muhammad sallallahu alaihi wa sallam, ànábì ò fọwọ́ kékeré mú ipò ọmọ orúkà. Islam gángan ò fọwọ́ tó kéré mú ọmọ orúkà. Ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi nínú ẹ̀sìn tẹ́ ń gbọ́rọ̀ mi nílé, istashhida Ja'far ibn Abi Talib fi ghazwatil maut. Ninu ogun kan tan pe ni ghazwatil maut, ogun kan ninu awon ogun ti Annabi Muhammad sallam to ja. Ja'far ibn Abi Talib inu ogun yen lo ti jade laye, o ku lẹni to kuku shahidi. Ja'far ibn Abi Talib inu ogun mautatan lo fi le aye lesi. Ja'far ibn Abi Talib wa taraka atfalan aytaman. Igbati Ja'far ibn Abi Talib to fi le aye le, o fi awon omo kekeke o fi won le. Fakana nabiyyu sallallahu alayhi wa sallam yata'ahaduhum wa yamsahu ruhusahum wa yad'u lahum shafaqatan bil yatim wa rahmatan bihi. Wani anabiwa Muhammad sallam ilo mambe awama Ja'far ibn Abi Talib, àwọn ọmọ kéèkèé tí sàábé láyé, àwọn ọmọ kéèkèé tí ó fi ilẹ̀, yàtà àádùhùn, ànábì ló máa ń bẹ̀ wọ́n wò pẹ̀lú ìtọ́jú tó pé. Ànábì á gbóúnjẹ lọ́dọ̀ wọn, ànábì á kọ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìṣẹ̀mí ó rọrùn fún wọn láti lò, wọ́n ní ànábì ó kò lọ bẹ̀. Wọ́n yẹ́ ṣàhùn, wọ́n ànábì ó gbé wọn mọ́ra. Anabi yóò gbé wọn mọ́ra, yóò fọwọ́ pa wọn lára, yóò fọwọ́ pa wọn lórí, yóò fọwọ́ pa wọn mú, yóò ṣàfihàn ìfẹ́ sí wọn. Wọ́n yẹ́ di ríro lẹ́hùn, anabi yóò bẹ̀lẹ́ wọn, yóò ṣàdúrà fún wọn. Anabi yóò ṣe kí ni o, yóò ṣe àdúrà fún wọn. Ṣàfàkátan bẹ̀lẹ́yẹ tíìmù wọ̀rọ̀ àmọ́tàn bẹ̀hẹ̀. Èyí tí anabi ń ṣe yìí, ó jẹ́, èyí jẹ́ nítorí àánú àti ìyọnú àti àánú àti ìkẹ́ ti ń bẹ fún àwọn ọmọ tí àwọn ọmọ kéékèèké tó kù bá fìlẹ̀. Ìṣesí Annabi Muhammad sallallahu alaihi wa sallam lélẹ́yìí sáwọn ọmọ òrùka, torí pé àwọn ọmọ tí Ja'far ibn Abi Talib tí wọ́n fìlẹ̀ ọmọ òrùka ni wọ́n. Faqad akhraja al-Imam Ahmad anna Abdullah ibn Ja'far qala, ninu egbawa kan ninu iwe afa wa baba wa Imam Ahmad, wani anna Abdullahi ibn Ja'far ikalara oma sahabi Ja'far ibn Abi Talib ni qala, wa so wipe marra bina an-nabiy sallallahu alaihi wa sallam ala dabatin wa nahnu sibyanun nal'ab. Wani Anabi tó bá ti ń kọjá lórí ràkúnmí rẹ̀, wà nánú sibiyan, nígbà tá a wà ń kékeré nalaabu tá ń ṣeré. Imam Ahmad ló gba hadith yìí wá nánú sibiyan nalaabu, nígbà náà a wà ń kékeré tá a máa ń ṣeré. Fakọ́n, wọ́n ní ànábì ó sọ wípé irúfẹ́ ìhùn hàdá eléyìí, ẹgbẹ́ ọmọ yìí wá sí ọ̀dọ̀.

0: ọ̀gá mi ani ẹ bá ń gbé ọmọ yìí ni abdullahi ibn ja'far nìyẹn ẹ bá ń gbé nígbà tó wà kékeré irfa'u hadha ilayhi ẹ gbé ọmọ yìí wá sọ́dọ̀ mi kọ́ọ̀lù ọ wá sọ pé fahamalani hamamahu anabi ó gbé sí iwájú rakumi rẹ anabi ó gbé sí iwájú rakumi anabi ó torí tiẹ̀ dá rakumi dúró yọ wá anabi ó sọ pé ẹ gbé fún mi anabi ó gbé sí kíni o fahamalani hamamahu anabi ó gbé mi sí iwájú summa masaha ala ra'sin salasa anabi wa fọwọ́ pa orí mi ní pípa tìfẹ́ anabi ó fọwọ́ pa orí mi anabi yóò bá mi ṣeré yóò fọwọ́ pa mi lára yóò bá mi ṣeré wakọ́ọ́lá kúlẹ̀mà masaha tani bá ti wá ń fọwọ́ pa lára ní ọkọ̀ aláhùnmá ó kọlọ́fù jẹ́ afárò fi wà ládìrí ọlọ́run ọba wò yọ irú jáfàrù irú jáfàrù bí jáfàrù ṣe dáa tóun jẹ́ kí irú rẹ̀ ó jáde nínú àwọn ọmọ rẹ̀ jẹ́ kí irú jáfàrù kọ́ jáde nínú àwọn ọmọ rẹ̀ eléyìí ni ẹ̀kọ́ látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam fún àwọn tí kí ni o fáwọn tí wọ́n bá jẹ́ ọmọ òrùka ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi nù létẹ̀ ń gbọ́rọ̀ mi mina lkiyami lijalila ti lahada din alazim ọ̀kan lára àwọn ìwà àti ìlànà tó ga jùlọ nínú islam nìyẹn riayatuhu liyatim ṣíṣe àmójútó àwọn ọmọ òrùka wa hathahu shadidun ala hadha alhamr islam sì tẹnumọ gan láti máa ṣe bẹ́ẹ̀ bóò lọmọ òrùka ò ṣe ní ráre bóò làwọn ọmọ òrùka ò ṣe ní dọmọlọ́mọ bóò làwọn ọmọ òrùka ò ṣe ní dọmọkọ́mọ bóò làwọn ọmọ òrùka ò ṣe ní jẹni tí ó ba ìlú lórúkọ jẹ bóò làwọn ọmọ òrùka ò ṣe ní jẹni tí ó ba òbí lórúkọ jẹ bóò làwọn ọmọ òrùka ò ṣe ní jẹni tí ó yọ̀dáyọ̀bẹ láwùjọ bóò làwọn ọmọ òrùka ò ṣe ní dẹni tí ó dàdúgbò rú bóò làwọn ọmọ òrùka ò ṣe ní dọmọ gáràjì wàhásáhù ṣẹ̀dídùn aláhàdàlhàmù ìsìláàmù fọwọ́ kékeré ọwọ́ tẹ́tẹ́lẹ́ kò fi mú kíni o kò fi mú àlámàrí yìí ìṣẹ̀lẹ̀ ọmọ òrùka fàínàhù làmùyáàtì dín kò sí ẹ̀sìn kan kò sí ẹ̀sìn kan wàlà manhaj àti ètò ìgbésí ayé kan wàlà dustur tàbí òfin kan yadiru wa nahusu ala ri'ayati al-yatim tó tẹnu mọ́ ìtọ́jú ọmọ òrùka tó tó islam kò sí ẹ̀sìn kan kò sí ètò ìgbésí ayé kan kò sí òfin kan tọ́tẹnumá títọ́jú ọmọ kíni o títọ́jú ọmọ òrùka mithlu hadha din al-azim tó dà gẹ́gẹ́ bí islam ṣe tẹnumá ìgbésí ayé ìṣẹ̀mí ọmọ òrùka ẹ̀yin bàbá mi nú ẹ̀sìn ẹ̀yin ìyá mi nú ẹ̀sìn falakọ̀dé hatha ṣẹ̀rẹ̀ ilhakim ala ikram liyatim ọlọ́run ọba nínú al-qur'an ọlọ́run ọba wa nínú al-qur'an ọlọ́run ọba fi ọwọ́ àmójútó èyí tó pọ̀ ọlọ́run ọba sọ nínú àwọn ayé àánú al-qur'an léyìí tí ń sọ fún wa wípé a gbọ́dọ̀ bójútó àwọn ọmọ òrùka wàrí ayatihi wàlẹ̀ ìnayati bihi pípèsè fún àìní wọn ṣíṣàmójútó wọn nǹkan tí wọn jẹ nǹkan tí wọn mu nǹkan tí wọn nà nǹkan tí wọn lò ètò ẹkọ wọn ètò kéwu wọn ètò iṣẹ ọwọ wọn ètò ìṣẹmí ìrọrùn ìgbésí ayé àlàáfíà ọlọ́run ọba làámọ́lẹ̀ ní àwọn ààyè tó pọ̀ nínú qur'an al-karim táfìmọ̀ wípé ọmọ òrùka kì í ṣe ni téèyàn ń dẹyẹ sí láwùjọ warọtaba ẹ̀ẹ́dọ́mọ lè jàzá ọlọ́run wá ṣe àdéhùn ẹ̀sán tó pọ̀ wà ọ̀fọ́rọ̀hú límọ̀ ìyá fún àlùna dalek àti àwọn èrè fún gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí bá ń tọ́jú ọmọ orúkà gbogbo àwọn tí ọ̀jẹ́ kọ́mọ orúkà ó ráre gbogbo àwọn tí ọ̀jẹ́ kọ́mọ orúkà ó dààmú gbogbo àwọn tí ọ̀jẹ́ kọ́mọ orúkà ó sọ́fà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣàfitì ẹ̀sán tó pọ̀ àti èrè àti ìfọ̀kànbalẹ̀ lima yafalu dhalik fún gbogbo àwọn tí kíni o gbogbo àwọn tí wọ́n bá ń ṣe na ja'ala min warahi dhalika lijannatul firdaws lijannatan la'azimatan lati talama kanat hafiratan likulli 'amalin sa'ibin wa shaqa alahu ba allah subhanahu wa ta'ala ninu awon ire nla talawon ba ti se leri fun gbogbo awon ti won ba n toju omo oruka ninu awon esan tọ́lọ́wọ́n bá ti ṣe lérí nínú àwọn ẹ̀sán tọ́lọ́wọ́n bá ti fìtì sára iṣẹ́ tó lè yìí torí pé iṣẹ́ tó lè ní kéèyàn ó múnú owó ara ẹ̀ kó mọ̀ tọ́jú ọmọ ọlọ́mọ torí pé bàbá rẹ̀ filé ayé lẹ̀ kéèyàn ó múnú inú nǹkan ìní rẹ̀ kó mọ̀ fi tọ́jú ọmọ ọlọ́mọ torí pé bàbá rẹ̀ ò sí láyé nǹkan tó lè ní o nǹkan tó lè ẹlòmíì sọ pé ọmọ mi bẹ̀ẹ̀ náà mi ò tí ì tọ́jú ẹ̀ ewu lọ́mọlọ́mọ èmi lọ́pàá bàbá rẹ̀ ni inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ọba subhanahu wa ta'ala ja'ala min warahi dhalika aljannatul firdaws ọlọ́run ọba ṣèlérí fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣerú iṣẹ́ yìí tọ́sọ títọ́jú ọmọ òrukàn tọ́sọ dáàyò títọ́jú ọmọ òrukàn tọ́sọ díṣẹ́ títọ́jú ọmọ òrukàn tọ́gbésẹ́mí títọ́jú ọmọ òrukàn tí wọ́n ń ṣe tí wọ́n náwó wọn ara wọn ẹ̀mí wọn bó làwọn ọmọ òrukàn ò ṣe ní ìdọ́mọkọ́mọ láwùjọ wa ọlọ́run ọba ṣe ẹ̀sán àlìjẹ́nà èyí tó ga jù nínú àlìjẹ́nà ọlọ́run ọba ṣe ní àdéhùn fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣe irú iṣẹ́ yìí tahammalu fi qawlihi ta'ala nínú súra kan nínú alqur'an alkarim ọlọ́run ọba ni wa yut'imuna ta'aman ala hubbihim miskinan wa yatiman wa asira ọlọ́run ọba ni ọlọ́run ọba ń ròyìn àwọn kan bọ̀ níwájú ni nínú aya yìí suratul insan verse 8 ọlọ́run ọba ni àwọn náà ní kí ni yut'imuna ta'aman ala hubbihim wọ́n máa ń fún àwọn wọ́n máa ń mú nínú nǹkan tí àwọn fúra wọn nífẹ̀ẹ́ sí wọ́n máa ń mú wọ́n sì fún àwọn wo ni miskinan àwọn aláìní wayatiman àwọn ọmọ orúkà wa asiran àtàwọn kíni o àtàwọn tí wọ́n tán bẹ nínú àhámá ọlọ́run ọba fi ń ròyìn àwọn ẹni re àwọn ẹni àlìjẹ́nà àwọn jẹ́ pé oúnjẹ tí wọ́n ń jẹ ń lé ni wọ́n fún àwọn ọmọ orúkà jẹ́ omi tí wọ́n mú lé ni wọ́n fún àwọn ọmọ orúkà mú wọn ò ní gbóúnjẹ àjẹkù fáwọn ọmọ orúkà wọn ò ní gbóúnjẹ tó ti bàjẹ́ fáwọn ọmọ orúkà wọn ò ní gbáṣọ tó ti ya fáwọn ọmọ orúkà aṣọ tí wọ́n wọ̀ èyí tó dáa jù nínú aṣọ wọn ni wọ́n fún ọmọ orúkà èyí tó dáa jù nínú oúnjẹ wọn ni wọ́n fún ọmọ orúkà èyí tó dáa jù nínú omi wọn ni wọ́n fún ọmọ orúkà èyí tó dáa jù nínú owó wọn ni wọ́n fún ọmọ orúkà fakana lè jazá wulẹ̀ àdéhùn ọlọ́run ọba ní ẹ̀sán tó ga jù ń bẹ fúru àwọn tí bá ń fi tinútinú tẹ̀mítẹ̀mí tí wọ́n ń tọ́jú àwọn kíni o tó ń tọ́jú àwọn ọmọ òrukà fàwọ̀kọ́ wùmùlọ́ ṣàrọ̀ dáríkà lè yàwó ọlọ́run ọba ní lọ́jọ́ tí wọ́n bá ṣe é hùn máa wọ ẹ̀sán tí ń bẹ fún ọ máa wo ẹ̀sán tí ń bẹ fún ọ ọjọ́ tó o bá mówó jáde lọ́wọ́ rẹ tó o fọ́ ọmọ òrukà lọ́jọ́ náà fàwọ̀kọ́ wùmùlọ́ ṣàrọ̀ dáríkà lè yàwó aburuka ò ní kàn ọ lọ́jọ́ yẹn aburuka ò ní kàn ọ lọ́jọ́ tó o bá mú jáde nínú àpò rẹ tó fún ọmọ òrukàn aburuka ò ní kàn ọ wàlẹ̀ kọ́ ọ̀hún múnádẹ́rẹ́ ta ń wọ̀ sòrórọ̀ ọlọ́run ọba ní ojú wọn ẹ máa rí ìdùnnú àti ẹwà lójú gbogbo àwọn tó bá ń tọ́jú ọmọ òrukàn wọ́n jẹ́ zẹ́ ọ̀hún bí máa sọ́bàrú ọlọ́run ọba ní ẹ̀sán wọn ẹ̀sán gbogbo àwọn tí wọ́n bá ń tọ́jú ọmọ òrukàn ẹ̀sán gbogbo àwọn tí wọn ò bá fi ọmọ òrukàn lẹ̀ tí wọn ò jẹ́ kọ́mọ òrukàn ó ráre ebi ń pọ̀ ọmọ òrukàn wọ́n fún wọn lóúnjẹ
1: omo oruko o laso owo fun won laso omo oruko olowo ilewe won sanwo ilewe won olorun ba ni wajazahumullahu wajazahuhum bima sabaru esan won lori suru ti won se won jannata wa harira aljanna eita fi omi hariri ta fi se ona ni kini o ona ni o ma je ti won abele won ba Allah subhanahu wa ta'ala qala ma se le lopin oro wa ogbo awon ti olorun ba se nsababi lati se o inawo bo ni ohun yo se ma jade lososese olorun ko dakun ko ba wa san won lesan awon na ni egbe Muslim Student Society of Nigeria Ondo State Area Unit labe baba wa oga wa afa wa Sheik Ustaz Lukman Kewulere olorun ko dakun ko je ki emi won ogun fun wa ati gbogbo awon ti won ba won sise assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh eje ka tun pade lojo mejo lori eto imole esin ti egbe awon akeko muslimi nile Nigeria MSSN eka ti ipinle Ondo ti won se onigbowo re boya fun iwadi tabi ibere tabi eyin fe se iranwo owo lati fi da si eto yi e le pe number yi 08032426989 le kan si 08032426989 ma salam
3: laylatul qadri khayrun min alf shahr

0: ẹ̀yin èèyàn wa akin káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí ó yá ẹ máa bá wa ká lọ.
1: Àsìkò yìí la ó fi mọ̀ ṣe ọjà tuntun tá ilé fẹ́ dá.
0: Ilé ìtajà ìyá Chika lọ́jọ́kọ́jọ́ ni wọ́n ń bọ́ lọ́mọ yọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọ jò ẹ̀yin tẹ́ ẹ ti di wọ́n disẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o àgbọ̀n ìyá àgbọ̀n ọmọ o gbogbo aláboyún àtẹ̀yìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ bímọ ìkókó ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ́ nílò pé sí kílẹ̀ fẹ́ rà kílẹ̀ fẹ́ lò fọmọ ìkókó kò séyìí tí ìyá Chika ò ní gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí tararọ̀mí lákùrẹ́ ní nọmba 1 Ararọ̀mí Junction aṣọ ọmọlẹ́fẹ́ ni bàtà ọmọlẹ́fẹ́ ni ṣọ́ọ̀n lẹ́fẹ́ ni kẹ̀kẹ́ ọmọdé ni bíbí kárìà bíbí wọ́kà àtàwọn ìpara ọmọ amára ọmọ jọ̀lọ̀ fìdí bọ́tù tó fi dórí ṣíbí wọ́mà flask gbogbo ohun tí ó bá kọ fún yín lọsibítù níyà Chika máa bá yín pèsè ẹ̀yin alára tó ta nǹkan ọmọ lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o ní Dọ̀rẹ̀ ní Kàrẹ́ Lóńdó Ladó Lọ́rẹ̀ Lókètìpópa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi ẹ̀dínwó níyà Chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀ pábánbárì wá ní ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ìyá Chika tún gbé tuntun dé o wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò lájà kejì orílẹ̀ ìtajà ìyá Chika ló kún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé ajẹmọmọdún ajẹmọmọdàgbà Cerelac lónìrọ̀rán Nan tàbí SF Gold gbogbo ẹ̀ ló wà tọ́jú ọmọ ẹ kínú ẹ̀ ó dùn torí ọmọ ẹni lọ́la ẹni ìyá Chika wà fún yín ní gbogbo ìgbà pàápàá fẹ́yìn alára tó ta ọjà wọ̀nyí wọ́n tún ti ṣètò ẹ̀bùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn pópónà tíjọba ń ṣe lọ́wọ́ lọ́ba Adéṣídà Road kò lè dì yín wọ́n láti wọ ọ̀dọ̀ ìyá Chika torí oríta Ararọ̀mí gangan ní number 1 ló wà kò síbi tẹ́ ò lè gbà débẹ̀ ẹ máa bọ̀ iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dì yín lọ́wọ́ o ẹ wọlé kanlẹ̀ ní number 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta Ararọ̀mí Àkúrẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá Chika rẹ o 08036258239 ẹṣẹ́ a ó máa retí yín.
2: Orí ètò ọjọ́ ọdún náà ni a ti wà ní Smart Instruments tó wà ní Hospital Road ní Fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center ìlú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ o.
3: Ẹ káàbọ̀ lọ́tù. Smart Instruments and Company wà ní number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, hospital furniture. A Smart Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò da ẹmu wa à ń ṣe ní iléeṣẹ́
2: tọ́fíwò
3: ìfúnpá à ń ṣe ní iléeṣẹ́ Smart Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò, tẹ bá lélẹ̀ tí ò da ẹmu wá sí iléeṣẹ́ wa a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ ò gbogbo nǹkan tẹ bá fẹ́ rà. Tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpá yín ní owó tí ò gara tí owó tí ò gunpá ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọrú ilé ìtàn lè máa lò. Ẹ wá sí iléeṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806508-5272. Lẹ́ẹ̀kan sí 0806508-5272. Ẹ pè wá ní outside Ondo State ní outside Àkúrẹ́. Tẹ bá fẹ́ rà a lè ṣe wé bill sí yín. Kò di dandan pé ẹ wá. Tó bá lélẹ̀ tẹ fẹ́ ra iṣẹ́ àpè wa ẹ bá wa sọ̀rọ̀ a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
2: Ẹ bá sọ àdírẹ́sì yẹn lẹ́kọ̀ọ́.
3: Iléeṣẹ́ wa wà ní Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane. Tẹ bá ti dé Hospital Lane ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò 0806508-5272.
2: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà ní Adé Souvenir Homes tó wà ní number 192 Àràkalẹ̀ Road ní ìtòsí Tipa Garage Junction nílùú Àkúrẹ́. Ó ní adé kan tó fẹ́ bá àwọn kọ́sọ́mà sọ̀rọ̀ lásìkò yìí. Ẹ kúṣẹ́ ní Adé lo.
4: Yes, sir.
2: Kí ló yí fáwọn customers yín lásìkò yìí?
4: Ẹ wò ó, ẹ̀yin customer mi, mo ní kí ẹ lọ fọkàn balẹ̀. Mo sọ fún yín pé tẹ bá fẹ́ ṣe patí ni, okú àgbà ni, ìsọmọ lórúkọ ni, ìṣílé ni, láyọ̀ láyọ̀ ni. Gbogbo nǹkan patí ẹ̀bùn lóríṣiríṣi là ń tà nílé iṣẹ́ Adults of Enia Home. Ẹ wò ó, kò sí iye tẹ mú gédé iṣẹ́ Adults of Enia Home tẹ́ ẹ̀ ní rí ẹ̀bùn ra o. Kò sí nǹkan ọ̀hún tó ń pín lójú agbe tẹ́ iná ò lè rí pé a ní tó wà lóríṣiríṣi, a ní trace lóríṣiríṣi, a ní pen lóríṣiríṣi, a ní oríṣiríṣi ọ̀wọ́ bottles alárànbarà, a ní iron, a ní blender. Kò sí iye ọ̀hún tẹ kó lè ṣe Adults of Enia Home. Tí ẹ ní bá ń bí kò sí iye ọ̀hún tẹ̀lé fi rajà. Ó sì ó price là ń tà. Èmi ò kí ń tẹ iye ọ̀hún. Gbogbo àwọn customer mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó sì ó prices là ń tà. Tẹ́ ẹ bá fẹ́ ra yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀. Iléeṣẹ́ Adults of Enia Home ni kẹ́ máa bọ̀. Price tá máa fọwọ́ tó ń tutà. Òun ò la máa fẹ́ iná tẹ́lẹ̀ fi ṣe pàtì. Mo sọ fún yín pé oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. I have 300 plus different items. Nínú 300 plus yẹn gan, kò sí kẹ́ máa rí nǹkan mú bí. Kò sí. Ẹ wá fi pèrò ni o. Ẹ pa 1000 capacity ní ọ̀lù yín ni. A tó gbangba sùn lọ yẹ. Ẹ gba fíìdì ni, ẹ gba fíìdì lọ. Ẹ fẹ́ pín gbogbo wọn ní General Souvenir and Ato Gbangba sùn lọ rẹ. Gbogbo àwọn kọ́sọ́mọ̀ àwọn tó ń bá wa dòrò pọ̀ gan mọ̀ pé yes, iléeṣẹ́ Adults of Enia Home kì ń bá tí àdẹ̀ kì ń disappoint. Tẹ́ ẹ bá débí lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n, ẹ máa rí kó. A wà ní ìlú Àkúrẹ́ ní 192 opposite Tipa Garage. Ní ìlú Àkúrẹ́ ní Àràkalẹ̀. A dẹ̀ ní branch náà ní Ondo Town. A ti wà ní 117 Òkè Lisa opposite AUD Primary School. Tẹ bá dé AUD Primary School, adójúkọ ẹ̀ báyìí nínú Ondo.
2: Ẹ bá sọ phone number sí àwọn ẹ̀rọ máa pè yín sí báyìí.
4: Phone number wa ni 070.

0: 070-3103-1602. Fún àwọn ọlọ́mọge ìgbàlódé, Antebu Gbàlódé aesthetic pleasing item. We have trendy, trendy, beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adel Souvenir Home.
1: Akinyo, ẹ káàbọ̀ sílé iṣẹ́ Jauni tó wà ní nọmba 57 ọba Òṣùpá Road ní Hospital Road nílùú Àkúrẹ́. Bẹ́ẹ̀ ti mọ ilé iṣẹ́ Jauni fún ọjà tó quality tó dẹ̀ ní ẹ̀dínwó tó rọrùn jùlọ. Fún àwọn rugs lóríṣiríṣi, quality rugs ní o, Shaggy Center rugs lóríṣiríṣi patterns, Nobel Center rugs, window blind, Venetian blind, plastic chairs and tables, stone decks and chairs. Àwọn àga ìkọ̀wé fáwọn ọmọ ilé ìwé tí wọ́n fẹ́ ka àkàyege. Ṣe rí àwọn student chairs and desks wọ̀nyí láti factory wa ni o. Ẹ̀yin tó ti kọ́ ilé ìwé yín tán, ẹ tẹ́ ò fẹ́ kí àwọn òbí kí wọ́n dààmú kí ọmọ ṣe wàhálà ń kó àga kiri. Ẹ wá fẹ́ kó àga àti desk sí gbogbo yàrá ìkẹ́kọ̀ọ́ tó wà nílé ìwé yẹn. Ẹ wá bá yín supply ẹ̀ to any length. Kò sí iye tẹ́ ẹ fẹ́ tẹ́ ò ní bá ń bẹ̀. Àwọn security and metal doors fẹ́yìn tẹ́ fẹ́ kó sílé yín. Design footmats lóríṣiríṣi, àwọn office furniture títí dórí àwọn cabinet, àwọn banquet chairs and banquet tables fẹ́yìn olóòtẹ́ẹ̀lì event centers gbogbo tàbẹ́yìn tó jẹ́ wípé ẹ rí àyè tẹ́ ẹ lè kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tẹ́ ti ṣe àwọn àyè kan sọ́tọ̀ sílé ìjọsìn yín ni, ṣọ́fíìsì yín ni, sílé ìwé yín ni, tẹ́ fẹ́ kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tí wọ́n nílò lọ́fíìsì yìí, Jauni ni kẹ́ ẹ kàn sí, torí kò sí ká lọ kábọ̀ lọ́rọ̀ tiwọn o. Èyí tẹ́ bá wá débẹ̀ tẹ́ ò bá bá nínú àwọn products tá a dárúkọ wọ̀nyí àtàwọn materials wọ̀nyí, a jẹ́ wípé factory kankan ò tí ì ṣe jáde ni. Wọ́n kalẹ̀ sí nọmba 57 ọba Òṣùpá Road tí wọ́n ń pè ní Hospital Road nílùú Àkúrẹ́. Ẹ kàn sí wọn. Ẹ tún lè máa pè wọ́n sórí nọmba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
2: 08153537777 tàbí 07039126963.
1: Lẹ́ẹ̀kan sí
2: 08153537777 tàbí 07039126963.
3: Orí ètò ọjà ọdún náà la wà báyìí. A ti wà ní ọ̀dọ̀ bàbá Òkè Ogun tó wà ní Oyè Mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní bàbá Òkè Ogun.
4: Akin Atọ́kùn, àjíǹde ara ó máa jẹ́ o, lọ́mọdé àti lágbàlagbà, pàápàá jùlọ àwọn tí ń bà wá dòwòpọ̀ lórí egbògi wa ta pè ní 24/7 Aba Mistor. Gbà yín nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbògi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n a máa jẹ nǹkan lóríṣiríṣi, wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ó ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbògi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbẹlura ara wọn ó tún wà kébékébé. Àwọn egbògi yìí náà ni wọ́n ń lò. Egbògi yìí náà láwá papọ̀ ta sọ di 24/7 Aba Mistor. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú. Ewé àtegbò lápapọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì bá ṣe wàhálà díẹ̀ báyìí, a rí pé ti rẹ̀hún. Ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin míì tọ́jú pé báyá ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àládàá rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù. Ṣe yóò máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbògi 24/7 Aba Mistor yìí nínú ilé lágbára Ọlọ́run, a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bá a bá jí láàárọ̀ náà ká tó sọ ohunkóhun nínú ogi ilé wa, ká kọ́kọ́ mumi láàárọ̀, ká wá gbé egbògi 24/7 Aba Mistor yìí ká tún gbé sínú ara wa. A rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe, tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbògi 24/7 Aba Mistor wa yìí, Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá, àǹfààní náà tún wà lọ́dún yìí o. A ti rẹ́ni tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Aba Mistor yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbògi 24/7 Aba Mistor, wọ́n pe nọ́mbà yìí 091-60-62-62-53 091
5: Kéèkù ilé ó gbọ́ kó sọ fún Toko wípé Christmas sales ti bẹ̀rẹ̀ ní Yodmili Shoes and Boutique. Ẹ̀yin tẹ́ fẹ́ quality wears and shoes. Àsìkò yìí lẹ máa rira lẹ́dínwó torí ọdún la fi ṣe. Àwọn aṣọ lóríṣiríṣi, Turkish shoes, Turkish trousers to grade, Italian shoes, Italian trousers, Spanish shoes and trousers lè fẹ́ ni, men's wears, ladies wears. Ẹ wá fi àsìkò ọjà ọdún Christmas and New Year yìí jàǹfààní ẹ̀ lẹ́dínwó. Gbogbo paramilitary accessories lọ́dọ̀ Yodmili ló bá quality dé. Soldiers boot, police boot, military belt tàbí beret. Lóríṣiríṣi gbogbo private security companies tó ń fi accessories ẹ máa bọ̀. Ẹ̀yin gbajúmọ̀ sọ̀mọ̀rí ìlú tó jẹ́ wípé ẹ ò kì í fẹ́ go less. Tẹ́ gbàgbọ́ nínú wípé ìrísí nìsọ̀ni lọ́jọ́. The way you dress, you will be addressed. Ẹ máa lọ sí Yodmili Shoes and Boutique. Ẹ lo opportunity Christmas sales yìí kẹ fi kó gbogbo ìfàyí kúrò lẹ̀. Ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra cap tàbí belt fọmọ yín lásìkò ọdún yìí. Ẹ bọ̀ ní Yodmili. Quality wristwatches to jerry gold tabi leather to joju. Yodmili Shoe and Boutique kalẹ̀ sí number 85 idojuko Akure City Hall. Number 85 idojuko Akure City Hall, Obadeshida Road, Akure. Bakana, ni wọ́n gbọ́ òṣìṣẹ́ wo, wọ́n gbọ́ òṣìṣẹ́ àti àwọn ọmọṣẹ́. Àwọn staff tí yóò bá wọn ṣiṣẹ́ àti àwọn ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ ní factory. Telephone 080-345-20455. 080-345-20455 àti 080-32-297823. Christmas sales ọjà ọdún ní Yodmili Shoes and Boutique. Ó ti bẹ̀rẹ̀.
3: Ètò ọjà ọdún fún ọdún 2026 náà ni ẹ̀ àti wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbó báyìí tó wà ní Democracy Park ní ìsọlọ Dọ́kṣọ̀n nílùú Àkúrẹ́. Ayẹyẹ máa kú iṣẹ́ Fẹ́mi Alágbó.
6: Ẹ ṣe olótùú, ó máa kẹ́kẹ́ mẹ́ta wà tún rí yín lọ́dún yìí. Káàkiri máa yín lọ́dún tó ń bọ̀.
3: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Iléeṣẹ́ yìí náà ó ń tẹ gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
6: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé Ọlọ́run ti ń gba wọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́. Pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí Ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló tún dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbó pé àgbótó fún wọn ó bá wọn lára mu. Àyàgà àwọn obìnrin tó yẹ pé ó wojú Ọlọ́run fún ọmọ atọkùnrin náà tó wojú Ọlọ́run fún gbogbo àwọn ọmọ wa bí o.
3: Atọkùnrin atọkùnrin ló wojú Ọlọ́run fún ọmọ. A máa rò kó káwọn obìnrin lára ju okùnrin lọ.
6: Ara ó káàkùnrin náà lára o torí pé ìgbà míì problem ó lè wà lára ọkùnrin. Ṣẹ̀jẹ̀ tí ń sìn kíṣọ́ obìnrin kan ló máa ń wà. Tábàdẹ̀ ti treat wọn Ọlọ́run dẹ̀ máa gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún wọn. In fact inú wọn ń dùn ní musa níbẹ̀rẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ náà èmi kọ́ ló ṣe àwákọ̀ ní àǹfààní
3: ọwọ́ yín ṣe ni
6: láti ṣe é fún wọn. Bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ sún yá má bọ̀ ní iléeṣẹ́ Fẹ́mi Alágbó. Ọlọ́run gbọ́wọ́ Fẹ́mi Alágbó ṣiṣẹ́ gan. Fún àfààní wọ tó mọ ibi tí iléeṣẹ́ wa wà. Ó wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park. Mo ṣáà béèrè pé Fẹ́mi Alágbó ọ̀dọ̀ Fẹ́mi Alágbó ló ń lọ. Wọ́n máa mú ọdọ́ dẹ̀ mi.
3: A rí pé ọ̀rọ̀ yìí náà àwọn obìnrin náà ni láti sọ sí. Ẹ kúṣẹ́ iléeṣẹ́ Fẹ́mi Alágbó.
7: Democracy Park. Àwọn obìnrin tí ò rọmọ bí kọ́ máa bọ̀ yín léṣẹ́ wa o. À fún ọ ní òògùn tó gbé wọ́n dẹ̀ máa rí ọmọ gbẹ́jọ́ kó tó di ọdún tó ń bọ̀.
3: Ẹ bá sọ àdírẹ́sì àti fóònù nọmbà táwọn èèyàn máa pè yín sílẹ̀ kan sí.
6: Fóònù nọmbà wa ni 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park ibẹ̀là wa. 0706532683.
3: Orí ètò ọjọ́ ọdún náà láwà á ti wà ní iléeṣẹ́ TS Furniture tó wà ní Dúdú Yemi Lane ní Oyinmekuru nílùú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ ní TS Furniture.
8: Ẹ ṣe atọ́kùn. Iléeṣẹ́ wa ni TS Furniture Nigeria Limited. Ta wà ní nọmba 2 Dúdú Yemi Lane. Lọ́pọ̀sìtì Oyinmekun Grammar School. Àwa náà la wà níwájú wọ́ọ̀sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n iléeṣẹ́ wa ti fi kanlẹ̀ sí nọmba 2 Dúdú Yemi Lane opposite Oyinmekun Grammar School. Níbi tá a ti ń ṣe oríṣiríṣi àga, oríṣiríṣi bẹ́ẹ̀dì, oríṣiríṣi chair, dining table ni o, dining chair ni o, kitchen cabinet ni o, wardrobe nínú yàrá rẹ ni o. Èyí tó jẹ́ ti Nàìjíríà wà ń bẹ́ẹ̀, èyí tó jẹ́ tòkò òkun wà ń bẹ́ẹ̀. Ìwọ náà tó jẹ́ pé bóyá Ọlọ́run ti ṣàánú rẹ, o ti parí ilé rẹ, ọ̀fẹ́ ṣe fọ́níṣọ̀ gbogbo inú ilé rẹ látòkè délẹ̀. Ìwá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034708872. tàbí 091-67-82-39-80-080-34-70-88-72. Iléeṣẹ́ TS Furnishings Nigeria Limited láti figi dára oríṣiríṣi àwọn oríṣiríṣi iṣẹ́ àrè eléyìí ti Nàìjíríà ni àwọn eléyìí tó ké òkun ni. Nígbà tí wọ́n náà bá dé iléeṣẹ́ wa tí wọ́n náà bá wá wò ó rí pé oríṣiríṣi nǹkan láti figi dára àti bíbà yìí, èyí tẹ́ bá wa rajà lóṣù tó kọjá, èyí tẹ́ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà, gbogbo yín náà la tún ké o. Bọ́ bá kọ́lé ayọ̀ tẹ́ kọ́ wá sí iléeṣẹ́ TS Furnishings Nigeria Limited táwa nọmba 2 Dúbúyẹmí Lane opposite Oyè Mẹ́kùn Grammar School. Báwo ṣe gba ọ́fíìsì ti ẹni o fẹ́ ṣe fọ́níṣì ọ́fíìsì rẹ̀? Pé iléeṣẹ́ TS Furnishings àwọ̀ àbọ̀ dára sí iléeṣẹ́ rẹ̀ tó jẹ́ pé pàtàkì kọ́sọ́mà mi náà bá wọbẹ̀ wọ́n máa gbé o gbé nǹkan gidi jókòó. Léyìí tó sì jẹ́ pé owó owó gara àní fowó náírà àní fowó ní ọ lára. Bọ́lá wọ̀ tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ̀, ó wá rí pé chair yẹn ò gbọ́n mọ́ àbó ti gbé díẹ̀ ni gbé wá sọ́dọ̀ wa àwọ̀ àbọ̀ sọ di tuntun. Bọ́lá sì fẹ́ fowó kun ni tó gbà yìí ta ti ṣe kalẹ̀ kò sẹ́yìn tí ò rọ̀ wá lọ́rùn ní iléeṣẹ́ TS Furnishings. Àwa náà lọ wà níwájú wax tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n a ti ka fi ìdí kalẹ̀ sí nọmba 2 Dúdúyẹmí Lane opposite Oyè Mẹ́kùn Grammar School 08-34-70-88-72 08-34-70-88-72. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé o àní fọdún eléyìí ṣe àtìmọ́ o. Ẹ ṣé púpọ̀.
9: Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣètò ìrìn àjò lọ sókè òkun America, Canada, European countries, a lè fọwọ́ rọ́ Evershine Films and Travels Nigeria Limited, a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn. A tó gbàgbá sùn lọ́yẹ́, ó ti lé ní ogún ọdún tá a ti ń kó àwọn èèyàn lọ sókè òkun tí kò bu wa lọ́wọ́. À ń kó wọn lọ láti ṣiṣẹ́, à ń kó wọn lọ láti kàwé, à ń kó wọn lọ láti lọ gbafẹ́. Kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́ rọ́ wa sẹ́yìn. A rí obì láti yọ ìfin ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́. A bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí America. Ó wà ní nọmba 280 Ondo Road opposite First Mulak Hotel, Isikan, Lakunrẹ, Ondo State, Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ, a ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ, UK ńkọ́. Ẹ má jẹ́ kán tàn yín jẹ o. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn iléeṣẹ́ yìí. Iléeṣẹ́ yìí ti wà tipẹ́, Ọlọ́run dẹ̀ dúró ti wá. Iléeṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ ẹ̀gàn àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
10: Ẹ pé iléeṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 09036964322. Lẹ́ẹ̀kan sí 09036964322.
3: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú á tún wà ní Ezedok Foods báyìí tó wà ní Onyarugule Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
11: Ẹ ṣe olótùú Adẹ̀kúnmọ̀rẹ́ ọdún láti iléeṣẹ́ Ezedok Foods Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Onyarugule Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń fi ògbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣe o bàárọ̀ wọ̀nyí o. Àwọn product wa la tún gbé dé o. Ezedok pounded yam flour, iyan funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ́. A tún ní Ezedok coco yam flour náà tún wà tá ń pè ní manimag. Manimag ara iléeṣẹ́ Ezedok Food Limited náà ni. A tún ní Ezedok yellow yam powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Ezedok pap plus flour. Pap plus flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Ezedok gbanunu gbanunu ní ìyẹ̀fun. A ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà. A ní soya milk náà tá a ti ṣe láàárọ̀ ọ̀tọ̀ náà tá a lè máa mu, tá a lè fi mu tíì, tá a lè fi mu àwọn ògì tá a ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kan náà la fi ṣe irú náà, irú gbígbẹ. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. A ṣe ilá tá a ti gbẹ náà. Ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. Irú wà. À ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú. A dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup. À ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger, garlic, turmeric, fenugreek, fennel, gbogbo ẹ̀ la ní. ni le se wa sinamo a se onje o to pele ko ma npe wa pe se onje sise la nta rara o onje ta ti se si ye fun te wa lo se pari ni le yin ohun la se ni le se Ezedok Foods Limited a tun ma se cargo na ta fe send awon eru lo si oke okun sawon omo yin sawon eyan yin a send aso abayan send aso abayan send onje bo se bata ni bo se ose ni epo a ma gbe isugan isu tutu ton ti se rara a ma ma gbe Canada US UK kon si wa ni le se wa ni le se Ezedok Foods Limited bakan na a tun se awon ohun mimu na ni le se wa Ezedok Sobo ko de ki ma ba je o fun party yin abayin brand e a ko ko yin sare picture yin si ati tiger na si na a le ba yin se abayin foruko yin si be ni ana wa o awon onje ani e to kere ju lodo wa ni 700 naira fun onje te ba fe pin ni party gari ni fufu ni pupu ni gbogbo e la nse ni le se wa elubo agede na o wa na ti se si gbere fun awon to ba fe partner pelu wa boya won ni le se sugbon won le process fura won won le ko si wa ni le se Ezedok Foods Limited kakon pata pelu won kan ba won ma se ni bag bag kon lo pada ma ba won fura won ma brand e ni oruko won kon ba se fe kon ba le fe ka brand e fun won na loruko won na a le ba won se na sugbon yo aso ye papo o wa fun yen ta ma fun ibo condition yen na ko garage number wa ni 08035383997 08035383997 ekeji ni 08035780726
3: ori eto ojo odun na la se wa ati wa ni Sanchez Ventures bayi to wa ni waju former police headquarters ni ifegbekegbe AU's hotel ni Lesha Road nilu Akure ati mo won si plumbing materials ko si nkan to ni se pelu plumbing materials ti won o ni nbe e ku se ni Samchez Ventures
12: e ka bo lotu ile se Samchez Ventures la wa yo
3: e pele o
12: e se o gan sa gaga bi awon eyan se mo wa pe a ni se meji ta nse ni Samchez Ventures plumbing materials ni kan la wa nta ile se ti wa eni ti to mi ba tin gba nu e koja o le ma ba ile se Samchez Ventures awon bi water heater water tank water pipe water closet water pump alorisisi door german door ani ti england door ani ti nigeria made ani bulletproof door titun wa se enikan o alawo jacuzzi nla nla to gba eyan meji meta te pe oko ati yawo a ma sere nu jacuzzi kan ba ti lo ba ti church de lojo sunday wa fi yen relax ile se Samchez Ventures leti ma ri ile se wa leti ma ri popping machine to pe automatic ni to n ba tonu bo o yin abi ko ga a stop fura e to ba ti a to n ba tude a to pick fura e ile se Samchez Ventures ko si anything industrial material te ba tẹ ni ba n le se ti wa kanta nurses adenta retails ti awon yan ba fe ko bi hotel abi awon to se warehouse kan ma bo lodo ti wa a ta fun oni price ti o ti e gararara e to n ta leko to n ta ni badan ni le se Samchez Ventures n ta fa awon eyan to yan ba raja lodo ti wa to ba lu seku a tu gba pada a fun lowo awon ko tu fi ra nkan mi te ba ra nkan lowo wa te ba ni isu lori e da pada nkan ta ba ti nle fun ni guarantee ni ba n le se Samchez Ventures awa ni old police headquarter ni egbe AU's hotel nilu Akure nibi e wole ke park ile ise ti wa o se bi te ma park si te ru a ma ba yin pe bi a kan ma lo ti ese moto yin e ra ke ma ko sinu moto yin
3: e ba so phone number si fun awon ti won gbo yin
12: ero ibadi so wa ni 08266793449 08266793449 tabi 09058888750
3: ori eto oja odun lawa ati wa ni le ise Amola Healthcare Limited bayi ti won se omimu amobitas fun ilera gbogbo eniyan e kuse ni Amola Healthcare Limited e kaabo si ile ise Amola Healthcare Limited ile ise Amola lo n se awon egbogi amaraya ati lati da gbogbo egungun ara iṣan ara ati omi ara wa pada si bo ti le wa lalaafia nigba gbogbo awon egbogi wa naa ni amobitas amo flush capsule awon egbogi wa mejeji dara fun awa ti a ba ni ipeni àrùn ìbálòpọ̀ àrùn sítọ̀sítọ̀ oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo àwọn tí a ní àdojúkọ àìròyún ní àbí àìrọmọ bí amobitas àti amoflush capsule kí a béèrè fún ẹ sáti ra èyí tí ó máa toyún lò fún odidi oṣù kan fún complete dosi ẹ má gbàgbé pé ilé iṣẹ Amola Healthcare Limited náà ni ó ṣe gbòógì atura egbòógì atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà ìbàdí ríro
13: inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. A tún ra ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún àtura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolap Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amo Bitters, Amo Flush Capsule, Atura àti Amo HPP Formula ni ó gba ìgbóhùntàn ìjọba tí a mọ̀ sí NAFDAC approved. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855. Ajíǹde ara yóò máa jẹ́ o.

0: jàdákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún ìtẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà lọ jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lórúkọ tèmi.

0: 64 60 64 19
1: Ẹṣọ́ bàbá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa, wọ́n a máa dàgbà, wọ́n a máa dògbó, wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
0: Ó ṣe àtọ́kùn. Ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu. Báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó, bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni. Bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun. Kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́, tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún. Bẹ́ẹ̀ ẹlòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe. Tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà àwọn bàbá wa. Ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni. Ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́, wọ́n ó tún fi ẹsẹ̀ rìn lóko, wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ó sì tún máa ta kẹ́bẹ́. Ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá. Ẹlòmíì ọfà ara ni tiẹ̀, yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni. Ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí, ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la. Ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun. Iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 Ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́. Bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tó jẹ́ òdodo pàdé ni. Nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi, kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́, bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn, kò sí nítòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́, kò síbi tá a lè wá egbòdé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi, ká wá jàǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ni a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́. Tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú ìsẹ́yìn orò yìí fọkànbalẹ̀ lágbára Ọlọ́run. Tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́. Ń bẹ̀ la wà, a ní fara nira wa. Báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 Bẹ́ẹ̀ lẹlòmíì yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́, ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́. Ẹlòmíì a máa ta, ẹlòmíì a máa ró. Lágbára Ọlọ́run, ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí. 07 60 64 60 64 19 07 64 60 64

0: time for spent. I must appreciate everyone who listened this lovely Sunday afternoon, okay? Thank you so very much, Kemi Sola Akintunde. Thank you so very much, Obalulu Akintunde. I appreciate your efforts, okay? Thank you. Do not worry, Drive Time Sunday will sure return by His Grace next week. My name is Michael Akintunde. Enjoy the rest of your Sunday.
1: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Adó-Èkìtì. Ẹ lè pe 0707-483-351.
5: Òun gangan nìyẹn, tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
6: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
5: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate
6: ìrẹ́pẹ̀tẹ̀ ilé ọjà ọdún ti dé.
5: Tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó dídẹ iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀tafẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station ọba Dẹ́ṣìdà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041434.
7: Grace 0803247 4686.
5: Tàbí Fẹ́mi sórí 0806086-4428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
8: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o. Nílé ìwé àtàtà tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ. Moral Group of Schools lórí Pàrágà Ward lọ́bàdàn orí òdìgbò. Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni. Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé. Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù. Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yìí kátàwọn ọmọ ti ń bá àwọn ọmọ rere kọ́ wọ́n rìn papọ̀ láti ṣoríire together. Ti nursery and primary pẹ̀lú secondary session. Gbogbo sọ́bíà tó wà theoretical contextual psychological la ń ṣe ń bẹ̀. Kódà àtàwọn tó gbé ẹ̀kọ́ṣọ̀pọ̀ sẹ́yìn for substantial experimentation láti acquire qualitative education. Gbogbo àwọn nǹkan rere ti mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòní dé. Ilé kì í lọ nítorí àràbàjìgé òtítì bíire solar energy tí wọ́n gbé wá látòkè òkú tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀. Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù. Tútù wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn. Moral Group of Schools. Ẹ̀wọ̀ ẹ̀ méje ń sọ̀rọ̀ pípọ̀ jù. Ó yá sí Moral Group of Schools. Lórí Pàrágà Ward lọ́bàdàn orin níjọba ìbílẹ̀ òdìgbò. Ètò ìgb

0: látàwọn ọjọ́ tá a darúkọ so ẹ kàn síbẹ̀ wọ́n bá ṣe àyẹ̀wò yẹn ní ọ̀fẹ́ normally gbogbo àwọn offices mi tẹ bá gbọ́ iye tí wọ́n ń gbà lọ́wọ́ wọn èyí tó kéré jù lọ ń gba 5,000 àwọn mi 10,000 but ọ̀fẹ́ ní gbogbo àwọn offices yẹn tẹ bá bèrè owó lọ́wọ́ yín ẹ sọ wí pé pastor Solomon sọ wí pé ọ̀fẹ́ ká má sì gbowó àyẹ̀wò yẹn ní ọwọ́ yín so ẹ wá síbẹ̀ a ṣàyẹ̀wò yẹn fún yín gbogbo general ẹ bá ń bẹ̀ ní púrí ọ̀fẹ́ ọlọ́run back to
1: your dono ọfẹ ni rice eran lowo ọfẹ ni rice eran lowo ayewo ni ọfẹ won ni kan pin ogun fun yin lọfẹ o
0: ba pe ogun fun yin lọfẹ bona tu ti fe rowo lati se ogun mi gbogbo ero je yen sugbon owo to ye ke tu fi ra ogun yen awa o ko fe ko je pa ayewo no tun gba lowo yin o na fi mama fi se wa lori bi pe ọfẹ ni kan ba wa se ayewo yen fun yin tori toni ko ni je ke ma fogun ori fifo kẹfì máa wo inú nínú purpose àyẹ̀wò yẹn ò nìyẹn lágbẹ̀rẹ̀ torí tẹ́símọ́nì yẹn tó ń tẹ̀síwájú afẹ́kọ́tún continue kẹ́yìn náà kẹ́ẹ̀jẹ̀rẹ̀ ń bẹ̀.
1: ọ̀dà digital marketing empowerment.
0: ẹ sísá digital marketing empowerment yẹn àánú àwọn ọ̀dọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí lórí fóun wípé mo tí n bá ní ká máa sọ nípa àwọn tó ń pè mí tí mi kẹfẹ́ máa sẹ́ndì pa kí ló ṣẹlẹ̀ wọn ní pastor Solomon ṣẹlẹ̀ tán bá ti rí pàwọn àránṣẹ́ ọlọ́run wọn gbàgbọ́ pé àwọn ìṣòro kan ń bẹ tó jẹ́ pé táwọn bá sọ fún wa àkọ́kọ́ á fàdúrà ràn wọ́n lọ́wọ́ ìkejì nǹkan tí ọlọ́run bá fún wa lágbára láti ṣe àtúnṣe kínní á gbìyànjú rẹ̀ níwọ̀nba agbára wa á ní kánbà tó jẹ́ pé ni ẹ pè mí gbaná ó ní àwọn ò tí ì jẹun láti àná orí afẹ́fẹ́ relé ó ní àwọn ò àwọn ò jẹun kíní kẹ̀kẹ́ mo ní kí lóde ó ní gbogbo nǹkan kan tí ẹ kí ń dákun nǹkan tí n bá lè ṣe kí n kí n fèrè àwọn lọ́wọ́ ní ọjọ́ náà wọ́n bá nǹkan tí mo ní orí ọ̀fẹ́ pé bọ́lọ́ sì darí musa sẹ́ndì ẹ̀sẹ̀ nìyẹn mo ní ìwọ náà sọ lè jẹ́ aṣojú NRI níbi tó wà yẹn ó dẹ̀ ti aṣọ ó lòun lè ṣe mo ní kò yọjú sọ́fíìsì wa kò bá wa kò lówó mọ́tò a sẹ́ndìwó mọ́tò sí bó ṣe dé a ṣàlàyé fún a sì dánilẹ́kọ̀ọ́ fún ó dẹ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ láti ìgbà náà sà títí dọjọ́ òní kò tún pé mi wípé òun ò rún jẹjẹ mọ́
1: òbílẹ̀ ọjọ́ tún kẹ́kọ̀ọ́ kan mọ́
0: ó wá ń ṣàdúrà torí màmá ẹ̀ náà wọ́n láwọn àìlera kan tí wọ́n lo egbògi NRI fún ìmọ̀mọ́ yẹn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní fàdúrà wọ́n fi ràn wá lọ́wọ́ torí àwọn ìròyìn ayọ̀ tá ń gbọ́ yẹn NRI ó mọ̀ tẹ̀síwájú àwọn olólùfẹ́ ètò yìí ọ̀gá mi Joseph olówó kéré lágbára ọlọ́run àánú ọlọ́run yóò máa fọ̀ ẹ máa sún síwájú ní agbára ọlọ́run ọba ẹ ṣeun sá so nípa digital marketing yẹn torí àwọn ọ̀dọ́ òun ni ètò yẹn fi wà àwọn kan ti wà tí wọ́n ti pè wá tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa nǹkan yẹn tó dẹ̀ jẹ́ pé wọ́n ti fi ń ṣe oúnjẹ a graduate tàbí jẹ́ OND holder NCE holder òtíráyè fọ́dà opportunity tó fi máa rí owó tó bọ́ òfin mú tó fi máa fọ́dà ni mo fẹ́ fún ẹ yìí ni mo fẹ́ ṣàlàyé fún ẹ you can be easily be doing this work through your phone phone tẹ́ rí lọ́wọ́ wa yẹn kò yẹ kó jẹ́ ẹ̀rọ expenses income turn your expenses to income wọ́n ti wípé tó bá orí fóònù ẹ wà á rí àwọn kan tó ń advertise oríṣiríṣi product legitimately àwọn ẹ̀ka kan tí ó tá ń pè ní jumia lọ type ẹ̀ orí registered by the government àwọn kan wà jẹ́ pé product wa orí jumia náà ti ń tà konga online ní ṣọ́ọ̀bù tiwọn wọ́n ń pè ní gbé ilé pa owó now ìwọ tó lowó ṣọ́ọ̀bù o ṣe parí skul tán ni òbí tó ń gba owó gbọ́mọdé náà tàtẹ́ fi tọ́jú rẹ nígbà tẹ tọ́jú ẹ tán kò yẹ kó jáhùn pé ó wà tún wá jẹ́ bùkátà lọ́dọ̀ wọn tẹ pé òbí ẹ̀tọ́ ẹ kó ṣe kíni kó máa jẹ́ǹjẹ ọmọ àwọn náà tí wọ́n á fún ọ lówó oúnjẹ irú ẹ̀yin ọ̀dọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ìròyìn ayọ́ yìí tó wà fún nítorí ìdí èyí digital market yẹn a máa kọ yín bẹ́ẹ̀ náà ṣe lè máa sí kíni bẹ́ẹ̀ ṣe lè máa tipasẹ̀ digital marketing platform NRI pẹ̀lú àjọṣe pẹ̀lú iléeṣẹ́ tó ń pè ní TGR.
1: ẹ kí ni TGR.
0: top up and get reward àwọn TGR
1: yẹn. TGR ok nǹkan top up.
0: ìjẹ́ sá
1: nǹkan àwọn èèyàn wọ́n á dẹ̀ fún ọ lóyún nǹkan lórí
0: kọ́tà sí. kí ló ṣe ń jẹun sọ ok fún àpẹẹrẹ top up táwọn sọ yìí nìyí sí oní bá ti ra data tá a ra káàdì sórí fóònù wa sá mo fẹ́ gbé ìrọ̀wọ́ yín olóòtú ṣe ẹ̀yin náà mara yàtà bàbá ẹ̀kẹ́ ra.
1: akin ba ni yàtà fóònù lè ṣiṣẹ́.
0: na tí n bá sí ojú wa sí ọ̀nà tí abala àwọn tó ń ta fóònù online yẹn tó ti ń rí owó ẹ̀ lànà. telecom industry òun ni iléeṣẹ́ yẹn jẹ́ wọ́n jẹ́
1: iléeṣẹ́ lámànù
0: yẹn iléeṣẹ́ àgbáyanu ni sáà o
1: tgr
0: tgr.
1: Okay.
0: So nisibẹ yi tẹ fẹ ṣe digital market yẹn ẹ ripẹ rẹ data tó o bá ra data o lè bọ wa online wo whatsapp rẹ o rí pé tí data bá ti tán kò ní lọ mọ ṣe mo parọ data yẹn máa rà á ni so ayé ọdọ a fẹ kí ẹyin náà kẹ wá gbọ nípa nǹkan tí ẹ lè ṣe pẹlú tgr tẹ fi mọ lè ta ọjà nri ní online
1: láì náà yín lówó rẹpẹtẹ iléeṣẹ nri àti tgr.
0: Yes,
1: ẹ ní àjọṣepọ̀
0: nípò ọ̀fẹ́ ọlọ́run sá
1: wọ́n máa train àwọn ọ̀dọ́ tí wọ́n bá wá sí NRI.

0: bi ise o be ni baba na se dagbere ni pe awon lo bi ise won gbera tan ore lo wa ke si won pe kon je kawon jo lo bi ise igba ti won debi ti won ti sise awon wa ni isale ore wa loke to ngegi awon so gbun sale ore owo bi won wa awon na mo pe gi nbo o di wo leyin orun lati gba na ni won ti wonu ila hilo ile ti won ni ti lo si opolopo dukia lo ti lo si eyi ti won ti ko rara eleyi ti won ko de ikorita kan to wa ni bi ya fridge iyan na ti lo si tori e ni won fi wa sa wa sodo awujo olore o mo pe ate kan nbe tolohun ti sanu awon eyan olohun ni je ke inu wa iranlowo ti ninu aye gogo bi te ba koju si eru re gogo bi te ba keyin si eru re ilu le looto asiko ile sugbon agbagbo wi pe eni tere iji tere o le se iranlowo to lo fa fun baba yi lo je ki won wa ipe tawon o badake eni badake ni ti ara re n badake ipe iranlowo le dide won pa po pa awon eyan si sore laye iru awon eyan to n sore ni inu iwo na wa lemi ti mo n je atokun ito yi na wa kodori mo ri ito yi agbo n kohun lowo won o bo tile je pe eto te n gbo yi sofe sibe sibe a gba kankan lowo won awa na gba po ninu olohun pe olorun la laanu yo gba wa na pade ore yo gbe wa na pade ore account yen ni 64064 500 66 money point awujo olore gbogbo ohun tọlọrun ba ni ojulọ to le fi ran won lọwọ 64064 500 66 money point awujo olore ogun aye o ni bori gbogbo ẹda to n gbe to yi mo wo pe owo kan kere mo wo pupọ o iba se 10,000 iba se 1,000 iba se 500 naira ninu 1.5 yen gbogbo iye tọlọrun ba ni ojulọ idakun mọ Nigeria e dede ìrànlọ́wọ́ fún bàbá bàbá ọlọ́run ní jẹ́ kára ó níyìn gbogbo ẹ̀dá tó ń gbẹ́tò náà tó ń wojú ọlọ́run fún kankan àbíwọ̀ náà wà nínú ìnira kan ọlọ́run ayọ ẹ níbẹ̀ ẹ dákun kì í ṣe pé ó pọn dandan fún wa pé abudọ̀ ran bàbá lọ́wọ́ ṣùgbọ́n àṣẹ ọlọ́run ni pé ká mọ ọ̀ràn ra wa lọ́wọ́ gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ ìwọ tó bá dẹ̀ fẹ́ jẹ́ ká dárúkọ ẹ lórí atẹ́gùn ó lè kọ́ síbẹ̀ pé anonymous ó lè kọ́ síbẹ̀ pé ẹrù ọlọ́run kan mọ́ wò pé ṣé 2000 yóò wá kéré ninu 1.5 ti 1000 yóò wá kéré ìjẹ́ wọn pé ta bá rí èèyàn 500 tó fún wọn 1000 500,000 nìyẹn ta bá rí èèyàn 1000 tó fún wọn ní 1500 owó tán wá yẹn máa pé tó túmọ̀ sí pé tí wọn bá nǹkan tọ́lọ́run bá ní kó jùlọ tó lè fi ṣàtìlẹyìn fún wọn ọlọ́run ò ní jẹ́ kí àánú wọ̀ wọn náà nínú ìrìn àjò ayé bá a ti ń wá ohun tá a jẹ táàmù káàkiri ò ní pàdé ohun tó jẹ ọ́ ò ní fẹsẹ̀ kọ́ ò ní rìn níbi tí ilẹ̀ ti gbé lójú àwọn bàbá wa sọ wípé asokópa kì í bòkú wọnú sàárè ò ní fi ìpọ́njú lórí ayé ìdí ò ní jà kó domi náà gbọnù ọ̀rọ̀ rí ò ní dojúrù gbogbo èyí tí wọ́n á sọ wá ti di adáṣe aláṣẹ gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́run bá ní kó o lè ṣe fún wọn má wò pé 1.5 yẹn pọ̀ ó pọ̀ lóòótọ́ ṣùgbọ́n fẹ́mi tó ti gbé ilẹ̀ rẹ̀ ta ó ti gbé létà lórí ọ̀rọ̀ yìí náà kó tó di pé wọ́n padà wá fi wọ́n lẹ̀ yóò sí ẹ̀jẹ̀ pé kọ́ ọmọ lọlé wọ́n délé náà tán kò tí ì sálàáfíà ẹ dákun ọmọ Nàìjíríà ara ò ní nìyí mo fẹ́ jẹ́ kẹ́ lọ sórí YouTube ẹ̀kan type àwùjọ olóore for Mr. Adeniyi mi ì fẹ́ mọ bí èèyàn ṣe fẹ́ burú tó bó ṣe fẹ́ dájú tó láyé tí ò ní sunkún pé sọ mi èèyàn rí a very agile man ọlọ́run ò ní jẹ́ kára ó ní ó sẹ́ gbogbo ẹ̀dá tó ń gbé tò yìí account yẹn ni 64064 500 66 money point àwùjọ olóore 64064 500 66 money point àwùjọ olóore tọ́lọ́run bá ní ojú 10 lọ ọlọ́run ní ojú 20 lọ ọlọ́run ní ojú 50 lọ ọlọ́run sì àti gbẹ́tò wá sórí atẹ́gùn yìí rí mọ̀mọ́ kan tó nílò ẹ̀rọ ẹnìkan dẹ̀ pè wá lẹ́yìn ètò wọ́n dẹ̀ sẹ́ẹ̀dì wọ́n dẹ̀ dá wọn fún lẹ́rọ yẹn oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láti ṣe rí ọlọ́run lè fi sí ọ lẹ́mìí pé kó wà nínú àwọn aláàánú tó tiẹ̀ lè ṣèrànlọ́wọ́ ńlá náà kò sínà lọ́wọ́ kékeré o torí pé kò sẹ́ni tán ti ṣe owó sí lọ́wọ́ àmọ́ Olorun le fi si olemi pe nu 1.5 yen ko se kankan to wuwo to le gran wo yen lowo se sin Olorun latara won Olorun ni je ki gbogbo aka fi nira ka fi no wo ati oro ta fi irorun kojo ko se ni ti mo powo wahala mo o baba yin ti e gbianju se bon ti e se ri nkan ta gbogbo dukia re Olorun ni je ko luta ni gbanjo o ni nawo lori aisan account yen ni 64 064 500 66 Morning Point Awuto Olure 64 064 500 66 Morning Point Awuto Olure El Festus Ebuzome was in the 10,000 naira. Omotade Festus won us in the 1,000 naira. Adeolu Rufus won send 5,000 naira. 2005 kan wole sungo ko boruko eni to send e wa. 2000 kan na wole ko boruko eni to send e wa. Isiaka Adamo won send 1,000 naira. 1,000 kan na wole ko boruko eni to send e wa. Gbogbo iye t'Olorun ba ni oni to le fi ran won lowo. Baba eyin na ibebe. Kawo yan saanu yin.
1: I am an Nigeria. Celebrate ni celebrate yin. Ijo ti ogun omu je ni jade. Lori omo lori aya yin e ni ri wahala. E da kun ti je ran lo fun mi ni ran mi lowo. Ise yin o ni doju ro. Gbogbo tin je isoro ko ni de ba yin. Mo be yin ni oruko Olorun. Awojo lori won ti so be ti pe ti pe pe. Awojo lori pe awon eyan ma ran yan lowo nibe. Mo wa be yin ke sanu fun mi. Mo bo se yin ko ni doju ro. Omo yin o ni ku mo
2: yo. Pele edun e ja tesi wa
0: 064 500 66 Money Point Awojo Olure 64 064 500 66 Money Point Awojo Olure ko se ni to lowo to je pe ko so un to fe fi se pe o kan lowo yen ko ani kankan to fe fi se gbogbo ana lo ni di ta fi se wahala pokata re ni ganyin ti igboton lasiko ta wa nbe yi sugbon sebe sebe olorun o pa lase fun wa pe igba tara ta ba to de wa nika to mo sore ko nigba to ba to ni ta ni nkan ta fi se mo nika to mo sore idi ta fi sore ni pe amu to pe fun kelomi wa ninu inira olorun ni fi o sinu inira o ni damu ninu rin ajo aye e dakun gbogbo ran lowo te ba le se fun baba e se fun won e ni bere eto fawo to se ndara pon mo wa tori wahala won ale ni ko mo toro so ore won lo pe won fun ise job contractor ni won pe ka won jo lo gigi loko baba yen wa nsale bi to tin san idigi ton fe gi ore won wa loke igi tori o ge ni ma fun be won lo ti sele igi tori o ge igi wo lo baba yen leyin orun meyin mole eyin orun ateyin si stifu be won le da yi won le da se kankan won lo si hospital ti fe won lo si UCH Ibadan na Ibadan na ti pada wa toju won de kurita ton toju won de won ti igbadun be ton fi ni won mo lo le inu inira ni baba yen wa ko tori pe won ise ja si odo our specialist hospital to center lori atosegun inu inira ni baba yen wa e lo sori YouTube ete Awojo Olure for Mr. Deniyi ewe e de tun le darapo mori YouTube wa Awojo Olure Media gbogbo àwọn tó ń wórí atẹ́gùn yìí ìgbà tí à ń ṣèràn lọ́wọ́ fún wọn ìgbà ta ló ń jíṣẹ́ yín gbogbo ẹ̀ là ń fi sórí YouTube yẹn kó mọ jẹ́ ẹ̀rí jẹmi ní òòtórí ọjọ́ iwájú àkáǹtì yẹn ni 64 064 500 66 Money Point Awojo Olure nínú 1.5 million tó ń wá báyìí wọ́n ti talẹ̀ kò sí kankan mọ́ gbogbo nǹkan ti tán nkan ò ní tán fún gbogbo ẹ̀dá tó ń gbètò yìí ìrètí tí wọ́n ní náà ni ìrètí Awojo Olure yìí nínú 1.5 yẹn mo wò púpọ̀ gbogbo iye t'Olorun bá ní kó jùlọ tó lè fi ràn wọ́n lọ́wọ́ ẹni Olorun mọ̀ kan náà sẹ́ndí 10,000 naira báyìí gbogbo iye t'Olorun bá ní jùlọ tó lè fi ràn wọ́n lọ́wọ́ níwájú Olorun ètò tẹ́ ń gbọ́ yìí ṣọ̀fẹ́ o a sì ń ran àwọn èèyàn náà t'Olorun bá fi sí lọ́kàn láti wá aṣọ onígbọ̀wọ́ ètò yìí ẹ lè pè wá lábẹ́ aṣọ máa fi nọ́mbà síta ká sọ pé irú ìrànlọ́wọ́ tẹ́yìn lè ṣe ni pé kírú àtẹ̀yìn lè máa tẹ̀síwájú k kawon yon le ma kegwa mi gwa mi wasibe. Ali mwani yon bubu yon lo wosubo oti for what on lives of different lives like that. Account yon is 64-064-500-66 Money point awuto ulori. 64-064-500-66 Money point awuto ulori. Ogbo ye to ba fi sowo lo ni itumo to wuwo ni waju Olorun. Olorun se ni dase rere awa luwa laya ta ba te waju re. Mo agba aladura fun gbogbo awon to Olorun lo lati fi satileyin fi to enikan send 200 naira. E se won wa mo lori o. Mo gba aladura fun gbogbo awon to Olorun lo lati fi fun awon eyan ni ireti. Elomi to ti ropo ti tan fun. Ibi ti won na fokan re si ibi to fokan re si. Ilekun ore to kan ilekun ore to kan ati wo atawon mo e nirun ninu ijia ilekun yen a se fun o kodun yi to pari aya kiwo na ko rire gbogbo ewu to wa le wo ko wa ni waju ti wa na ewu ta mo inu okukun la rin laye ko se ni ti o dagbere nle pe ibohun se njade lo yo hun fe lo accident ni eleyi safiyan pe inu okukun ni gbogbo wa rin olohun ni ja fe se ko ninu okukun aye olorun a se imole fun gbogbo wa alaafia lasi ma bara wa ka tun mo lo gbogbo gba tolorun ba fi ran e lorun lati ran won lowo account yen ni 64-064-500-66 money point awujo olori number tele fi pe mi si ni 090-32-46-98-43 pare yawo na la kan kokan ja ninu aye 090-32-46-98-43 Account here is 64-064-500-66 Omo ba Sunday Oyediran loruko mi ti mo je atokun fun eto awujo olore to mejo la to pade o alaafia ni fun yin e seun
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: Live it,
5: Mafoko.
6: ADABA.

ọkan lára àjọ tó lágbára tẹnu rẹ̀ sì múlẹ̀ jù káàkiri àgbáyé. Ó ń gangan lájọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí United Nations. Àjọ yìí ló kó gbogbo orílẹ̀-èdè àgbáyé sínú láti lè máa jíròrò ọ̀rọ̀ agbègbè kọ̀ọ̀kan. Àmọ́ àwọn orílẹ̀-èdè márùn-ún kan wà ní inú àjọ yìí tó jẹ́ wípé àparo tí wọ́n ga ju ti gbogbo àgbáyé lọ. Bí gbogbo àgbáyé bá kọ orí sí apá ọ̀tún, bí ọ̀kan nínú àwọn márùn-ún yìí bá ní òsì ló ń fẹ́ kọ orí sí, àkùdé dé bá gbogbo èrò àgbáyé gangan nìyẹn o. Ǹjẹ́ àwọn orílẹ̀-èdè márùn-ún wo gan lágbára wọn ṣe bẹ́ẹ̀ tó pọ̀ tó yìí? Bákan náà, àwọn wo gan ló dá àjọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí United Nations? Ọdún wo ni wọ́n dá a sílẹ̀? Kí sì ni èrò ọkàn wọn tí wọ́n fi dá àjọ ìṣọ̀kan àgbáyé sílẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún? Gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láwọn máa gbéyẹ̀wò fún tọ́jọ́ tòní o lórí ètò àwárí ọ̀tún United Nations, the most powerful organization in the world.

àtúkù dédé wòye ẹ sìnkú bí ojú ọjọ́ ṣe rí lápá ọ̀dọ̀ tiyín. Eléyìí náà ni mo tún fi ń kí yín káàbọ̀ sórí ètò àwárí ọ̀tún láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́. Ìlú Ìlara Mọ̀kínlá takàn mọ́lẹ̀ sí ta ti ń gbóhùn sáfẹ́fẹ́. Adéwálé Abdulrahman ló kọ tèmi jẹ́ o. Tó gun àgbáyé kejì eyín second world war lẹ́yìn tẹ́lẹ̀ yìí parí lóṣù kẹsàn-án ọdún 1945. Gbogbo àwọn orílẹ̀-èdè alágbára ayé àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pe ara wọn jọ. Àdánù tó gun àgbáyé kejì ṣe bẹ́ẹ̀ tó kó bá gbogbo àgbáyé eléyìí ni kò kéré rárá. Àwọn èèyàn tó lé ní 50-60 million àwọn gangan ló kú o káàkiri àgbáyé láti ọdún 1939 tó gun yìí ti bẹ̀rẹ̀ sí ọdún 1945 tó gun ọ̀hún wá sópin. Ìgbà àkọ́kọ́ sì nìyẹn tẹ̀mí yóò ṣòfò jùlọ ní inú ogunkógun ní inú ìtàn ilé ayé wa. Second World War, the deadliest military conflict in the history of mankind. Láti wá lè dènà ogun àgbáyé mìíràn lọ́jọ́ iwájú, ká má kàn máa para wa lórí ọ̀rọ̀ tá a lè fi tùbínùbí yanjú. Àwọn alágbára ayé tó borí àwọn tó kọ́kọ́ dá ogun àgbáyé kejì sílẹ̀, àwọn tí a mọ̀ sí Allied Power. Àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n pe ara wọn jọ. Lára àwọn orílẹ̀-èdè alágbára yìí láti rí orílẹ̀-èdè America, France, United Kingdom, Soviet Union lọ́dọ̀ àwọn Russia àti orílẹ̀-èdè China. Nígbà tó wá di oṣù kẹwàá ọdún 1945, ìdásílẹ̀ àjọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí United Nations. Eléyìí ṣe bẹ́ẹ̀ ó wáyé o. Ọ̀pọ̀ orílẹ̀-èdè àgbáyé gbà sí àwọn alágbára márùn yìí lẹ́nu. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ àjọ yìí lẹ́yọkọ̀ọ̀kan. Nígbà tí yóò fi di ọdún 1946, ìpàdé àkọ́kọ́ àjọ ìṣọ̀kan àgbáyé eléyìí ṣe bẹ́ẹ̀ ó wáyé nílùú London ní United Kingdom. Lẹ́yìn ìpàdé gbogbo àgbáyé tí a mọ̀ sí General Assembly yìí, àwọn alágbára ayé márùn yìí, àwọn eléyìí tún ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe ìpàdé mìíràn lẹ́yìn ọ̀sẹ̀ kan. Wọ́n ní Security Council làwọn yóò máa jẹ́ ní títà wọn. Lọ́gán tí àjọ ìṣọ̀kan àgbáyé tí a wá mọ̀ sí United Nations, lọ́gán tẹ́lẹ̀ yìí bẹ̀rẹ̀ lọ́dún 1945, ìdá kan nínú ìdá mẹ́ta ilé ayé, eléyìí má ṣiṣẹ́ bẹ́ẹ̀, ó wà lọ́wọ́ àwọn ìjọba amúnisìn tí a mọ̀ sí colonial rule. Ilẹ̀ Gẹ̀ẹ́sì eyín Britain, Spain àti orílẹ̀-èdè France, àwọn eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó ní orílẹ̀-èdè tó pọ̀ jùlọ ní ìkáwọ́ wọn lásìkò náà. Ìkáwọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì eyín Great Britain lórílẹ̀-èdè tiwa Nàìjíríà, orílẹ̀-èdè Ghana àti ọ̀pọ̀ orílẹ̀-èdè bẹ́ẹ̀ ní Africa wà. Orílẹ̀-èdè Benin Republic, Ivory Coast, Cameroon, Niger àti àwọn orílẹ̀-èdè mìíràn bẹ́ẹ̀. Lábẹ́ ìdarí orílẹ̀-èdè France làwọn eléyìí wà ní títí wọn o. Equatorial Guinea àti apá ibìkan lórílẹ̀-èdè Morocco. Abẹ́ ìdarí orílẹ̀-èdè Spain làwọn eléyìí wà lásìkò náà ní títí wọn. Orílẹ̀-èdè méjì péré lọ́wọ́jà àwọn colonial master yìí kò dé ní Africa lásìkò náà. Orílẹ̀-èdè Ethiopia àti orílẹ̀-èdè Liberia. Kì í kúkú ṣe wípé àwọn òyìnbó láti Europe yìí kò fẹ́ kó orílẹ̀-èdè Ethiopia tí a mọ̀ sí Abyssinia tẹ́lẹ̀ lẹ́rú. Àmọ́ níṣe làwọn adarí Ethiopia fìjà pẹ́ẹ̀ta pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ wá kó wọn lẹ́rú. Orílẹ̀-èdè Italy ló kọ́kọ́ gbé mú sí wọn nígbà náà lọ́dún 1896. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fìjà pẹ́ẹ̀ta níbi ogun tí a mọ̀ sí The Battle of Adwa. Orílẹ̀-èdè Ethiopia sì ṣe bẹ́ẹ̀, wọ́n fi ojú àwọn òyìnbó yìí gbolẹ̀ lọ́dún náà, wọ́n sì borí. Láti ìgbà náà rè o, làwọn òyìnbó amúnisìn bí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, orílẹ̀-èdè France, Spain àti àwọn tó kù. Láti ìgbà náà ni wọ́n ti kúkú pa orílẹ̀-èdè Ethiopia tí wọ́n gbà lulọ láwọn ẹ̀hà tó kù ní apá Africa àti wa níbí. Bákan náà tún kọ́, orílẹ̀-èdè Liberia ní ìdásílẹ̀ tirẹ̀ wáyé látọwọ́ àwọn èèyàn aláwọ̀ dúdú tí wọ́n ń darí wálé láti ibi oko ẹrú lórílẹ̀-èdè America.
orílẹ̀-èdè America kó àwọn baba ńlá wa wọ̀nyí tí wọ́n nífẹ̀ẹ́ láti padà sí ilẹ̀ Africa lọ́dún 1821 wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn padà wá sílé níwọ̀n ìgbà tọ́pọ̀ wọn kò sì ti mọ ibi tí wọ́n ti kó wọn lẹ́rú láfríkà títí wa àtẹni tí wọ́n kó lẹ́rú ní Nàìjíríà o àti tàwọn Ghana kódà tó fi mọ́ Togo gbogbo àwọn wọ̀nyí kò ṣe bẹ́ẹ̀ wọn kò mọ orílẹ̀-èdè ibi tí wọ́n ti wá mọ́ ní gbogbo wọn bá kúkú parapọ̀ dá orílẹ̀-èdè mìíràn sílẹ̀ eléyìí tí wọ́n pè ní Liberia orúkọ tí a mọ̀ sí Liberia òun gangan ni wọ́n mú láti ara ọ̀rọ̀ tí a mọ̀ sí Liberate èyàn kí èyàn mórí bọ́ kó free kúrò lóko ẹrú níwọ̀n ìgbà tó sì jẹ́ wípé orílẹ̀-èdè America làwọn ẹrú tó ń darí wálé yìí ti dá orílẹ̀-èdè Liberia sílẹ̀ orílẹ̀-èdè America ṣe bẹ́ẹ̀ wọ́n dúró tì wọ́n lẹ́yìn gbágbágbá kódà àsíá ẹ̀yìn flag orílẹ̀-èdè Liberia títí dòní eléyìí fi ara jọ ti orílẹ̀-èdè America 50 star ló wà ní ti America star kan péré ló wà ní ti Liberia wọ́n sì jọra wọn dáadáa fún ìdí èyí ilẹ̀ gẹ̀ẹ́sì France àti àwọn orílẹ̀-èdè ní ha Europe tó fẹ́ wá kó wa lẹ́rú ní ha Africa àwọn eléyìí kò fọwọ́ kan orílẹ̀-èdè Liberia rárá kí wọ́n má bàa rí pípọ́n ojú orílẹ̀-èdè America ọdún 1847 ní Liberia kéde òmìnira tí wọ́n sì dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lọ́gán tó gun àgbáyé kejì eyín second world war lọ́gán tẹ́lẹ̀ yìí wá ṣe bẹ́ẹ̀ tó parí lójú ẹsẹ̀ gan làwọn adarí márùn yìí tó jáwé olúborí tí a mọ̀ sí allied power lọ́gán gan làwọn eléyìí ṣe bẹ́ẹ̀ o tí wọ́n ṣe ìpàdé bí wọn yóò ṣe pín ilé ayé mọ́ ara wọn lọ́wọ́ níbi tí wọ́n bá sì ti ń pín wá mọ́wọ́ káàkiri kí wàhálà má tún lọ ṣe bẹ́ẹ̀ ó má lọ bẹ́ sílẹ̀ láàrin àwọn fúnra wọn kò sí ibi táwọn alágbára yìí ti lè jẹ gàba tí wọn kò ní máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa jèrè ohun kan tàbí òmíràn ní gbogbo ibi táwọn wọ̀nyí bá ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń darí ohun àlùmọ́nì irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ eléyìí yóò jẹ wọ́n lógún gidigidi níṣe ni wọn yóò máa kó ní kẹ̀tíkẹ̀tí lọ padà sí orílẹ̀-èdè títí wọn láti lọ máa ṣe ìwúlò fún wọn nígbà tó wá di ọdún 1952 wọ́n ṣe àgbékalẹ̀ ilé ńlá kan sí new york city lórílẹ̀-èdè america ibẹ̀ ní gbogbo àgbáyé yóò ti wá máa ṣe ìpàdé lọ́dọọdún un general assembly ni wọ́n porúkọ ìpàdé yìí àmọ́ ẹnikẹ́ni lè mú ẹjọ́ ẹlòmíràn wá fún ìjíròrò nígbàkúùgbà kí wọ́n lè tètè bá wọn dá sí bí ilé àjọ ìṣọ̀kan àgbáyé sì ṣe wà nílùú new york city lórílẹ̀-èdè america yìí america kò lẹ́tọ̀ọ́ láti dí orílẹ̀-èdè mìíràn lọ́wọ́ láti má wàá ṣe ìpàdé níbẹ̀ lásìkò tó bá wù wọ́n nítorí wípé ilé gbogbo àgbáyé ohun gangan ni ilé yìí bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgbà mìíràn máa ń wà torílẹ̀-èdè america máa ń fi òfin de àwọn orílẹ̀-èdè mìíràn tí wọn kò bá fẹ́ràn dáadáa láti má le jẹ́ kírin wọn kọjá nǹkan kìlómítà mẹ́wàá sí ilé ìpàdé yìí tọwọ́ tẹsẹ̀ ni wọn yóò máa ṣọ́ wọn títí ìpàdé yóò fi tán tí wọn yóò sì ní kí wọ́n kó ẹrù wọn lójú ẹsẹ̀ kí wọ́n máa padà lọ sí orílẹ̀-èdè wọn bá ṣe ti àjọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí united nations ni ó ṣeéṣe o kí ogun àgbáyé mìíràn ti ṣe bẹ́ẹ̀ ó ti wáyé láti ọjọ́ pípẹ́ wá lọ́dún 1962 níṣe lórílẹ̀-èdè america àti soviet union lọ́dọ̀ àwọn russia níṣe làwọn eléyìí kìbá fẹ́ dá ogun àgbáyé mìíràn sílẹ̀ o nígbà tí america àti soviet union tí àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ kó àdó olóró yàgbó yàjù tí a mọ̀

ṣọ̀kan àgbáyé in United Nations. Àwọn ló ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wọn pẹ̀tù sáwọ̀ yìí tí ọ̀rọ̀ náà sì ti bẹ̀. Ó lọlẹ̀ pátápátá. Lọ́gán torílẹ̀-èdè Yugoslavia pín lọ́dún 1991 sí 92. Ìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà eléyìí ṣe bẹ́ẹ̀ ó bẹ́ sílẹ̀ láàrin Bosnia àti Croatia. Kékeré báyìí ló kù kó tàn dé orílẹ̀-èdè Macedonia tí wọ́n jọjọ pín kúrò lára orílẹ̀-èdè Yugoslavia. Àmọ́ àjọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí United Nations, àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n bá wọn dá sí, wọ́n sì paná ogun yìí pátápátá. Kódà lọ́dún 2006 lọ́dọ̀ ti wa níbi Nigeria àti Cameroon, àwọn eléyìí náà ṣe bẹ́ẹ̀ wọ́n ń jà sí agbègbè ilẹ̀ kan tí a mọ̀ sí Bakassi Peninsula wípé títà wọn gangan ni. Olúkúlùkù ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń múra ogun sílẹ̀ lásìkò náà. Díẹ̀ báyìí ló kù o, orílẹ̀-èdè wa àti Cameroon kì bá máa tafa iná síra wọn ni tí kì í bá ṣe ti àjọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí United Nations. Àjọ ìṣọ̀kan àgbáyé yìí ló ní orílẹ̀-èdè 43 nínú 193 countries káàkiri gbogbo ibi tí orílẹ̀-èdè Nàìjíríà wa náà sì jẹ́ ọ̀kan gbòógì lára wọn. Orílẹ̀-èdè méjì tó kù lágbàáyé, àwọn eléyìí wà ní ipò kí wọ́n kàn wá máa wo bí nǹkan ṣe ń lọ. Observer State lásán làwọn ní titi wọn. Vatican City lórílẹ̀-èdè àkọ́kọ́, àwọn pope ló kanlẹ̀ sọ wípé àwọn kò fẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ yìí rárá. Wọ́n ní àwọn fẹ́ dúró sí àárín ní títà wọn. Wọ́n fẹ́ wà neutral nínú gbogbo ìgbésẹ̀ àjọ ìṣọ̀kan àgbáyé nítorí wípé tí wọ́n bá lọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan àgbáyé, wọn yóò ní láti máa dìbò lóòrèkóòrè. Vatican City lọ́dọ̀ àwọn pope sì rèé, wọn kò ṣetán láti gbè sẹ́yìn ẹnikẹ́ni káàkiri àgbáyé. Àárín báyìí ni wọ́n fẹ́ máa dúró sí ní gbogbo ìgbà. Orílẹ̀-èdè kejì tó náà jẹ́ observer lásán, ó kàn wá máa wo bí nǹkan ṣe ń lọ. Òun gangan ni orílẹ̀-èdè Palestine o. Kì í ṣe wípé kò wu Palestine láti di ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan àgbáyé sàn-án. Àmọ́ orílẹ̀-èdè kan péré lolúwa bá fi ṣe ìdènà fún orílẹ̀-èdè Palestine o. Orílẹ̀-èdè ọ̀hún sì ní orílẹ̀-èdè America. Kí orílẹ̀-èdè kan tó di ìtẹ́wọ́gbà sáàrin àjọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí United Nations, àwọn igun ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí Security Council, àwọn eléyìí gbọdọ̀ ṣe bẹ́ẹ̀, wọ́n gbọdọ̀ fi ọwọ́ sí. Igun yìí ló wà fún àlàáfíà àti ètò ààbò káàkiri àgbáyé, maintaining peace and security in the international community. Orílẹ̀-èdè 15 eyín 15 ló wà nínú Security Council yìí. Àmọ́ 5 nínú wọn jẹ́ dandan gbòógì. Tẹ́nìkan kò lè ṣí wọn nípò padà nígbà kọ̀ọ̀kan. Permanent member ni wọ́n ń pe àwọn eléyìí. Àwọn 5 ọ̀hún sì ni orílẹ̀-èdè America, France, United Kingdom, Russia àti orílẹ̀-èdè China. Níṣe ni wọ́n máa ń dìbò yan àwọn 10 tó kù sí inú àjọ Security Council yìí. Àwọn 5 tó wá jẹ́ alágbára ayé yìí, wọ́n ní agbára kan tó ń tún ṣe bẹ́ẹ̀ tó ṣe àrà ọ̀tọ̀. Vito Power ni wọ́n pe agbára yìí. Agbára ohun tí mo bá fẹ́ ni gbogbo àgbáyé gbọ́dọ̀ máa fẹ́. Ohun tí n kò bá fẹ́, ẹnìkan kò gbọ́dọ̀ fẹ́. Vito Power, the power that blocks a decision from being passed. Tí gbogbo orílẹ̀-èdè àgbáyé 192 nínú 193 bá dìbò mo fẹ́, tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n di eléyìí sójú gan, tẹ́nìkan tó kù nínú àwọn alágbára ayé 5 yìí bá ṣe bẹ́ẹ̀, tóun sọ wípé òun kò fẹ́ rárá ní ti tòun. Àbá gbogbo àwọn orílẹ̀-èdè tó kù yìí, eléyìí yóò di nǹkan tí wọn yóò dànù bí omi ìṣọwọ́ ni lójú ẹsẹ̀. Fún ìdí èyí, àwọn ará Palestine ti ń gbìyànjú láti di ọmọ àjọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí United Nations láti ọjọ́ pípẹ́ wá. Àmọ́ nítorí ìfẹ́ orílẹ̀-èdè Israel àti bí America ṣe fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé gbágbágbá lòun wà lẹ́yìn orílẹ̀-èdè Israel, orílẹ̀-èdè America kò fọwọ́ sí orílẹ̀-èdè Palestine gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí yóò di ìtẹ́wọ́gbà nínú àjọ ìṣọ̀kan àgbáyé. Nínú ìtàn wípé America ń lo agbára tí a mọ̀ sí veto lájọ ìṣọ̀kan àgbáyé nítorí orílẹ̀-èdè Israel ni wọ́n ṣe lo ìdajì nínú gbogbo agbára tí wọ́n ti ń lò láti ọjọ́ yìí wá. Bí gbogbo
gbogbo aye pariwo wi pe ohun ti orilede Israel n se ko da ti America ba ti ni o da oro ti se be o ti

0: yàtọ̀ sí wípé àjọ ìṣọ̀kan àgbáyé ń ṣe agbátẹrù àlàáfíà káàkiri àgbáyé wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n ní ilé ẹjọ́ àgbáyé èyàn international court of justice icj da ní orílẹ̀-èdè netherlands léyìí wà ibẹ̀ ni wọ́n ti máa ń lo òfin àgbáyé èyàn international law láti lè ṣe ìdájọ́ láàrin orílẹ̀-èdè kan sí òmíràn ẹ̀ka ṣe bẹ́ẹ̀ ó pọ̀ lájọ yìí àjọ who world health organization wà fún ètò ìlera gbogbo wa káàkiri àgbáyé àjọ unicef wà fún ìṣètọ́jú àwọn ọmọ kéékèèké imf wà fún ètò ìnáwó gbogbo àgbáyé àjọ sì ṣe bẹ́ẹ̀ ó wà níbẹ̀ tó ń rí sí ètò ọ̀gbìn káàkiri àgbáyé tí orílẹ̀-èdè kan bá ń ṣe bẹ́ẹ̀ tó ń kojú ìpèníjà kan ní ibì kan lágbàáyé àjọ ìṣọ̀kan àgbáyé yóò dá sí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ láti lè ṣe gbogbo ìrànlọ́wọ́ fún irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ orílẹ̀-èdè amẹ́ríkà ló jẹ́ ọ̀kan gbòógì lára orílẹ̀-èdè tó ń kó owó sílẹ̀ fún àjọ yìí lọ́dọọdún tí amẹ́ríkà bá yọwọ́ kúrò lájọ ìṣọ̀kan àgbáyé lónìí àjọ yìí kò ní ṣe bẹ́ẹ̀ kò ní fẹsẹ̀ múlẹ̀ dáadáa mọ́ níbikíbi káàkiri àgbáyé yàtọ̀ sí bí àwọn alágbára márùn ayé ṣe máa ń tẹ òfin àgbáyé lójúmọ́lẹ̀ láì sí nǹkan tẹ́nìkan lè fi wọ́n ṣe àjọ ìṣọ̀kan àgbáyé tí a mọ̀ sí united nations eléyìí ti ṣe bẹ́ẹ̀ ó ti mú ọ̀pọ̀ àlàáfíà àti ohun mèremère ó ti mú bá ilé ayé wa tá à ń gbé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ lọ́dún 1945 united nations one place where the world's nation can gather together discuss common problem and find a shared solution.
1: Iléeṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìn fẹ́ni tó relé ìyẹn láti ṣe fúnra o. Ìlú máa ń kẹyìn tọmọtẹbí tara olóògbé. Wọ́n ní kí n máa pè wọ́n fún gbogbo services tó jọmọ́ ti fúnra. Torí ẹni tó ṣojú ò dàbí ẹni tó ṣèyìn. Ṣíṣe ẹ̀yẹ ìkẹyìn tó gba ìfẹ́ni tó relé a máa mú nǹkan rere. Àti nǹkan pàtàkì bá wọn mọ̀lẹ́bí ẹ̀. Torí lẹ́ kọ́ra láti ṣe fọ̀gbọ̀n ambulance láti bá yín gbéyàn lọ lé ìwòsàn without any delay. Bí ẹni tó ti sùn lọ sí ibi ìpamọ́. Mo sì ṣe ibi ìpamọ́ fún olóògbé eléyìí tó wà magnificent and secure. Come to St. David Mortuary along Owo Expressway. Agbogbo area Àkúrẹ́. Láti ṣe funeral home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí St. David Mortuary yìí o. Call 081-321-288-64 or 081-489-516-33. Gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́ nìyàn rẹ̀. Ẹ máa bọ̀ ní aláti ṣe fúnra.

0: ti sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
1: A ti Ìpele Coco Buyers Association.
0: Ní ọ̀wọ̀ East SCDA.
1: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
1: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
0: Kéè ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
1: Òkèrèké o, ìkòkó yọ bàbà, rọ́jọ́ mẹ́rù yé máa ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́.
0: Ìjàtìjàtì
1: àti síléètì.
0: Káṣù
1: àtẹràn yé máa nẹ̀kù.
0: Òun nìkan wọ ọjà.
1: Ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó. Ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko.
0: Tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́.
1: Tàbí dúra kòkó gànjẹ́.
0: Ó lo fi
1: aago mẹ́fà, ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
0: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
1: Ẹni bá tapá sófin yìí.
0: Ìgádà bá gbé.
1: Alága gbọ́lé kòkó pele.
0: Ẹ̀dà Solomon.
1: Akírótìmí.
0: Àti Sẹ́kítì.
1: Ṣífọ́ Olúpọ̀nà Mátíwá Kínọlá.
0: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀rọ̀ mẹgbẹ́.
1: Ọ̀rọ̀ ẹ̀mẹ́ kéde o.
0: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí.
1: 081-3704-4254 tàbí 081-0232-7340.
2: Malanta!
3: Malanta dé o, pako pé egbògi ajẹ́ bíi iná, agbanikalẹ̀ lọ́wọ́ ibà. Kò bá lè gbògi Malanta lọ́wọ́, ibà dẹ̀wọ̀ nínú ilé rẹ̀. Àtìgbà tí mo ti mọ egbògi Malanta ni mo ti dàwọ̀ mọ́jú fún ibà. Malanta, egbògi ibà tó di lọ́pọ̀ méjì àtẹ́mítà àti lọ́mẹ́fà 3 nínú. Ibà kàn jọ̀.

0: ọkùnrin tó obìnrin lọ wà fún. ọmọdé tàgbà darúgbó ló lé lọ. bí bàbá kọlé sí ọlágbára egbògi màlájà ní kó lò wéréwéré làlàáfíà yóò jẹ tiẹ ibà yóò sì sá lọ tẹfẹtẹfẹ ohun tó mọ àwọn tó mọṣẹ rẹ máa pariwo màlájà níta gbogbo nìyẹn o tètè lọra egbògi màlájà tirẹ lónìí kí ibà dẹwọ nínú ẹbí rẹ ẹ lè rí egbògi màlájà rà káàkiri ibi kan ti ta ojúlówó egbògi ní kò bá sí yàtọ láàrin ọjọ mẹta lọ ní dókítà regoyin pharmaceutical limited ló gbé jáde.
1: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
2: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
1: Join HBM Distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow their business. HBM Nigeria for Maryland. HBM, beyond building.
3: Àtọ́tọ́ àárẹ̀lẹ̀ gbogbo ẹ̀yìn obìnrin níjọba ìbílẹ̀ ìlàjẹ Àkúrẹ́ North àti Àkókò North West tọ́jọ́ orí yín jẹ́ ọdún 18 sókè pẹ̀lú iṣẹ́ tàbí okoòwò tó ń mówó wọlé.
4: Àǹfààní ńlá tó ti wọlé dé o lábẹ́ àkóso ìjọba ìpínlẹ̀ Ondo. Gómìnà wa olóríire lọ́kẹ́ orí mi sá ayé ìdàtí wa tún ti ṣe bẹbẹ.
3: Iléeṣẹ́ Nigeria for Women Program Scale Up Project lára àbójútó iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ ti fẹ́ bẹ̀rẹ̀ àgbékalẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin alájùmọ̀ṣe Women Affinity Groups níjọba ìbílẹ̀ ìlàjẹ Àkúrẹ́ North àti Àkókò North West. Commissioner fọ́rọ̀ àwa obìnrin nípínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Ṣeun Bọ́sẹ̀dé Ọ̀sámáyé ń pe gbogbo wa o láti wá darapọ̀ mẹ́gbẹ́ wáàgì látọjọ́ ajé Monday ọjọ́ kejìlá sí ọjọ́ Ẹtì Friday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún yìí. Àwọn alábòjútó ètò yìí nípínlẹ̀ Ondo yóò máa kàn sí yín láwọn ààfin ìletò láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀nà àtọ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ wáàgì. Ètò yìí kò lọ́wọ́ òṣèlú nínú o, má pàdánù àǹfààní ńlá ńlá yìí. Fún àlàyé síwájú sí pé nọ́mbà yìí lọ́fẹ̀ẹ́ 08000000200. Obìnrin ẹrú lágbára ọmọwé Jumoke Bakare alákòóso ètò Nigeria for Women Program Scale Up Project ìpínlẹ̀ Ondo lolùkéde.
5: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
6: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
5: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Ká bá yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájùfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
7: Oya ẹ máa bọ̀ wá o.
6: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
5: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Dẹ́ṣídà Ròdù Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.

0: lọ síbẹ̀ yẹn o. Marketing office at Abẹ FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
1: Ìròyìn ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú. Bóyá ohun tó gbà ní jáàbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá, ó yẹ ẹ máa bọ̀. The Heritage College of Education UNAM ọ̀wọ̀ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Adékunlé Ajásìn University Àkúngbá Àkókó ti ń gba akẹ́kọ̀ọ́ tuntun wọlé báyìí o. Ohun tó kọ̀ nílò ni 5 credits ní O level. O lè yàn láti ní bachelor's degree ní èyíkéyìí nínú education, arts, sciences, social sciences, vocational and technical education, guidance and counseling, early childhood education, educational management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. O fẹ́ ṣe ní full time, part time tàbí sandwich yàn èyí tó fẹ́. A tún ní NCE, PGD, Remedial Studies, Entrepreneurship Training, JAMB Coaching and Secondary School Program. Àjókòó sílé máa fàkókò ṣòfò pé 09056199804 láti gba fọ́ọ̀mù tó bá wà lákùrẹ́ lóòye Mekun Grammar School CBT Center láyé kọ̀ǹpútà ní ọ̀kà àkókò Nade Communication Ìdóàní Ebiness Concept Cafe opposite Ọ̀wọ̀ Polytechnic tàbí Unique Cyber Cafe Ìfún tàbí kẹ máa bọ̀ tààrà ní kìlómítà 3 Ìkàrẹ́ Road Ọ̀wọ̀. Ẹ tún lè gba fọ́ọ̀mù lórí káyélujára at theheritagecollege.edu.ng. The Heritage College of Education.
2: À ń múra àwọn olùkọ́ kọ́ ọjọ́ ọ̀la sílẹ̀.
3: Ẹyọ ìyanra òyìnkun Èkìtì-Kété ẹ̀mí ọmọ ni Gorosọ Èkìtì Olúmọlẹ̀kẹ́ Jìbáwẹ̀ rẹ ni Wẹ́lé Èkìtì wọ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ fẹ́ra tẹlifíṣàn ni o wọ fẹ́rẹ̀ fàánù ni o wọ fẹ́ra díp frizà wọ fẹ́ra wọ́ṣìn máṣìn wọ fẹ́ra máíkúrówèv wọ fẹ́rẹ̀ ro kíṣìn gas kúkà ń kó ẹyọ abọ̀lú sí díkì ẹyọ wọ yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ yóò san lóṣooṣù wọ yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yé ọbẹ̀ ẹ̀nà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè Danco Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 èmi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 ṣó ti yọ jáde rúlé o.
4: Olówó bímọ onílé lórí o.
5: Àlàáfíà ló jó gbogbo.
6: Gbogbo ẹ̀yin òṣìṣẹ́fẹ̀yìntì lábẹ́ àjọ PITAD. Ẹ kú oríire o. Àjọ PITAD ti ṣètò ìlera ọ̀fẹ́ fún gbogbo òṣìṣẹ́fẹ̀yìntì tó wà lábẹ́ àjọ ọ̀hún. Níbàámu pẹ̀lú àfojúsùn Ààrẹ Bọ́lá Tinubu láti máa yẹ rọrùn gbẹdẹmukẹ fáwọn òṣìṣẹ́fẹ̀yìntì. Èyí ló bi ètò ìlera ìgbójútófò tá a mọ̀ sí PHIS. Ẹ̀yin ẹ sá ti kàn sí orí ìtàkùn ayélujára www.phis.pitad.gov.ng. Ẹ̀yin ẹ sá ti tẹ PITAD nọ́mbà àti sọ́ọ̀nù èmú yín. Lẹ́yìn náà ẹ̀yà fọ́tò pélébé yín sójú ẹ̀rọ ọ̀hún. Kẹ́ ẹ sì dáhùn gbogbo ìbéèrè tí wọ́n bá bẹ̀yẹ lójú òpónà. Ẹ̀rí dájú pé nọ́mbà ìdánimọ̀ yín ní ìjẹ́ ojúlówó. Báwọn àlàyé mi bá wà fẹ́fẹ́ fi kú ètò ti wàhálà tẹ́lẹ̀ ẹ fi ránṣẹ́ sójú òpó ọ̀hún. Lẹ́yìn náà ni kẹ́ fi orúkọ àwọn tó bá ń tọ́jú yín tàbí tó bá súnmọ́ yín sílẹ̀ sórí òpó náà. Ẹ forúkọ ilé ìwòsàn tó bá súnmọ́ yín sójú òpó ọ̀hún. Lẹ́yìn gbogbo rẹ̀ ẹ fi ránṣẹ́ sórí ìtàkùn ayélujára náà nípa títẹ submit ló bá tan àjọ PITAD lóní. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kò gbọdọ̀ mọ kákúọ́kúọ́ nítorí ètò ìlera mọ́ wọ́n gbé tọ̀ fẹ́ dé. Olùkéde ọ̀gá àgbà àjọ PITAD lórílẹ̀-èdè yìí arábìnrin Tolúlọpẹ́ Odúnmáyà.
7: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
8: Abba ayé òkú tí ìbọ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
9: Diphtheria is a serious and highly contagious disease that can affect children and adults. It can spread from person to person through coughing and sneezing. Watch out for signs such as sore throat, fever, weakness, difficulty in breathing or swallowing, and thick grayish-white thickening in the throat. If you or your child develops these symptoms, do not wait. Go immediately to the nearest health facility for medical attention. The good news is that diphtheria can be prevented through vaccination. Parents and caregivers, make sure your children receive all recommended routine immunization vaccines at the nearest health facility. Do not believe rumors. Do not delay vaccination. Protect your family and your community. Vaccinations save lives. Stop diphtheria. Protect every child. This message is from the National Primary Healthcare Development Agency, NPHCDA, in collaboration with partners. For further inquiries, call the following NPHCDA hotline, 091-6824-5000 or 091-6827-5000 or 091

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti
2: ọ̀rọ̀. Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ táwọn àlórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi. Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
2: Bẹ́ẹ̀ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
6: CDK ẹ̀, sọ́rí ẹ̀ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: àmì ni tòótọ́, àmì mi pàtàkì. Yàrá mú abẹ́rẹ́ wá kí o rán ọkàn mi tí ìfẹ́ ti fàyà. Ìfẹ́ rẹ ń ru bòmí lójoojúmọ́ bí omi òkun. Ó ti borí ẹ̀mí mi, ó ń gbé ọkàn mi mì pátápátá. Láìsí pé o wá rí mi, òun fẹ́ ikú mi ni o. Láìsí pé mo rí ọ, òun fẹ́ sọ mí di aṣiwèrè. Láìsí pé o pàdé mi níbì kankan, òun fẹ́ wọ̀ mí ní ẹ̀wù ìbànújẹ́ pátápátá ni. Mo wo àṣẹ̀ṣẹ̀ yọ oòrùn òwúrọ̀, kò dára tó ọ. Mo wọ àti wọ oòrùn, kò lè dúró níbi tí ìwọ wà. Mo wo gbogbo ìyẹ́ ẹyẹ ọ̀kín, kò sí èyí tí ó lè dé ibi tí ìwọ dé nípa ẹwà ara. Mo wo gbogbo ìtànná ewéko, kò sí ẹgbẹ́ rẹ nínú wọn. Bẹ́ẹ̀ ni àti ìyẹ́ lékelèke àti àgbàdo àṣẹ̀ṣẹ̀ yọ àti ojú ọjọ́ ọ̀sán gangan, kò sí èyí tí ó funfun tó eyín ẹnu rẹ̀. Nísinsìnyí, mo wí fún ọ, láì rí mi ní ọjọ́ márùn-ún ní, má ṣe lérò àti rí mi mọ́ o, torí n ó pa ara mi nítorí rẹ̀. Èmi ni tìrẹ láéláé, oníbàjẹ́ ọkùnrin.
1: Báyìí ni ìwé tí àmì rí gbà, tí ó kà tí ọkọ kò gbọdọ̀ rí. Obìnrin yìí wá bẹ̀rẹ̀ sí wá ọ̀nà àti lọ pàdé oníbàjẹ́ ọkùnrin. Ó wá a títí, kò rí i. Ìgbà tí ó ṣe, ó wí fún ọkọ rẹ̀ pé ẹnìkan jẹun lówó ní ìbàjẹ́ òde, òun sì fẹ́ lọ gba owó náà. Ọkọ rẹ̀ náà tí kò fẹ́ kí ó lọ, ó wá irọ́ kan pa pé òun retí àlejò kan tí ó jẹ́ pé yóò bá òun tọ́jú. Kò ṣáà lọ.

àti gbọ́ ìtàn òbédì ni mọ́gàjì ilé ẹnújù yíyọ ti ṣe bẹ́ẹ̀ ó ti mẹ́nulé bí òbédèjì ṣe fẹ́ fẹ́ ọmọ ọba ìjẹ́ kí ni ọ̀rọ̀ tí ọmọ ọba fẹ́ bá òbédèjì sọ ẹ̀yin ò ṣe jẹ́ ká tún pàdé nígbà tó bá di jọ́mẹ́jọ nínú òwe adití olódùmarè láti ọwọ́ alàgbàdì òfágúnwà lórúkọ ẹnì kejì mi tájọ mẹ́tòtò ní wá sí ti gbọ́yìn adégbòyega alani ó ní èmi adéwálé abdulrahman ó ní mo fi ń kíyìn kù ìsinmi òní ẹ̀sìn kù múraṣẹ́ tọ́lá a tún máa bára wa pàdé nígbà tí yóò bá dijọ́ mẹ́jọ lórí ètò èdè yorùbá lárinrin ó dìgbà.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Mo kí yín ẹ̀ka alẹ́ àsìkò ìsinmi tòní ìròyìn àṣálẹ́ làmú àfihàn láti kànnì Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kẹ́ lọ́wọ́ àtà tí ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dànù níròyìn ṣáájú náà. Ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Aya ààrẹ Rẹ̀mí Tinubu ló ti pè fún kí òpin kó dé bá bí wọ́n sì ti ń fi àwọn ọmọ kéékèèké lọ́kọ̀. Àjọ NDLA ló tún ti fi kélé òfin gbé ìyá àgbàlagbà kan ẹni ọdún 83 lórí pé ó ṣe fàyàwó oògùn olóró. Pope Leo ni wọ́n ṣe iṣẹ́ abẹ ẹ̀dọ̀fóró fún láìpẹ́. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Olórogbo Grammar School nílùú Àkúrẹ́ ni lọ́jọ́ pé wọ́n ti ṣetán báyìí láti ṣe ayẹyẹ 50 ọdún báyìí ní ọjọ́ 29 sí ọjọ́ 31 oṣù kẹwàá ọdún tá a wà yìí pẹ̀lú bí wọn yóò ṣe sí ibùdó ètò ìṣàkóso tó fi mọ́ ṣíṣe ìfilọ́lẹ̀ àwọn ibùdó oníkíláàsì bíi 4. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímísàn Ayédàtiwà bèjì ti ìlú Àkúrẹ́. Àwọn sẹ́nítọ̀ àtàwọn ìkàn ìlú míì nìrètí wà wípé wọn yóò kópa nínú ètò ayẹyẹ ọlọ́jọ́ mẹ́ta ọ̀hún. Ayẹyẹ náà ò ná jẹ́ pé wọ́n pe Àkúrẹ́ ní ṣíṣe ayẹyẹ eléyìí tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ti gbéṣe tẹ́lẹ̀ àti àfojúsùn ìlọsíwájú tí wọ́n sì ṣe ètò ìdúpẹ́ tó fi mọ bí àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nílé ìwé ọ̀hún yóò sì tún kóra wọn jọ. Bákan náà ni onírúurú àwọn ìdíje eré ìdárayá àti ṣíṣe àfihàn àṣà ni yóò wáyé ńbẹ̀. Ẹni tó jẹ́ alága kò kárí ètò ayẹyẹ ọ̀hún Káyọ̀dé Akínmadé ó ní ètò ayẹyẹ náà ni wọn yóò fi bu ọlá fún bí ilé ìwé ọ̀hún bí wọ́n ti ṣe àwọn àṣeyọrí kan tí wọ́n tún pè fún àtìlẹyìn fún iṣẹ́ ìdàgbàsókè. Bákan náà ni wọn yóò tún kéde rẹ̀ wípé níṣe ni wọn yóò tún síde ètò àwọn iṣẹ́ àkànṣe ilé ìtòwò rẹ̀ tó tóbi ₦100,000 àti fún àtìlẹyìn àwọn iṣẹ́ àkànṣe nílé ìwé ọ̀hún tó fi mọ́ bí wọ́n ṣe rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde nílé ìwé ọ̀hún àtàwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àti lájọlájọ tó fi mọ àwọn tó jẹ́ ẹlẹ́yin jù àánú kí wọ́n kópa ńbẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà lórí àti ṣe àmúlò àti ṣe àtúnṣe lórí òfin ètò ṣe àgbékalẹ̀ àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè ẹlẹ́kùnjẹkùn lórílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà kejì fọ̀rọ̀ ìdàgbàsókè ẹlẹ́kùnjẹkùn ọ̀hún Uba Amadu ló sọ̀rọ̀ nílùú Abuja pẹ̀lú ìgbésẹ̀ wípé ó ní eléyìí yóò mú àdínkù dé bá wàhálà àti ìtàkùrọ̀ gan tó fi mọ́ ìjà tó mọ́ ń wáyé tí ó sì túnbọ̀ náwọ́jà ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn àjọ náà. Amadu ó fi léde wípé bó ti dẹ̀ jẹ́ wípé àjọ ọ̀hún ni wọ́n ní àfojúsùn ìdàgbàsókè kan náà ṣùgbọ́n tó jẹ́ pé òfin tó gbé wọn dórí ọ̀hún ni ó yàtọ̀ torí ohun tí àwọn ẹkùn kọ̀ọ̀kan nílò ó yàtọ̀ síra wọn. Ó ní iléeṣẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ilé-ìgbìmọ̀ asòfin àgbà yìí láti ṣe àwọn àtúnṣe sí òfin ọ̀hún. Ẹni tó jẹ́ aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ló ti pè fún kí òpin kó dé bá bí wọ́n sì ti mọ́ fi àwọn ọmọ kéékèèké tí wọ́n ti mọ́ fi wọ́n lọ́kọ̀ tó ti pè fún kí wọ́n túbọ̀ mọ́ náwó sí ètò ẹ̀kọ́ àwọn ọmọbìnrin tó fi mọ́ ètò ìlera wọn àti ìgbáyégbádùn wọn. Ó fọn ìpèyé nínú iṣẹ́ àyájọ àwọn ọmọbìnrin lágbàáyé eléyìí tí wọ́n mọ́ ṣe lọ́jọ́ 11 oṣù kẹwàá ọdọọdún. Ìṣẹ̀lẹ̀ arábìnrin Tinubu ó ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ọmọbìnrin ni wọ́n gbọ́dọ̀ ní àǹfààní sí ètò ẹ̀kọ́ ìdàgbàsókè àti níní àfojúsùn sí ìran tí wọ́n ní láì jẹ́ wípé wọ́n dẹyẹ sí wọn. Ọ̀rọ̀ àwọn ìdílé àtàwọn adarí ìlú tó fi mọ́ àwọn tọ́rọ̀ kàn kí wọ́n dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọbìnrin pẹ̀lú ìgbésẹ̀ láti lè pínwọ́ kí wọ́n mọ̀ tètè fi wọ́n lọ́kọ̀. Bákan náà ẹ̀wẹ̀, aya re orilede yi arabirin olurenmi tinubu no ti soro danuju faun orilede nigeria wipe are bola ahmed tinubu ni o tun bo mo se gudugudu meje ati yaraya mefa ti won ba fi le dibo won wole fun pada lekeji lodun 2027 o soro idanuju yi ni bi eto iwode kan yi to waye ni lafia nipinle nasarawa yi ti won se agbate re lati satileyin fun iwole pada are bola ahmed tinubu ati igbakeji re kasim setima iwode oselu ohun lawon megbe oselu apc ka kire aekun ariwa ta tire en to tun je alaga egbe oselu na tawe yiwada gomina ipinle imo hope udzodima atawon gomina ni won ti kopa aya re ohun oni oro ti are to so na yajo imi ominira orilede nigeria tun bo fi ipinu ijoba mule lori idagbasoke eto raje Minister Foro Igbokegbodo Oko lole Igbokegbodo Oko ju ofurufu nile yi Festus Keyamo lo ti fi ẹsun kan igbakeji are orilede yi tele Atiku Abubakar wipe o n soro etanu lori awon igbese are Bola Ahmed Tinubu lori bo se jawe olubori lodun 2023 Keyamo no foyi oju ẹsun ilede inu ati jade to gbe sori itakun X re nigba to n so oro lori bi won si ni Tinubu lo se amulo erungba Atiku lori owo iranwo fun epo labele minister ohun lo wa se apejuwe bi Atiku bo tin benu atelu are Bola Ahmed Tinubu gege bi en tori ijakule lori bi o si tin gbiyanju lati di are orilede yi ti o si ti di Keyamo ni awon oloselu mejeje ohun ni won ti je pe won fe di are orilede yi leyin ti won ku ni joba lodun 2007 pelu atoka si pe Tinubu nti e ino wa jawe olubori lodun 2023 ajo ndla lo ti fi kele ofin gbe obirin kan to je iya agba eni odun metali ni 80 huluma uchechi sunday lori bi o se tin fi eyin pon ogun lo ni pinle abia leyin bi pe ko ti pe osu odun kan ti won mu tele ti won si fi sewon lori esun kan na en to je agbenuso ajo ndla femi baba femi oni obirin ohun ni won fi kele ofin gbe ni ile e ni joba ibile obingua ni ipinle na pelu bi won se ri awon ogun oloro colorado won ri lowo e to nde ibi ti a ri mo re lori iroyin asale wa fun ti oni yoko o tun di ola te to mo pade wa lagbara lowo olohun olasukan mi elujoba lolo tu royin ọpẹyẹmẹjọ ọdanumọ asetigbọyin ọrọ ẹ lásùn ó dàrọ.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ̀ ń gbọ́ mi àkànṣe ètò nìyí tó jẹ́ wípé tẹ̀ bá gbọ̀tán ẹ padà dúpẹ́ ni ò pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ti lọ́mọ tó ti ṣe wàhálà ẹ̀ka àti nẹ́kò pẹ̀lú gc tí wọn ò sì rọ́nà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń darúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣẹ́gun ni olóòtú orúkọ mi ni mrs jemine mo jẹ́ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ìjẹ́rò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jpeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta eléyìí tẹ ti dárúkọ wọnyí.
1: ẹ ṣeun olótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmẹ̀kọ́ tí ó yè koro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment a ní boarding house facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn légun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17b
2: ìjẹ́rò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹ̀rò street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 07033988200 lẹ́ẹ̀kan sí 07033988200 tàbí
0: 07033006392. ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjàm̀bù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tí ó bá wù wọn láti ṣe course tí ó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n á fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọládíjì lorúkọ mi tẹ́ ń pè ní òdodo.

0: ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Live it, Buffalo.
2: ADAB.
1: 89 Adam.

0: Adaba FM, I like it forever.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Adaba FM.

àṣà yìí ò ní sọ mi àti yín láyé ejò ayé ò ní san wá tọmọtọmọ aláṣẹ olódùmarè ǹjẹ́ ìwo pèpè máa pe gbogbo ẹni tó bá ń perí mi níbi lọ sọ́rùn àjàǹtẹ̀ ó sùn ó ti ní kó sùn mí bọ̀ nílé ayé ayé ló ní ká yọ́ yẹmí kalẹ̀ ọ̀dúndún ló ní kí ayé mi àti yín ó dùn kalẹ̀ gbogbo ẹni tó bá ń wá ṣubú èmi àti yín láṣẹ olódùmarè òpìpì bá ń pè wọ́n lọ sọ́rùn àjàǹtẹ̀ mọ̀dọ̀mọ̀ adékínlékún o adọ́dẹ̀dẹ̀ tẹrùtẹrù mo gbórí ìwo sọ̀sọ́ èso mi kọ ìwo rẹ̀ méjèèjì sókè sánasánà mo fi ń júbà elédùmarè ìbà lọ́wọ́ ọbalúwayé mọ̀ kábíyèsí rẹ nínú iṣẹ́ agbára rẹ.

0: 0802491366969.
1: Oríṣiríṣi ogun ló wà tí ń jẹ ọmọ ìdánú ayé. Tó bá bí ẹlòmíì, wọ́n ní ogun àgbàlagbà níjà. Ẹlòmíì, wọ́n ní ogun ìdílé. A sì jẹ́ pé ogun ẹnu ló ń jà olúbọ̀bọ̀ tiribọ̀ bàbẹ̀ bọ̀. A máa ń tá sọ̀rọ̀ bá lónìí, ó ní ogun àfàyàlúàyà. Ogun àfàyàlúàyà, ó tó bi tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó tó ń tí ọmọ ẹ̀dá fi gbọdọ̀ máa fi wúre lójoojúmọ́ pé elédùà o gbogbo ogun ìfàyàlúàyà pátá. Wọ́n ṣàyàníyà kọ́lọ́hun kó yà wá kó gbà wá nínú ogun ìfàyàlúàyà. Lálẹ́ yìí ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n á mú wá fún wa àwọn ìlanilọ́yẹ̀. Ogun ìfàyàlúàyà a máa wá látara ọkùnrin sí obìnrin, a máa wá látara obìnrin sí ọkùnrin. Àtọkùnrin àtobìnrin ní máa lùgbàdì ogun ìfàyàlúàyà. Ọ̀pọ̀lọpọ̀ ogun ti ń ja ọ̀pọ̀lọpọ̀ láyé ìsinyìí. Ogun ìfàyàlúàyà wà ń bẹ́ o. Ṣùgbọ́n nípa ìsèwádìí tó tọ́ àti àìtọ́ àwọn tí elédùà fìran tó pè, àwọn tí elédùà pè yàtọ̀ sáwọn tí wọ́n pera wọn. A máa dàrú mẹ́lòmíì lójú tí ò ní mọ̀ pé ogun ìfàyàlúàyà ní jà òun. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àṣẹ ń bẹ nínú ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin? Ìwọ ọkùnrin tó ń gbọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ogun ti ń jẹ lòmíì tó fi jẹ́ pé ó rí ṣe lánàá, ó lówó lọ́wọ́ ní mọ́tò, ó kọ́lé rẹpẹtẹ, gbogbo ẹ̀ sì run lójú ẹ̀mí ẹ̀. Ìwọ ń pọ̀ mọ́ bó ṣe jẹ́, oṣù ò lé ní àjẹ́ ilé ní àbórógún ìyá mi ń ṣe o. Ẹlòmíì wà tó jẹ́ pé obìnrin kan kò dúró ń lé rẹ̀ fọ́dún kan rí. Tó bá ti fọ́bìn nígbà tábà ìrọ́dún kan yóò kó jáde yóò tún fẹ́ mí. Ó wá lọ gbárá, ó lọ gbòòrò, kì í ṣe pé wà rè dá, ó lówó tó ìtọ́jú ó níwà. Ó lè jẹ́ pé àsọtẹ́lẹ̀ òdì látara ìfàyàlúàyà ní dà ọ́ láàmú o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wà tó jẹ́ pé bí ṣe ń kùn lé ọkọ̀ kan ní tún bọ́ síbòmíì. Ogun ìfàyàlúàyà a máa jẹ́ ìṣòro fún obìnrin báyìí. Ó lè jẹ́ pé ló jẹ́ ìṣòro fún un. Bóyá nígbà ìwé bóyá ń gbowó lọ́wọ́ ọkùnrin kan, ó ṣe bóun àwọn obìnrin dákun ẹmọbìnrin ẹ̀yìn obìnrin, wọ́n sì fẹ́ràn irú kan báwọn. Wọ́n láwọn ń tan ni, wọ́n láwọn ń gbá ni, wọ́n láwọn fẹ́ kọ lọ́gbọ́n. Bọ́kùnrin bá tó bá toro mọ́ wọn, toro mọ́ wọn pa ànífẹ́ òun alódà, àwọn sì dálá. Màá máa gba tọwọ́ rẹ̀, màá máa gba tọwọ́ rẹ̀. Ogun yìí ó lè jẹ́ ogun ìfàyàlúàyà tó máa ta tọ́dọ̀ ọkùnrin kan, pọ́síbì kan. Ó lè má ní stable ọkùnrin tí è dàgbà tí ò èdògbó tí ò wá jẹ́ liability ní ilé bàbá rẹ̀ tí ó dálé mọ́sú. Ó lè jogun ìfàyàlúàyà o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì wà àìrọ́mọ bí a máa jẹ ẹlòmíì lógun látara ogun ìfàyàlúàyà.
0: Ààrẹ kọ́ náà látún jí ohun tẹ́ ẹ̀ wí yìí kò sí rọ́ ńbẹ. Ẹ rí wípé mo dákẹ́ látẹ̀kan, mo gbé agbọ́ndọ̀ ìmọ̀ mo gbé lọ́wọ́ kánrin mo ń wòye. Àwọn ọ̀rọ̀ yìí wá dàbí ìgbà tó já sí wípé ẹ máa wà pẹ̀lú mi àtàwọn ẹ̀gbọ́n mi nígbà tí bàbá ìyá wa máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ nígbà tí bàbá ń bẹ láyé wípé ká ṣọ́ra sí nípa ọ̀rọ̀ olóbìnrin dé. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa bá àwọn àǹtí wa lóbìnrin àtàwọn àbúrò wa lóbìnrin sọ̀rọ̀ nípa tí wọ́n ń pè ní ogun tàbí ègún ìfàyàlúàyà. Ṣé ẹ mọ̀ wípé ogun ìfàyàlúàyà ńlọ́fàá tí ọkọ fi ń kú mọ́ ẹlòmíì lórí? Ogun ìfàyàlúàyà olófàá tí aya fi ń kú mọ́ ẹlòmíì lórí? Sórí àwọn ọmọ kan bẹ nínú ayé wọn àṣeyàn jẹgbé o. Bí èèyàn bá yàn wọ́n jẹ téèyàn ní kíni tí ó ṣẹlẹ̀, mẹ́wàá ó ṣẹlẹ̀, ọmọdé rẹ ó bú ìrókò ó bojú ẹ̀yìn, ǹjẹ́ ìwọ ti gbọ́ wípé òòjọ́ lolúwere pani ni? Kò rí bẹ́ẹ̀. Pípọ̀ ìlàkọjẹ́ ẹlòmíì lónìí ogun ìfàyàkéyà ńlọ́fàá. Gbogbo obìnrin kọ́ làá máa sún ní gẹ̀gẹ̀sì àyà sókè. Kì í ṣe gbogbo ọkùnrin lọ́yẹ kóbìnrin ọmọ gbà láàyè láti kọjá lára òun. Lákòókò tẹ́lòmíì ń ṣe ìbálòpọ̀ lọ́wọ́, òun ló ti dá àwọn àdéhùn lórí àwọn nǹkan kan tí ò sì mẹ́jẹ̀hùn ṣe, tí ẹni tí wọ́n jọ fi àyà ké àyà sì ti fi ré. Irú ọkùnrin kan tó wá látorílẹ̀-èdè kútọnu wa sodo baba oke ogun nilu Akure ni Joni omo Nigeria ni o o si ti je eyan ri tolorun tin gbadura re sadede ni nkan yi biri fun olagbara de bi wi pe leyin bi odun mokanla sodun mejila ti eni toran lowo ri to wa pade re ninu oja kan nla ni ilu to tobi lorilede ohun eni lowo awo pe sa o tun se sa alagba to ti da fun yi koda eni to ran lowo ri seyin koda mama eni ni wa njuwe re pe eyin le connect mu meni bayi bayi bayi teni ke lo balabi je njo si te fun mi ni business card yin te pe ti mo fi lo sibe ki wa lo sele si yin oga ha inu eni won wa dun eni wa dele o wa so fun yawo e wi pe eni to ro hun lowo to fi dide ohun ba pade loni inu ohun baje pupo sugbon ohun ti gba number won o o wa jo soro wa sun meni npada o wa ni ko yo ohun bo ohun se subu okunrin yi tun wa fun iyawo re labo nile iyawo re lo wa ni baba ti won pe ni baba oke ogun nilu Akure so e gbagbe wi pe ibe ni aburo oko ori ohun lo lojo si lorilede Nigeria to lo fi gbadura re won ni asiri nbe lowo baba won okunrin wa wa si orilede Nigeria igba to di orilede Nigeria o wa wa baba oke ogun kan o wa gbe eni to je oga re to saanu re lojo kini leyin wa sodo baba oke ogun nigba to dodo baba baba se nti won pe ni ayewo lawon orisirisi ona ti won ma nlo koda won tun se toru fun baba wa ni ogun ifaya kiya oninja o ogun ifaya luya oninja o ti kose lara obirin o si je leje o si muna lo lara re o se bomo lasan ni omo elegbe ni o sugbe nta se ni to ba fe bo ninu ide na kabisi olodumare so ori pipo ogun to nja ayan loni ki sa dede waye ogun idile nbe looto ogun ebi nbe ogun e ore wa sugbon ohun ti won pe ni ogun ifaya kiya ohun to lagbara pata gba iwo olugbe eto yi to ngbo wa lale yi ilakoja ti e na nibo lo ti wo wa tete sumo bi ti aye ododo wa ki won na ori na ri asiri ogun to nja o ati ona abayo lori re iwo olugbe eto yi lale yi iwo na si ero arojile ninu ara re fura si ero le meji oro re to ri bo se ri nibo lo ti wo wa kini awon apere to le ranti nigba ti nkan ife mo sele se ke se ogun ifaya luya lo bi idamu to nda ninu aye majina sodo baba oke ogun nilu Akure olorun ti fi baba ilole lakoko yi gbagbe e olorun o le so lorun awa ara wa na ni o mo ran sira wa boba wa ri ba un eni tolorun ba nlo lowo lowo ino ye ka ma sabewo sodo re wo osu kewa on la titun wo ninu odun yi odun yi o ku osu meji atojo die ti o fere koja lo o ni re ajure lati bere odun titi di akoko yi October ko ni temi ati eri lasi olodumare baba oke ogun won be ni number 4 dudu yemi lane ni dojuko oyemekun grammar

tó ń tinú búrúkú ojú ọlọ tí ń dàù lẹ́yìn ọ̀sọ́ka. Tíwọ̀n náà bá ṣàkíyèsí pé ipò tí ìlera ara rẹ̀ wà nílò ìtọ́jú kàn sí wọn. Bí ọ̀fà inú ara, kóríkìríkì ara ọmọ wo ni? Ara títa, ìtọ́jú inú egungun tó ń roni. Ara jíjájẹ, ojú súnsún, kọ́ máa rẹni láti inú wá. Kẹ́yìn ọmọ rùkọ́ máa gbẹ, kọ́ wọ àtẹsẹ̀ ni ọmọ kúta ìta ní gbogbo ìgbà. Àìróorun sùn déédé, ẹ̀yọ́ àṣejù, ìtọ́jú ìpèníjà ìrìnà dáadáa. Ara wúwú àbádì, ìtọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún tọ́jú àrùn ara, ìbá àjẹtọ́ lọ́jọ́ pípẹ́ àbẹ́yì tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tóbi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin. Àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa. Àbókè ògún bá ní bẹ́ẹ̀ lọ́n lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédé pẹ̀lú sí asínà ọ̀la. Tíwọ̀n náà bá ṣàkíyèsí pé jàǹkà ìwọ̀ máa ń kọ́.

0: 08024913669.
1: Ǹjẹ́ wàá mọ̀ pé gbogbo nǹkan tẹ̀yìn fi ń ṣeré lára ogun ìfàyàlùyà yìí, ẹlòmíì àmú bíléèdì wọn tọ́ra wọn, àbí tán bá wà lórí ara wọn, wọn a mọ̀ jẹ́jẹ́ pé òun ò ní fi ọ́lẹ̀ láéláé, òun bá fi ọ́lẹ̀ kórí báyìí kórí báyìí. Ẹ̀yin ò mọrú ẹ̀mí tí ń bẹ pẹ̀lú yín gbà náà. Àbẹ́ mọ̀ wípé adùn tí ń bẹ nínú ìfàyàlùyà kò sí ròyìn fẹ́ nìkan àfẹni tó bá tọ̀ wò. Ibi téèyàn ò ní mọ̀ bóyá ayé lòun wà ní àbọ̀rùn àbí àlùjẹ́nà lòun wà ní àbílé ayé ni, lẹ́yìn ti sọrú gbólóhùn mọ̀tàn lẹ̀ yìí. A máa fogun jání àbí wà ọmọ ni. Ìlọ́kùnrin àti lóbìnrin tẹ́jọ́ ń gbégbé sí ayé lọ́kọláya nílé ẹ̀kọ́, ẹ̀wà parí tán kò lọ déédé, ìwọ ti rẹni tó tún dáa jù yín lọ, òun náà ti rẹni tó tún dáa jù ọ́ lọ, kálukú lọ lọ tiẹ̀. Ẹ ti gbàgbé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nígbà tẹ́ ẹ jọ fàyàlùyà. Ọ̀pọ̀lọpọ̀ èrò láàrin olólùfẹ́ méjì nígbà tí wọ́n bá ń fàyàlùyà ni máa wá sí ìmúṣẹ. Èrò ayé ló wù ú, èrò ọ̀run sì gbà á. Ìwọ wá sanná ní kiri pé wọ́n fẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù dọ́wọ̀ gbèsè ló tún já sí. Ọ̀rẹ́ jẹ́ ara rẹ wò kọ́ lọ ṣètọ́jú ara rẹ bóyá ogun ìfàyàlùyà ní ń jà ọ́. Ọ̀pọ̀lọpọ̀ wà ṣìṣe ṣìṣe ní gbéwúrẹ́ tí fi báyẹ̀ láṣepọ̀, ṣìṣe ṣìṣe ní pàgùntàn tí fi sọkọ ọ̀yẹ́ ẹ̀, òun ní sẹlòmíì látara ogun ìfàyàlùyà. Àárí ara ti ń ṣègbọ́ báyìí, tí wọ́n lọ síbítù wọ́n sóríṣiríṣi àyẹ̀wò, wọ́n ní wọn ò rí ní ti ń ṣe ọ́, ẹlòmíì wọ́n ti rí ní ti ń ṣe, wọn ò rí oògùn tó bá mu. Àbẹ́ mọ̀ wípé ọ̀tọ̀ ni kí wọ́n rí ní ti ń ṣèyàn, kó sì máa gba abẹ́rẹ́ kó máa lo oògùn kó sì máa débi ti ń ṣe. Wọ́n ti wá wẹsẹ̀wẹsẹ̀, wọ́n ti ṣètùtù, ẹ mọ láríta irú oògùn tí ń jà. Ìyẹn kọ́ wádìí oògùn tí ń jà ni kó tó dojú ìjà kọ́. Oògùn ìfàyàlùyà oògùn tó farasin ni. Oògùn ìfàyàlùyà a máa sọ ni di alágànná. Oògùn ìfàyàlùyà a máa sọ ẹni dẹni daláìní. Oògùn ìfàyàlùyà a máa dínà mọ́ ni tó jẹ́ pé ẹni tí ń ṣiṣẹ́ bí erin yóò mọ jẹ̀jẹ̀ ìlérí. Oògùn ìfàyàlùyà kìí jọ́kàn ẹni ó balẹ̀. Oògùn ìfàyàlùyà a máa sọ ilé ayé ẹni di ilé ògbà, ọ̀nà ògbà ní ṣeré àràgbá. Elédùà kó dàkún kó sọ wá ń bẹ̀. Gbogbo ìlọ́kùnrin ìlóbìnrin ti ń gbọ́ mi lónìí, pàápàá jùlọ àwa ọ̀dọ́. Mo fẹ́ sayé. Ẹ já kè sí ogun ìfàyàlùyà o. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ogun gan ń bẹ lára tiẹ̀, tó jẹ́ pé bọ́ ọ bá ti fàyà tiẹ̀ lú tiẹ̀, ogun ara rẹ̀ ẹ jọ pin ni. Bẹ́ẹ̀ ni a rí nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ tó jẹ́ pé látara ogun tí ń jà wọ́n.

0: ejo pe ogun ni latara afayaluya o na ni aisan nu ara wa o telomi wo ti o wo mo eja ke sara gbogbo mo ko tu jire
1: oke are kola eni ke ngba ma yin lenu ko to di wi pe won te waju bi te bade eja sare yonda number baba oke ogun fawo eyan osu ke wa la tun wa yi odun yi lo sopin number tawo eyan pe ti won ton lo ti won gbogbe se le lori ti won si nsori re ni gbogbo eta kakale yi ate ta ti menuba to ba ronu ara re to si wo awon egbe re yoku tori wi pe ipo ti won wa ni daada ko ni won wa iwaju ta won wa iwo si ni waju amoye ti nbe lara won ko si lara re ore wa odun yi tun pari lo were de were osu ke wa la wa yi tete bese re soro ko to bo ori ko to leti fun obe asawon oloyinbo ko to ju fun o oje kan sibi ta yan ti ri ti won se owo aye wa ma we danu ku lare iya teyo a ma gbe ayi otun ami aye wa ma mu ku lare iya nbe teyo ma gbe ayi otun ogbo mi ye ani ale taye ti ba le le o to fi ri alaanu atolore atoluranlowo kankan olohun oda ma be wa ma ba le re leyan aleun awon baba oke ogun won ma ba se yiwo re pada ti o ku lare eyan to si rona abayo ti won o dupe folohun
0: number baba oke ogun re 08024913669 08024913669 08024913669 Baba Oke Ogun won be ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni lu Akure kan si won se ri awo omokunrin sin atawo omobirin sin eja keko o e sora fun owo awa adabo bo ba ti re ni to da fun to wo wi pe ko je lo lara re tabo fe gba nkan lowo omobirin tabi omobirin ti won na fe gba nkan lowo okunrin to si ma wi pe o de fe to wa fi ogba alumokoro yin to fi gbe sumo ha to sumo tan to pada yi owo bi aru ti re sigbo o fi pamọ ni o yo pada ja ologun asi ona obirin na ma daru ninu aye ti mo koja ala afi bọlọn ba gbe kalawo re obirin kan ni oun ni ona re daru debi wi pe o ni oko mararun to ni lokun ma lori kabesi olodumare iyalenu kayefi be wa ni wi pe ninu oko marun to fe meta je olowo tabua o si bi omo meje baba marun oko meta ti wa ku gbogbo àwọn owó tí àwọn tó jẹ́ ọkọ tó bímọ fún kú láwọn mẹ́ta hun àwọn mọ̀lẹ́bí àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ dára wọn mọ̀ wọ́n sì gbé ogun dìde débi wípé péènì ló kéré jù nínú ogun tí ẹni ń fi kalẹ̀ wọn à jẹ́ kó pè kankan nínú ogun tẹni ń fi kalẹ̀ kábíyèsí olódùmarè mọ̀lẹ́bí pè mọ́wọ́ obìnrin tó sì bí ọmọ fún ọkùnrin tó kó àwọn ọ̀rọ̀ ogun yìí jọ kò jàǹfààní kankan níbẹ̀ àmọ́ nígbà tó dé ọ̀dọ̀ bàbá òkè ogun nílùú Àkúrẹ́ ó ṣàlàyé fún bàbá ó ní inú òun bàjẹ́ púpọ̀ ṣékè jẹ́ wípé bóun ṣe lóyìí làwọn ọmọ tóun náà bí yìí ó lò ó bàbá wa ni a ṣe béèrè ni ibẹ̀ ni bàbá tí wá ń tàn mọ́lẹ̀ ṣe wípé ìwọ lọ ṣàfọ́fà ẹ̀sán ní kè ogun ìfàyàlùyà ẹ̀sán ní ké lórí rẹ o kódà àfi ká tètè sí àwọn ṣẹ́ báyìí báyìí bí bẹ́ẹ̀ kọ́ èyí tí ọmọ ṣẹlẹ̀ sáwọn ọmọ rẹ gan yóò burúkú ju títí ẹ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lọ ìjẹ́ kí lẹ bọ kí lè tutù ìfá tó bá sì balẹ̀ tó bá mú ẹbọ tó mẹ́tutù ọ̀nà àbáyọ ti dẹnu ohun tí ọjọ́ náà àbáyọ bàbá ṣe fún lálàyé ó sì gbégbèsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti kú sínú irú ogun bẹ́ẹ̀ àkàmọ́ye ènìyàn ló ti bá irú ogun bẹ́ẹ̀ rìn nílé ayé torí wípé wọn àrọ́nà àbáyọ. Ìlàkọjá tiẹ̀ náà gbìyànjú o, súnmọ́ bàbá òkè ogun kí wọn náà rọ́nà àbáyọ, Ọlọ́run ó sì gbádùá rẹ̀ tó o bá débẹ̀. Ká tó máa fìyín sí lọ, sọ gbàgbé wípé ọdún yìí ti ń tẹnubọ pé ó lọ. A ti lo oṣù mẹ́sàn-án sẹ́yìn, oṣù kẹwàá náà la tún lò ó lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ yìí. Ìrìn àjò ọdún 2026 ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀. Wẹ̀yìn wò, nínú ìrìn àjò rẹ láwọn oṣù tó ti lò sẹ́yìn nínú ọdún yìí, kí ni àrítọ́ka sí rẹ wípé orí gbèsè ní rere? Bọ́bá wa rí báhun, ó lè lọ́wọ́ nú, ó lè jẹ́ ìgbésẹ̀ kan ló gbé, ó sì lè jásí wípé n tí ọ̀bá ìṣẹ̀dá rẹ mu lọ ra wọlé, bóyá ogun ìpayàlùyà ò ní dààmú rẹ̀. Bàbá òkè ogun ni ọkàn sí, wọ́n ń bẹ ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School, nílùú Àkúrẹ́. Ààrẹ Kọ́lá Ọlátúnjì, ẹ já fún àwọn èèyàn ní nọmba bàbá òkè ogun bá ti ń fìyín ṣe lọ. Oṣù kẹwàá ń tún lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́, ọdún 2026 ń lọ sọ́wọ́ parí o. Nọmba bàbá rẹ̀ 08024913669, 08024913669. Aago méje àárọ̀ sáago mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́, òun ni bàbá ń sílẹ̀kùn ọ̀dọ̀ wọn kalẹ̀. 08024913669, 08024913669. Àríyìn náà ìyókù dọ́.

0: tọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Tọ́tún tọ́jú àrùn ara, ìbá àjẹtọ́ lọ́jọ́ pípẹ́ àbẹ́ yìí tọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀.
0: Tọ́fi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa.
1: Àbókè Ògún bá ní bẹ́ẹ̀ lọ́n lórí iṣẹ́ ẹni tí ọ̀lọ́ déédéé pẹ̀lú sí asínà ọ̀la.
0: Tí wọn náà bá ṣàkíyèsí pé jàǹkà ìwọ̀ máa ń kọ́.

0: lákọ̀tún lákọ̀tún bí eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ní gbogbo ìgbà. A ti fi kalẹ̀ sí orí ètò yìí lónìí bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè. Òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ní agbára tí ó sì ní ìmọ̀ àti òye ju gbogbo ọ̀rọ̀ yòókù lọ. Oníhèrè Jésù ń jìmádé olúwàbá níṣọlá rẹ̀. Ó líbàlẹ̀ bàbá yìí rẹ̀ mọ́ kí n pe ẹ káàbọ̀ sórí ètò wákàtí òtítọ́ ọ̀rọ̀ náà. Gbàdúrà fún wa sà.
1: Olúwa Ọlọ́run wa, a tún ti dé síwájú yín ní ọjọ́ òní láti gbọ́ ohun yín nípa ètò ìdílé onígbàgbọ́. A fẹ́ kẹ tún kọ́ wa sí, a fẹ́ kẹ tún fún wa lọ́gbọ́n sí, a fẹ́ kẹ ran ìdílé kọ̀ọ̀kan lọ́wọ́ tó ń gbọ́ wa láti lè ní ìdílé ìtí Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Bá a ṣe ń kẹ́kọ̀ọ́, fi ẹ̀kọ́ rẹ yé wa.
2: Ami.
1: Fi ọ̀nà rẹ hàn wá.
2: Amen.
1: Jẹ́ kí ìdílé wa kó jìn tó láyọ̀.
2: Amen.
1: Ẹ ṣe pẹ̀ ti gbàdúrà wa.
2: Thank you Jesus.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Orúkọ mi Àlùfáà Ọ̀mọ̀wé Joshua Ọládàpọ̀. Nọ́mbà mi 08037453962. 08037453962.
2: Olúwa fún mi láyọ̀ Ọládàpọ̀.

0: àwọn ara rẹ̀.
1: Àwọn àdẹ́n stretching ká máa nara ká máa ṣe gbogbo àwọn nǹkan yẹn. Ó jẹ́ àwọn nǹkan tí ó ṣe àǹfààní fún irú ẹni bẹ́ẹ̀ tó lè dènà irú àìsàn yẹn. Then avoid long sitting. Ẹ má jẹ́ kí a máa jòkó pẹ́ sí
0: ojú kan bẹ́ẹ̀ ni sójú kan bẹ́ẹ̀ ni. Àdúpẹ́ bàbá Èkìtì lẹ́gbọ́n yẹn. Bàbá Èkìtì níbo ni bàbá Èkìtì wà?
1: Ẹ ṣe olóòtú ní gbogbo ibi tí àwọn èèyàn ti lè wò kó máa gbọ́ wa ní wákàtí ní Àkúrẹ́ níbí a wà ní Adé Super Hotel after Iléṣà garage ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Ní Lákúrẹ́
1: bẹ́ẹ̀ ni sàtẹ́ bá ti débẹ̀ ẹ sọ pé bàbá Èkìtì lẹ fẹ́ rí ẹ̀rí mi. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀ ẹ máa bọ̀ ní House 8 Road 7 Pélé Ondo City. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè Ọ̀rẹ́ ẹ máa bọ̀ ní Mandarin Resort. Mandarin Resort wà ní opposite Mega School lójú títì yẹn ni. Ẹ ti ríbẹ̀ wá ń tamátò níwájú ẹ̀ báyìí ibi tí ọ́fíìsì wa wà ní Ọ̀rẹ́ nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtìpupa àti agbègbè ẹ̀ ẹ máa bọ̀ ní Maryland Hotel. Maryland Hotel la wà ní Òkìtìpupa. Nọ́mbà tí ẹ lè pè mí sí ni 08155780207.
0: Bàbá Èkìtì, Bàbá Èkìtì, ó ti dẹni ńlá nípa iṣẹ́ yìí. Bàbá a ti sọ̀rọ̀ lóríṣiríṣi nípa àwọ̀ká. Bàbá mo fẹ́ bèrè kí ni ìyàtọ̀ tó wà láàrin aromaleegun àti àwọ̀ká gan.
1: Ẹ ṣe olóòtú. Ṣé rí àwọ̀ká àti aromaleegun ká pé tẹ̀gbọ́n tàbúrò àbí ká sọ pé ìbejì ni wọ́n ni torí pé wọn ò fi gbogbo ara yàtọ̀ síra. Gbogbo àwọn nǹkan tó lè fa aromaleegun gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ó lè fa àwọ̀ká. Bó ṣe lè fa aromaleegun bẹ́ẹ̀ ló lè fa àwọ̀ká. Yàtọ̀ sí yẹn sà hard labour. Ká máa gbé bẹ́ẹ̀ ni sà ká máa gbé àwọn nǹkan tó wo gbogbo ìgbà ẹrù ká máa dì ká máa fà á. Then gẹ́gẹ́ bá a ṣe sọ tẹ́lẹ̀ pé nípa ṣíṣe iṣẹ́ oko àbí ká máa kájọ sí ojú kan fún iye ọjọ́ pípẹ́ àbí fún oṣù pípẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ṣe lè fa aromaleegun yẹn bẹ́ẹ̀ ni ó lè fa àwọ̀ká. Àwọn ìkíní kan wá wà níbẹ̀ tó jẹ́ wípé ó jẹ́ kí wọ́n yàtọ̀ síra díẹ̀ gbogbo ẹ̀ náà la máa ṣàlàyé ní orí ètò yìí. Bákan náà ni lifestyle
0: ìgbé ayé
1: tá à ń gbé ó lè fa àwọ̀ká yìí. Níbi ìgbé ayé yẹn tá a pè ní lifestyle yẹn ni pé ká máa sùn kẹ́ nínú òtútù
0: ibi tó bá tutù
1: bẹ́ẹ̀ ni ká sùn sórí tiles ká sùn síwájú AC àti bẹ́ẹ̀ lọ. Then ká wá máa mu cold water ní gbogbo
0: omi tó bá tutù kí èèyàn máa
1: jẹ́ pé frozen food láyàn láàyò láti máa jẹ ní gbogbo ìgbà. Then ká máa ṣiṣẹ́ nínú òjò gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè tẹ́ bá rí omi òjò ẹ̀ rí pé òun náà máa ń tutù yàtọ̀ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè fa àwọ̀ká. Ẹ yàtọ̀ sí yẹn sà tí a bá lack of movement bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kí èèyàn ó jókòó sójú kan for long period of time. Then kó máa stretch ká máa ṣe àwọn activities tó lè jẹ́ kára ọ̀nà díẹ̀ gbogbo àwọn kinní wọ̀nyí ó lè fà á. Then stiffness like kéèyàn ó ká ẹsẹ̀ jọ sójú kan kéèyàn ó ká ọwọ́ jọ sójú kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè fà á. Then poor diet ká máa jẹ oúnjẹ tó balance ká máa jẹun ṣá ká máa jẹ wùtàrí yìn ká máa jẹun pé ká balance diet
0: kéèyàn má wo oúnjẹ jẹ
1: bẹ́ẹ̀ ni sà gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó lè ṣokùnfà ọ̀rọ̀ àwọ̀ká tí à ń sọ yìí. Then ká jẹ ẹran púpọ̀ jù oil náà tó
0: bá pọ̀jù lára
1: ṣúgà
0: ó lè fà á
1: bẹ́ẹ̀ ni sà then low calcium àti vitamin gbogbo àwọn nǹkan tí ó lè fà á then alcohol tó bá pọ̀ jù àbí kéèyàn tẹ̀ fílẹ̀ rárá so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ó lè fà á ni tí àwọ̀ká náà ti á tó wà lára. Tẹ bá wà wo olóòtú ẹ rí pé ó fara kọ́ ti aromaleegun ṣùgbọ́n a ṣe ń bọ̀ níbi tó jẹ́ pé kókó tí ó fi yàtọ̀ gangan eléyìí tí olóyìnbó ń pè ní major difference àwọ̀ká àti aromaleegun yẹn ni wípé ní ti àwọ̀ká àìrí pé pains yẹn kò ní dúró sójú kan a wá máa rìn
0: kiri a máa sákiri ara
1: bẹ́ẹ̀ ni sà òun lẹ ṣe máa ń rí ẹlòmíì tó bá sọ pé ó wà ní
0: ìbàdí
1: lè ní tó bá di lọ́la a ló ti wá
0: sẹ́yìn mi ò lè rìn dáadáa
1: a ló ti wá sẹ́yìn èmi àti so ẹ ti mọ̀ pé àwọ̀ká nìyẹn dí tí yorùbá sì ń sọ pé àwọ̀ká nìyẹn torí nǹkan tó ń
0: rìn kiri ara
1: bẹ́ẹ̀ ni sà so ìyẹn wá lọ bẹ́ẹ̀. Àwọn àpẹẹrẹ tí irú ẹni tó bá nírú àìsàn yẹn tí ó máa ní ni wípé a rí i pé jẹ́ bí mo ṣe sọ pains yẹn a máa mú kò ní dúró lójú kan a wá síbi dẹ̀ ó lè jẹ́ kó oríkèéríkèé ara yẹn kó wú dẹ̀ ó lè jẹ́ kí ara ríro máa wà ní gbogbo ìgbà stiffness bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn moving sensation then constant tiredness gbogbo ìgbà ló máa rẹ̀ ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ o a kàn rí pé òun tire ni then inability to trek for long kò ní lè wà irú ẹ̀yẹ àwọn èèyàn mi wà tá ń gbé ní ọ̀fíẹ̀ torí irú iṣu wọn ti wá sí downstairs wọn ò lè rìn
0: wọn ò lè gun
1: òkè
0: wọn ò ní lè rìn dáadáa
1: bẹ́ẹ̀ ni sà kátó ni òpó kan sí kejì á ti rẹ̀ wọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ then electric shock feelings irú ẹni bẹ́ẹ̀ a máa ní tó bá gbé ọwọ́ sójú kan tó bá fẹ́ gbé àbẹ́sẹ̀ sójú kan a máa rí pé

0: abi ko ni shock gbogbo awon kini won yen
1: ni o ma gbon
0: be ni sir ni abi en elomi gan a ma rin rin rin a ma yan elomi ba rin ada bi pe o nte iso male elomi le ma rin lo ki bata o jabo lese to ni ma so adro ko ni le duro
1: gbogbo ara sha ma kan
0: be ni sir
1: baba ikete en to ba ni aisan awoka kini kan ti eni be le se
0: e se olotu dandan ni wi pe eni to ba ni aisan o logun gbogbo wa ti ma yen atokunrin atobirin gbogbo ba won yan se n gbo wa nile yi ati ma wi pe teyan ba ni aisan o logun ni je ta yo pe eyan ma logun yen iru eni be a ma we omi to gbona ko ni ma we omi tutu
1: be ni
0: be ni iru eni be o le ma rin gege mo se so bi rin ogbon iseju ko le ma lagun de to ba je eni to le jo ni ko ma jo kaagun ma jade de iru eni be ko tako lati ma so sori tai abi lori sinu ac abi bi ti o ba je pe o tutu ju soro ti mo so ye yin o beta ki iru eni be ko ma lagun ni gbogbo gbagbe pe ki gbogbo ara ko ma tutu de iru eni be ko reduce weight
1: we ten go wan le mo ma pe en fi okan ba wa lo ah baba ekiti lori eto ilera loro la wa lowo baye ah baba mo fe ke tu pe number yen fa won eyan to gbo wa le tori awon kan se si radio won baye ati telephone number yen fun gbogbo ma Nigeria
0: e se olotu gbogbo ibi kibi ti e ba ti lanfani lati gbo mi ba se nsoro lori eto yi baye ni akure awa ni ade super hotel after ilesha garage ninu hotel yen gangan ni te ba ti wo be so pe fe ri baba ekiti ti o ba je ko ondo ati agbegbe ondo le wa e ma bo ni house 8 road 7 pele ondo city eni to ba de wa ni ore boya ore ati agbegbe le wa mandarin resort la wa ni ore mandarin resort yen wa ni opposite mega school ni after idimango junction inu be ni office wa wa ni ore den gbogbo okiti pupa ati agbegbe e
1: ati agbegbe re patan e ma bo
0: a wa ni maryland hotel nu ogba maryland hotel yen la wa ni okiti pupa be te ba ti de be so pe baba ekiti le bere number ti e le pe wa si ni 08155577877027
1: ni number yen baba ekiti a ti soro nipa orisirisi baba kini o ma nfa ropa re se gan
0: e se olotu tori akoko wa lori eto e je ki nkan sare fenu ba die die aisan ro pare se yi ohun tun yato si awoka o le yato si aromalegun
1: se idi ni e ti mo se ni ke ka gugu e
0: fun wa be ni sa se ri eyi je aisan kan ti o ma n sele nipase isan ara
1: ti isan ara ni yen ba do
0: be ni sa ti isan ara ba da sele nigba ti isan ara ba ni idi lowo that is ele to loyinbo npe ni blockage
1: to ni ipenija
0: to ni blockage ti eje oraye igba nu e dada nkan ti o samba ma n lead si ni ibi to wa ye keje o lo ni ara latori de ese
1: ko ni le lo ni
0: eje oni debe so o ma n fa then awon nkan ti o ma n samba se okunfa iru aisan be ni pe aisan eje riru aisan ito sugar aisan high cholesterol
1: e ma de
0: be ni sir lifestyle bi mo se so le kan yen eni to ba mu kan abi heavy alcoholic eni to n drink to ye pe drinker ni then yen lo be lara awon nkan ti o le fa na ni lack of exercise then excess weight then belly fat idi ti mo fi so nipa detoxification gangan niyen then lack of sleep eni to ba roro sun taking of illegal drugs e ti ri bi mo se so le kan o let up ti eyan ba ni nkan kan ti eyan fe doju ko lara gege bi aisan ko ri awon osise ti
1: e to mo npa daada
0: o osuwon be ni sir so gbogbo awon nkan wa yen o le fa ti aisan lo pare se yi ti o le fi wa den yato si yen olotu processed food processed food too much of salt then red meat stress lack of sleep no gbogbo awon nkan be yen then family history boya o ti se nikan ri o ti se nikan ri
1: nagbole won
0: be ni o le pada then bad control pills particularly awon obirin ati smoking ni a ma lo orisirisi oogun won fe bi so gbogbo awon eyan o le result si ni roparese ti yoo fi ma wa
1: atupe lowo yin baba ekiti en to ba ni aisan roparese ki ni awon apere ti o ma ri gan
0: e se olotu a ri pe face dropping iyen ni wipe oju le ma wo segbe kan kenu ma wo si egbe kan on one side be ni sa then yato si yin a ri pe arm weakness ko ni le gba pa ko ni le gbese ni line kan ti kini yen ba se then speech stores a ri pe boya oro e o ni clear to ba n soro abi ko ma tele soro rara then sudden bloodness to je pe in one eyes ba oju kan ko ni fi ri na dada severe headache ko ri le ma fo iwe ni be ni gbogbo gba to tayo bo se nse tele de sudden confusion ati loss of balance iwe ni be o ni le duro dada
1: ko ni le duro dada baba je won be yin je bere kini kan bayi e mo ri pe gbogbo ele ta so late kan e bi oyinbo sinu e se kini e ba nle ni abi ajogun ba bawo ni to yin bo si je nu oro yin to ya mi lenu sa
0: e se olotu mejeji ni e se mejeji la fi duro ni ise yi ajogun ba wa nbe ajemogun wa nbe ajogun ba yen ni pe abanle egun ewe egun ebe
1: olodo baba yi
0: le ti bari baba e se ile e lo ile bebe la fi makala fi meji ṣugbọn ti ajemogun be ni pe akawe ku
1: ẹyin ni baba to wa lekiti na bi eyin le bawo ekiti don
0: awon kan ni abi gugu ekiti le mo ti so tele lori eto yi okun onigun ko ma rebi to ti fa wa ebi ti ran ti wa ni awa iru emi o le bi gugu eni to wa ni
1: ebe o ya mi lenu mu gba baba ekiti
0: baba ekiti ara ke gbo mi lo le e se mi le mi ke ara ke lekiti o jare o
1: baba ekiti no baba ekiti le ngbo yen lati ori eto ilera loro baba e ba pe number yin le kan si kẹsì pé àdírẹ́sì ibi tí ẹ wà àwọn tó bá fẹ́ wá fún ìtọ́ni àti àwọn tó fẹ́ pè pé bàbá ò báwò láti ṣe léyìí o àwọn ẹbí ìlọ́wọ́ yín kó tó di pé a máa lọ lórí ètò
0: yìí. ṣùgbọ́n ká tó máa lọ lórí ètò yìí olóòtú ṣẹ́rí àìsàn kan tó wà náà tó jẹ́ pé ó kọ́mọ̀ láàrin àwọn
1: ènìyàn
0: ìtọ̀ ni ṣẹ́rí ìtọ̀ yóò wá kóríṣiríṣi ẹlòmíì á ní àtijẹ́ta òun ti ń tọ̀
1: òun tọ̀ ó wá ń pọ̀ jù
0: bẹ́ẹ̀ni ẹlòmíì kì á ní àtijẹ́ta ohun
1: ohun ọ̀tọ̀ rárá
0: olóòtú nínú méjèèjì kò sílè
1: tó dáa
0: bẹ́ẹ̀ni
1: sàmẹ́sà
0: ṣẹ́rí ìtọ̀ ṣúgà lè fa kéèyàn máa tọ̀ ní gbogbo ìgbà tó jẹ́ wípé lóru àtọ̀ bí ẹ̀ márùn mẹ́fà méje kílẹ̀ ò tó má ní day time uncountable times ló máa fi tọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ then kí n wá ń ṣe gbogbo ìtọ̀ ló jẹ́ ìtọ̀ ṣúgà ẹni tó bá ní urinary tract infection náà a máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ ìtọ̀ a máa ṣẹ́kù ẹlòmíì lè máa tọ̀ kí tó bá ń tọ̀ yín ojú ara a máa ta irú ẹnìyẹn tí wọ́n wí pé urinary tract infection ìtọ̀ yẹn lè máa pọ̀ a máa wá kélé kélé kélé bẹ́ẹ̀ then yẹn lọ bẹ́ẹ̀ then gẹ́gẹ́ bí ẹtìmọ̀ náà àìlè tọ̀ eléyìí tí olóyìnbó ń pè ní ìsétọ̀ prostrate ìyẹn ẹnìyẹn ò ní lè tọ̀ ènìyàn ò ní lè tọ̀
1: kò ní lè tọ̀
0: bẹ́ẹ̀ ni sà kò ní lè tọ̀ ó lè ṣẹlẹ̀ ó lè jẹ́ láàrin òru ló gbogbo so gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá ti rí bẹ́ẹ̀ ẹ pè wá gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ máa bọ̀ ní Adé Super Hotel ibẹ̀ la wà gbogbo ẹni tó bá ń gbọ́ wa Londo àti agbègbè ẹ máa bọ̀ ní House 8 Road 7 Pélé Ondo City bẹ́ẹ̀ ni ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ máa bọ̀ ní Mandarin Resort ibẹ̀ la wà ní ọ̀rẹ́ then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní òkìtìpọ̀ àti agbègbè ẹ má bọ̀ ní Maryland Hotel ibẹ̀ la wà then nọ́mbà tí ẹ lè fi pè wá ní 08155787027 08155787027.
1: Bọ́lá tí ẹ̀kan lórí ètò ìlera lọ́rọ̀ lẹ́yìn tí mo gbé bàbá Èkìtì wá gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ ìtọ́lọ́wọ́n bá mi fi ewé àti egbò tó fi ṣe ọmọ aráyé lóore lórí ẹ̀ ẹ jẹ́ ká máa lọ lásìkò yìí ná eré àti ayọ̀ àti ìdùnnú làwọn kò fi pàdé nígbà mìíràn amúlùdùn ló kọ́ tèmi ọ̀pá ẹ̀yìn ọ̀dà bọ̀.
2: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàgbá ìjà ò sí always guide me.
4: Eyo yanra oyokun ekitikete emi omo ni goroso ekiti ru moleke je bawere ni wele ekiti wo fe re rule lolo ka muro olorun abolu si dike wo fe ra television ni o wo fe re fan ni o wo fe ra deep freezer wo fe ra washing machine wo fe ra microwave wo fe re ro kitchen gas cooker and co eyo abolu si dike eyo wo yo asan die kan de gba ne ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no run ye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 0707484 3351 yemi pe le kan si 0707484 3351 so ti yo ya de ru le o
5: Keep it locked on

0: Today's message is continuing with Delivered from Darkness.
1: À ń tẹ̀síwájú lónìí nínú ẹ̀kọ́ wa nípa ìdáǹdè kúrò lọ́wọ́ òkùnkùn.
0: Numbers 23:23. There is no magic charm, no witchcraft against Israel. Now people will say about God's people, look what God has done.
1: Ìwé Númẹ́rì orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹtàlélógún ó ní ní tòótọ́ kò sí àsàsí sí Jákọ́bù. Bẹ́ẹ̀ ni kò sí àfọ̀sẹ́ sí Ísírẹ́lì. Ǹjẹ́ nísinsìnyí àwọn ènìyàn yóò wí nípa ti àwọn ènìyàn Ọlọ́run wípé ẹ̀wọ̀ ti Ọlọ́run ti ṣe.
0: All sorcerers, oracles and herbalists cannot save even themselves from the fiery wrath of the living God.
1: Gbogbo àwọn aláwo, àwọn onífá àtàwọn ẹlẹ́bọ lóògùn kò lè gbára wọn lọ́wọ́ agbára ìbínú iná ìbínú Ọlọ́run tí ń bọ̀ wá.
0: Their power is weak, evil and false.
1: Àwọn agbára wọn ò tó nǹkan, wọn ò sì lágbára rárá, èké sì ni wọn.
0: They and all who follow their directives, prophecies and rituals will be destroyed along with them.
1: Àwọn àti gbogbo àwọn ẹni tí ń tẹ̀lé ìtọ́ni, ìmọ̀ràn àti ètùtù wọn yóò sì gbé tí wọn kò bá ronú pìwàdà.
0: Isaiah 47:12-15. Keep on then with your magic spells and with your many sorceries which you have labored at since childhood. Perhaps you will succeed. Perhaps you will cause terror.
1: Dúró nísinsìnyí tí ìwọ ti àfọ̀sẹ́ rẹ àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àjẹ́ rẹ èyí tí ó ti fi ṣe iṣẹ́ ṣe láti ìgbà ìwé rẹ wá bí ó bá ṣe pé ó lè jẹ́ èrè fún ọ bí ó bá ṣe pé ìwọ lè ti pa wọn borí.
0: All the counsel which you have received has only worn you out. Let your astrologers come forward. Those stargazers who make predictions month by month, let them save you from what is coming upon you.
1: Ààrẹ mú ọ nípa ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ rẹ. Jẹ́ kí àwọn awòye ọ̀run, àwọn awòye ìràwọ̀ àti àwọn afi òṣùpá sọ àsọtẹ́lẹ̀ dìde dúró nísinsìnyí kí wọ́n gbà ọ lọ́wọ́ nǹkan wọ̀nyí tí yóò bá ọ.
0: Surely they are like stubble. The fire will burn them up. They cannot even save themselves from the power of the flame. Each of them goes on in his error. There is not one that can save you.
1: Kíyèsí, wọn ó dàbí àkékù kókó, iná yóò jó wọn, wọn kì yóò sì gba ara wọn lọ́wọ́ agbára ọwọ́ iná. Olúkúlùkù sí ẹkùn rẹ̀, kò sí ẹni tí yóò gbà ọ́.
0: Many times a traditional worshipper will fear curses coming upon him if he abandons the old ways for the narrow way of Christ Jesus the Lord.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ló máa ń bẹ̀rù wípé bí àwọn bá gbàgbọ́ táwọn gba ìrere Jésù Kristì gbọ́ tí àwọn kọ ọ̀nà ìṣẹ̀ṣe sílẹ̀ tí àwọn sì mú ọ̀nà àjò ọ̀nà tó ró náà pọ̀n nínú Jésù Kristì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni yóò ṣẹlẹ̀ sí àwọn nǹkan búburú ni yóò ṣẹlẹ̀.
0: He may know very well that he is a sinner and in need of salvation, but fear may keep him from truly repenting and confessing Christ.
1: Nínú ọkàn rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ó mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ lòun, ó ń dẹ́ṣẹ̀ ní gbogbo ìgbà, kò sì lè gba ara rẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gbogbo àwọn agbára ẹ̀sìn ìbílẹ̀ wọn yóò sì lè gbà á. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń bà á jẹ̀jẹ̀ wípé bí òun bá kọ ọ̀nà ìṣẹ̀ṣe sílẹ̀ tóun sì gbàgbọ́ nínú Jésù Kristì, ìṣẹ̀lẹ̀ burúkú ó ṣẹlẹ̀ sóun.
0: But the scriptures assure us that curses, juju, and generational sins do not affect true believers.
1: Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa pé kò sí àsàsí tàbí oògùn tàbí àwọn májẹ̀mú àbí àwọn àfọ̀sẹ kankan tí ó lè nípa lórí onígbàgbọ́ òdodo nínú Jésù Kristì.
0: Proverbs 26:2. Like a flitting sparrow, like a flying swallow, so a curse without cause shall not alight.
1: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ẹ wo ohun tí ìwé òwe orí 24 ẹsẹ̀ ìkejì wí. Ó ní bí ẹyẹ fún ìṣíkiri àti alápáǹdẹ̀dẹ̀ fún fífò. Bẹ́ẹ̀ ni ègún kì yóò wà láì nídìí.
0: There is no cause for a curse to come upon a true child of God.
1: Kò sí ìdí kan tí ó fi yẹ kí ègún kankan ó wá sórí ọmọ Ọlọ́run ní tòótọ́.
0: No matter what the curse, the power of God is greater to protect his child from that evil.
1: Bó ti wù kí ègún náà tàbí àfọ̀sẹ náà tàbí àsàsí àbí àránsí náà lágbára tó, kò sí ohunkóhun tó lágbára bí Ọlọ́run.
0: Deuteronomy 23:4-5. They hired Balaam to pronounce a curse on you. However, the Lord your God would not listen to Balaam, but turned the curse into a blessing for you, because the Lord your God loves you.
1: Fún àpẹẹrẹ, wọ́n rán àwọn aláfọ̀sẹ láti fi àwọn ènìyàn Ọlọ́run rí nígbà kan. Ẹ wo Deuteronomy, orí 23, ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkarùn-ún, ẹ gbọ́ bí ó ti wí. Ó wí pé wọ́n bẹ Bálámù lọ́wẹ̀ láti fi ọrí, ṣùgbọ́n Olúwa Ọlọ́run rẹ kì yóò fetí sí Bálámù. Olúwa Ọlọ́run rẹ ti yí ègún náà sí ìbùkún fún ọ, nítorí Olúwa Ọlọ́run rẹ fẹ́ràn rẹ.
0: Here was an international professional sorcerer of great reputation hired to curse the people of God.
1: Bálámù tá ń wí yìí, ó jẹ́ gbajúgbajà ìlú mọ̀ká aláfọ̀sẹ. Bó bá ti wí bẹ́ẹ̀ náà ni ó rí, bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ́ lọ́wẹ̀ láti wá gégùn àbí fi àwọn ènìyàn.
0: But God is in control of all things, even curses, not the devil.
1: Ṣùgbọ́n ẹjẹ́ kó lọ yé wa wípé Ọlọ́run ni olùṣàkóso ohun gbogbo. Èṣù kan ní ṣàkóso ohun gbogbo, àní Ọlọ́run ní ṣàkóso ohun gbogbo tẹ́ mọ́ ègún.
0: The Lord turns even the curses of evil men unto good for his people, to those who serve him alone, apart from compromise with idolatrous ways.
1: Èyí ni wípé Ọlọ́run fúnra rẹ̀ tí í ṣe alákòóso ohun gbogbo a máa gbọ́ nígbà tí wọ́n bá ń gégùn fún àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n ẹ̀rù ò bá rárá a sì máa yí ègún náà sí ìbùkún fún àwọn tirẹ̀, kí nítorí òun nìkan ni wọ́n gbẹ́kẹ̀lé, wọn a sì ṣe sọ̀túnsòsì láàrin Ọlọ́run àti ẹ̀sìn.
0: Here Balaam himself admitting that his curses are powerless against the true people of God.
1: Ẹgbọ́ bí Bálámù fúnra rẹ̀ ti wí, ó ní àwọn ègún tó ń bá gé ò lágbára lórí àwọn ènìyàn Ọlọ́run.
0: There is no sorcery against the true people of God.
1: Ohun gangan fúnra rẹ̀ ló sọ ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ́kọ́ kà níbẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, wípé kò sí ègún kankan tó lè ṣiṣẹ́ lórí àwọn ọmọ Ọlọ́run ní tòótọ́.
0: True believers need not fear curses, charms, incantations, generational sins, or juju.
1: Kò sí ìdí kankan tí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì fi gbọ́dọ̀ máa bẹ̀rù àwọn ègún, àwọn àsàsí, àwọn àfọ̀sẹ, àwọn ògèdè, àti gbogbo àwọn ègún ìrandíran àti ògùn.
0: Balaam's own testimony in Numbers 23:20-23 is this.
1: Ẹgbọ́ ohun tí Bálámù fúnra rẹ̀ sọ nínú ìwé Númẹ́rì 23:20-23, ó wí pé:
0: He has blessed, and I cannot change it. The Lord their God is with them. There is no sorcery against Jacob, no witchcraft against Israel.
1: Olúwa Ọlọ́run wọn ti súre fún wọn, èmi kò sì lè yí i padà. Olúwa Ọlọ́run wọn ń bẹ pẹ̀lú wọn, kò sí àfọ̀sẹ tàbí àránsí sí tí ó lè ṣiṣẹ́ lára Israeli.
0: Ritual language and charms have no power to harm God's real children.
1: Àwọn ògèdè tàbí ọfọ̀ tí wọ́n bá ń pè àbí àyájọ́ tí wọ́n bá ń pè lé àwọn ọmọ Ọlọ́run lórí, wọ́n á lè ṣiṣẹ́ lára wọn bó ti wù ọmọ.
0: Why? The simple answer is this: God is with us.
1: Kí nìdí tí ò fi lè ṣiṣẹ́ lára wọn? Ìdí rẹ̀ náà ni wípé Ọlọ́run wà pẹ̀lú wa.
0: Isaiah 8:10. Take counsel together, but it will come to nothing. Speak the word, but it will not stand, for God is with us.
1: Nínú Àìsáyà 22, ó ní: Ẹ gbìmọ̀ràn ọ̀rọ̀ náà, kì yóò jọ. Ẹ sọ̀rọ̀ náà, ṣùgbọ́n ọ̀rọ̀ náà kì yóò dúró, nítorí Olúwa ń bẹ pẹ̀lú wa.
0: And 1 John 4:4 says, Greater is he that is in you than he who is in the world.
1: Yohánù 1, ori kẹrin ẹsẹ ikẹrin si tun fi kun pe eni ti n gbe inu wa o ju eni ti n gbe inu aye lo.
0: The curses of men and of the ancestors do not fall upon the true servants of God.
1: Àwọn ègún àti ìrandíran ló níranran lóríṣiríṣi àti gbogbo àwọn àṣàṣí àní ọ̀lágbára lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́.
0: Rather, all who truly belong to the Almighty rejoice and are blessed.
1: Ngba won ba si fi awon omo Olorun to tore inu won a ma dun ni won si ma yo nitori won ma wi pe Olorun oga ogoju lo ye o ye egun na si ibukun fun won.
0: This is the message of Psalm 109:28. Let them curse, but you bless. When they arise, let them be ashamed, but let your servant rejoice.
1: Ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni wípé orin Dáfídì orí 89 ẹsẹ̀ 28 sọ wípé wọn ó máa gégùn ṣùgbọ́n ìwọ máa súre. Nígbà tí wọ́n bá sì dìde kí ojú kí ó tì wọ́n ṣùgbọ́n ìránṣẹ́ rẹ yóò yọ̀.
0: No curse or incantation has any effect upon a true believer because God has not commanded it.
1: Ìdí tí ègún tàbí àfọ̀sẹ́ àbí àránsí kankan ò ṣe lè ṣiṣẹ́ lára àwọn ọmọ Ọlọ́run tòótọ́ ni wípé Ọlọ́run kọ́ ló sọ jáde látẹnu ara rẹ̀. Ọ̀wọ́ ohun tọ́lọ́run bá sọ jáde nìkan ló lè fẹsẹ̀ múlẹ̀ lára àwọn ènìyàn rẹ̀.
0: He is in control of all that comes upon his children.
1: Òun ni olùdarí ohun gbogbo àti alákòóso ohun gbogbo tí ó bá ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ tirẹ̀.
0: Juju is powerless against all those Christ has redeemed for himself.
1: Ẹni tí bá ń so ògùn àbí tí bá ń bẹ́bọ sí ẹ̀kúlé àbí iwájú ilé àwọn ọmọ Ọlọ́run, ọkàn ṣera rẹ̀ nítorí ẹni ìràpadà Kristi ni wọ́n ń ṣe. Kristi ti rà wọ́n padà fúnra rẹ̀.
0: Lamentations 3:37. Who is he who speaks and it comes to pass when the Lord has not commanded it?
1: Abẹ́ ẹ̀gbọ́n bí ẹkún Jeremiah 37:17 ti wí ni, ó ní ta ní sọ̀rọ̀ tí ń rí bẹ́ẹ̀ nígbà tí Olúwa kò pàṣẹ rẹ̀.
0: Believers in the true and living God are always called upon to completely abandon their traditional idolatrous practices.
1: Ọ̀rọ̀ Ọlọ́run máa ń fi gbogbo ìgbà fún rere sí etí gbogbo àwọn onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì wípé kán má ṣe ní ohunkóhun ṣe pẹ̀lú àwọn ìlànà ìbọ̀rìṣà ẹ̀sìn ìbílẹ̀ bí ti wù ọmọ.
0: 1 Corinthians 10:14-22. Flee idolatry. A true believer cannot partake of the table of the Lord and the table of demons at the same time.
1: Ìkíní Kọ́ríntì oríkẹwàá ẹsẹ̀ 14:22. Ó ń ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo onígbàgbọ́ òdodo wípé ẹ ò lè jẹ ní orí tábìlì Ọlọ́run àti ní orí tábìlì àwọn ẹ̀mí èṣù bákan náà.
0: Idols and everything connected with them must be abandoned before one can truly sacrifice to the Lord God.
1: Bí ẹnikẹ́ni yóò bá sì rúbọ sí Ọlọ́run ní pẹ̀lú ìgbé ayé rẹ̀ láti máa fi ìgbé ayé rẹ̀ sin Ọlọ́run, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí a ti yà sọ́tọ̀ fún Ọlọ́run kúrò nínú ìbọ̀rìṣà.
0: Joshua 24:14-20. Now therefore, fear the Lord, serve him in sincerity and in truth. Put away the gods which your fathers served, serve the Lord.
1: Joshua,

0: Ẹbẹ̀rù Ọlọ́run kí ẹ sì fi gbogbo ọkàn yín sìn ní òtítọ́ àti ní òdodo. Ẹ mú gbogbo àwọn àjèjì òrìṣà kúrò èyí tí àwọn bàbá yín ti sìn. Ẹ sin Olúwa.
1: Choose for yourselves this day whom you will serve, the gods which your fathers served.
0: Ẹ̀yàn lónìí fúnra yín ẹni tí ẹ̀yin yóò sìn. Ṣé àwọn òrìṣà tí àwọn bàbá yín sìn ni?
1: No, but as for me and my house, we will serve the Lord.
0: Rárá o, kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n fún ní ti tèmi o àti ti ilé mi, Olúwa Ọlọ́run ni a ó sìn.
1: No compromise can exist between idols and the living God.
0: Kò gbọdọ̀ sí sọ̀tún-sọ̀sì láàrin Ọlọ́run àti òrìṣà bíbọ rárá.
1: The everlasting portion of gods and those who serve them is fire.
0: Gbogbo àwọn ẹnikẹ́ni tí ó bá ń bọ̀rìṣà àti àwọn ẹni tí ó fẹ́ràn wọn yóò ní ìpín tiwọn nínú iná àjókòó.
1: Often idols, charms and fetishes associated with them are burnt by those who have repented from the evil of idolatry.
0: Ní ọ̀pọ̀ ìgbà ohun tí a máa ń rí ni wípé láti bẹ̀rẹ̀ láti inú Bíbélì ni wípé nígbà tí ẹnikẹ́ni tí ó wà nínú ìlànà bọ̀rìṣà bá gbàgbọ́ nínú Jésù Olúwa, wọn a máa sun dáná sun gbogbo tí wọ́n ń lò àti ohun gbogbo tí a ti kó jọ nínú ìbọ̀rìṣà.
1: Acts 19:18-19 And many who had believed came confessing and telling their deeds.
0: Kí ló jẹ́ a sọ bẹ́ẹ̀? Ìṣe àwọn apostélé orí 19:18-19 sọ wípé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ti gbàgbọ́ ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀sẹ̀ wọn tí wọ́n sì ń kọ àwọn ìṣe búburú wọn nì sílẹ̀.
1: Also, many of those who had practiced magic brought their books together and burned them in the sight of all.
0: Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń ṣe iṣẹ́ oṣó tẹ́lẹ̀ ni wọ́n kó ìwé wọn wá, wọ́n sì fi iná sun níwájú ọ̀pọ̀ ènìyàn.
1: So the word of the Lord grew mightily and prevailed.
0: Nígbà náà ni ọ̀rọ̀ Ọlọ́run ga sí, ó sì ń gbèrú sí láàrin àwọn ènìyàn, ó sì ń ṣiṣẹ́ agbára.
1: There can be no mighty work of God when idolatry in all of its forms is not utterly rejected.
0: Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni lónìí ó máa retí iṣẹ́ agbára Ọlọ́run láàrin àwọn ènìyàn rẹ̀ nígbà tí àwọn ènìyàn Ọlọ́run ò bá kọ ìlànà ìbọ̀rìṣà sílẹ̀ pátápátá.
1: When it is, the believers are protected by the Lord from spiritual assault and their testimony prevails in the land.
0: Ṣùgbọ́n ní kété tí wọ́n bá kọ ìlànà ìbọ̀rìṣà sílẹ̀ pátápátá, Ọlọ́run yóò dìde pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ láti dáàbò bo àwọn ẹni tí ó gbẹ́kẹ̀lé àti wípé ẹ̀rí tí àwọn ènìyàn Ọlọ́run ní ní ilẹ̀ náà yóò máa gbèrú sí.
1: Exodus 22:20 He who sacrifices to any god other than to the Lord alone shall be utterly destroyed.
0: Abẹ́ ẹ̀gbọ́n tí Exodus orí 22:20 wí ni, ó ní ẹnikẹ́ni tí ó bá rú ẹbọ sí Ọlọ́run mìíràn lẹ́yìn Olúwa Ọlọ́run alààyè ni a ó ké ẹ̀mí rẹ̀ kúrú.
1: Psalm 96:4-5 For the Lord is great and greatly to be praised.
0: Orin Dáfídì orí 84:4-5 ó ní nítorí Ọlọ́run ga ó sì ní ìyìn púpọ̀.
1: He is terrible above all gods, for all the gods of the nations are demons, but the Lord made the heavens.
0: Nítorí Ọlọ́run ní ẹrù ju gbogbo àwọn òrìṣà lọ, nítorí gbogbo òrìṣà tí àwọn kẹfìrí ń bọ ẹ̀mí àìmọ́ ni wọ́n, ṣùgbọ́n Olúwa Ọlọ́run ni ó dá gbogbo ọ̀run.
1: Jeremiah 27:9-10 As for you, do not listen to your prophets, your diviners, your dreamers, or those who claim to call up the spirits of the dead, your sorcerers who speak to you.
0: Jeremiah orí 27:9-10 sọ wípé ẹ má ṣe fetí sí àwọn wòlíì, àwọn aláfọ̀ṣẹ, àwọn alálàá, àti gbogbo àwọn tí ń bòkù sọ̀rọ̀, àti àwọn oṣó tí ń bá yín sọ̀rọ̀.
1: For they prophesy a lie to you, and I will drive you out, and you will perish.
0: nítorí gbogbo wọn ní

0: Sarewa, Yareda.
1: Who are you?
0: Yare Mbele. Talon Taeja.
1: Grandma may mean.
0: Grandma.
1: And Toby may mean.
0: And Toby mummy. Talon Taeja. Offer is a one transfer. Ogui one transfer. O transfer that only Yaya.
2: Yes,
0: sir. Ofekoloria o tun bo sori iwo mo
2: ajanu wa yo
0: baba re ko
1: won ti ku
0: seyin mo ni e da mi lo e sumo mi omo iyawo yi ni omo iyawo yi ni ta lo je James baba re lo je James o ti ku won pa ni odun merin
1: seyin
0: da mi lo eru bi an ni ki ta forwa
2: yes sir
0: ya mo na sajaruwa ki leleyi ti lo de so fe pa wo mo na
2: ajani wa yo
0: iran yi lagbara o
2: kabiyesi olorun
0: kede mo wo mo yo
2: yes sir
0: olorun lo dari e wa program le ri o
2: ajani wa yo
0: tori we yo je yen laye
2: yes sir
0: o ma je yen laye
2: ami o
0: mo ri ko gagan
2: yes sir
0: si gbogbo eyan te ri ba
2: fun kabiyesi o
0: wa de rogo yi lo
2: ami yes sir
0: iba de wo li lo lo ni ri lo
2: ajani wa yo
0: o ma ya were
2: ami yes sir
0: mo tin ki bo se owo mi lataro
2: bene sir
0: si ori re ya uru asani
2: ya ya ya ya ya ya
0: kaparu
2: yes
0: sir you must say them
2: yes lord
0: I hear badalu
2: ah
0: sai re e lo ba fo
2: jesus
0: ni kia kia
2: kia kia kia kia yo
0: kia kia
2: yes sir
0: gbogbo eni le sami
2: jesus
0: eni ni kodola
2: jesus
0: eni ni kodola
2: jesus
0: e bora ile
2: oruko jesus
0: e bora ile
2: oruko jesus
0: ko lo ma wese edaru
2: atani wa yo
0: mo kede mo kede bo ba sami
2: oruko jesus
0: e bora ye ko bino
2: amen
0: ko bino
2: amen
0: ko bino
2: amen
0: ko bino
2: amen
0: ko bino
1: sa
0: enje taiwo
1: ben
0: e de sise ya dressa
1: mo sise ya dressa ama mi ti se mo
0: e tu se mo
1: ben
0: omo yin wo ni gbe odo anti yin
1: odo ogun mi lo ngbe
0: odo ogun yin lo ngbe
1: e oko kan na ni wa
0: oko kan ni
1: ben
0: oko kan lo fe yin mejeji
1: ben
0: e wa momo yin ko lo mo gbe be
1: ben
0: wa bo mi sare wa bo mi lowo na
3: o kare
0: yo da fun
3: ben lo mo lo abi se
0: gbe yan na wo si bi
2: o yes kabeso
0: ojo ipita mu fun olori omo
2: oruko jesu
0: ojo ye ye bye bye
2: mi jesu kabeso olorun
1: sa
0: tani je airat
1: omo mi lo nje be
0: omo wo
1: omo ti mo bi lo nje be
0: se le to wa lodo orogun yen
1: be ni sa
0: ah nkan ti si o
3: kabeso
0: maranda la makafata
3: yes
0: ayira
3: yo
0: oni mo fe make private call
3: o
0: e duro de mi
3: beni o
0: won duro lóde.
2: Yes sir.
0: O lọ jìnà jìnà.
2: Kapeso.
0: Yes sir.
2: Yes sir.
0: O de lọ sí orí iná.
2: Ajẹra yóò.
0: Ibi tó ti ń ta ẹja.
2: Yes sir.
0: O de kó ẹja.
2: Yíyan.
0: Yíyan.
2: Kapeso.
0: Lórí iná.
2: Jésù.
0: O kò sínu sútù rẹ̀.
2: Ká.
0: O de ń sá lọ.
2: Àdánù wáyé.
0: Wọ́n le.
2: Yes sir.
0: Olè olè olè.
2: Ká.
0: Wọ́n nà.
2: Ẹ̀mí mímọ́ o.
0: Bí ẹni máa kú.
2: Jésù.
0: Àwọn ọlọ́pàá wá wò lọ́kàn.
2: Yes sir.
0: Sí pé ta ni wọ́n nà. Àṣọ ọlọ́pàá.
2: Ká.
0: Ẹja lọ bá wọn làjà.
2: Bẹ́ẹ̀ni.
0: Bọ́ ti ń débẹ̀.
2: Yes sir.
0: Láti làjà.
2: Láì mọ̀ pé.
0: Láì mọ̀ pé. Ọ̀gá wọn
2: ni. Àdánù wáyé o.
0: Mo kéde. Ọfà ṣiṣẹ́ ṣiṣẹ́.
2: Orúkọ Jésù.
0: Ẹnìkan sàmì.
2: Yes Lord.
0: Kò ní bọ̀.
2: Àmì Jésù.
0: Ìtí mo rí burú o.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹnìkan bẹ.
2: Yes sir.
0: Òkùnkù ń fẹ́ ránṣẹ́ ibi.
2: Àdánù wáyé o.
0: Sí ilé rẹ̀.
2: Jésù.
0: Ìyá ní ká hà.
2: Yes sir.
0: Ẹ bá ń gbé má ṣe fún ìyá yìí.
2: Ẹ o.
0: Ọmọ méje ni ìyá rẹ bí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Dámi ló.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Méje ni yí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo rí ápù méje níwájú. Ìwọ ni ká lóbìnrin bẹ́ẹ̀ àbí.
1: Èmi ni ká mọ̀ kú.
0: Ìwọ ni ká lókù.
1: Ìkú sẹ́ ń kú.
2: Káyà.
0: Eru ada bali.
2: Jésù. Káyà.
0: Méje ni ìyá rẹ bí.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Kábíyèsí o.
1: Ìyá mi ti kú, bàbá mi ti kú.
0: Ṣé ń kú ní kékeré ni?
1: Wọ́n ti kú ní 2020 ní
0: báyìí kú. Ní
1: sùúrù. Bàbá mi kú, ìyá mi kú.
0: Àwọn ẹ̀gbọ́n rẹ, àwọn tó ti kú yẹn, àwọn ọmọ yẹn.
1: Mi ìgbé mi tí mo gbà tí mo dàgbà, àwọn méjì náà lásẹ̀ kú, àwọn ọmọ nítorí bá ti nà mọ̀ kú. Ẹ̀gbọ́n mi tẹ̀sẹ̀ kú ni, àmọ́ ó ti dàgbà, ó dà wọ́n ti lọ skul, wọ́n ti parí skul.
0: Ó ti lọ skul, parí.
1: Àfọ́ ni wọ́n ti jáde, wọ́n ti ṣe gbò gan.
0: Wọ́n ti kàwé tó, wọ́n ti graduate. Wọ́n dẹ̀ kú. Ọdún wo ló kú?
1: Lásìkò gbà tí kò wọ́n ń ṣẹlẹ̀ yẹn ní Ebola. Ebola tó ń parí
0: Ebola. Ṣé ìgbà Ebola?
1: Nínú ọdún yẹn ni.
0: Ìgbà yẹn ló kú. Ẹ̀sà.
2: Ẹ̀sà.
0: Ìkúnlẹ̀ méje.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó kẹ yọ kan.
2: Tọ́ba ti rìn.
0: Ẹyọkan tó tún wá kù.
2: Tó kù yẹn.
0: Òun náà tún bímọ ẹyọkan.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹyọkan tó tún wá bí. Wọ́n tún fẹ́ pa.
2: Jésù.
0: Ó yẹ kó mọ̀ pé. Inú ilé yẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Lèbú ti wá.
2: Kábíyèsí rẹ̀ o.
0: Àbí sọ bá mi sọ̀rọ̀ rí.
1: Bẹ́ẹ̀
0: ok yàtọ̀ sí jata yẹn wà bí rí.
1: Mi dẹ́ bí ìrí.
0: Káàlì Màrídà.
2: Yes Lord.
0: Mo ń wá pàbí kan.
2: Kábíyèsí o.
0: Ní ìlú Ìlọrin.
2: Jésù.
0: Ọmọ Ìlọrin ni ọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ń wo alágbàdo àbíkílẹ̀ lẹ́yìn.
1: Alágbàdo náà ni
0: mo bẹ̀. Alágbàdo.
1: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà.
0: Sẹ́mi lóhun.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ibẹ̀ lọ́fà yìí ti ń bọ̀.
2: Kábíyèsí o.
0: Ẹ̀yin ẹ̀yẹ mọ̀ fò
2: sókè.
0: Ọ
2: tó fẹ́ pa mí lọ́mọ o. Kábíyèsí Ọlọ́run.
0: Ọfà ti lé wá.
2: Ọfà ti lé wá.
0: Tó ní bó ti ṣe wọ́n nílé wa rè.
2: Tó ní bó ti ṣe wọ́n nílé wa rè o.
0: Jáde lára mi.
2: Jáde lára mi.
0: Gbọ́wọ́ sórí o.
2: Gbọ́wọ́ ẹ sórí.
0: Àṣàṣì ilé.
2: Kábíyèsí o.
0: Tí wọ́n rán sí ọ.
2: Jésù. Yes Lord.
0: Wọ́n máa lana.
2: Àmì Jésù.
0: Gbọ́wọ́ sórí o.
2: Gbọ́wọ́ ẹ sórí rẹ.
0: Àmì ni kò máa sọ.
2: Ó dẹ́ sàmì.
0: Àṣàṣì tó ń fi àfọ̀ṣẹ́ rán.
2: Orúkọ Jésù.
0: Àṣàṣì tó ń fi àfọ̀ṣẹ́ rán.
2: Orúkọ Jésù.
0: Ọmọ ń dà.
2: Ẹ ṣoké o.
0: Mọ síbí.
2: Kàyàyàyàyà.
0: Wọ́n ní gbàdúrà fún ẹ. Kí wọ́n bá pa ẹ́.
2: Ó jẹ́ sáré.
0: Wọ́n ṣe pa wọ́n nílé yín.
2: Jésù.
0: Olúwa wípé. Ní ọjọ́ kejìlá.
2: Yes sir.
0: Oṣù kẹta.
2: Yes sir.
0: Wọ́n pa àbúrò ẹ̀. Israẹli lorúkọ rẹ̀. Wọ́n pa Ísírẹ́lì yẹn.
1: Bẹ́ẹ̀sà.
0: Wọ́n pa kan nínú ẹ̀jẹ̀ rẹ yẹn.
1: Bẹ́ẹ̀sà.
0: Ní Máàchì àbí.
1: Bẹ́ẹ̀sà.
0: Oṣù kẹta.
1: Bẹ́ẹ̀ni.
0: Ní ọjọ́ kejìlá.
1: Bẹ́ẹ̀.
0: Wọ́n ní ẹni tó kanlẹ̀kùn yẹn. Ẹni tó kanlẹ̀kùn yẹn. Tó mú Ísírẹ́lì lọ.
2: Yẹ́sà.
0: Ó ní ẹjẹ́ mú fèètì lọ. Tani fèètì? Ìwọ ló ń jẹ́ fèètì. Ẹ̀yin ẹ̀yẹ fò sókè.
2: Kábíyèsí.
0: Ẹ máa ké. Sọ pé kò gbúdọ̀ ṣẹlẹ̀.
2: Kò gbúdọ̀ ṣẹlẹ̀.
0: Ẹ dá padà.
2: Ẹ dá padà.
0: Níbo ló ti ń bọ̀?
2: Níbo ló ti ń bọ̀?
0: Ẹ dá padà síbẹ̀.
2: Ẹ dá padà síbẹ̀.
0: Ẹ kí n bọ sọ pé ẹ dá padà síbẹ̀.
2: Ẹ dá padà síbẹ̀. Yẹ́sà.
0: Kí ló pa wọ́n yẹn?
2: Kábíyèsí o.
1: Ó rẹ̀ ẹ́ ní kò síbi tí wọ́n gbé lọ́pọ̀ gbádùn.
0: Ó rẹ̀
1: ẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ ojúmọ́ ẹ̀jẹ̀ múmu ẹ̀jẹ̀ múmu. Tó bá fún un lọ́wọ́ bá gbẹ̀jẹ̀ yóò tún gbẹ. Ẹ̀jẹ̀ gbígbẹ tó fi.
0: Tó bá gbẹ̀jẹ̀.
1: Yóò tún gbẹ.
0: A tún gbẹ. Tó bá tún gbẹ ẹ̀jẹ̀.
1: Yóò tún gbẹ.
0: A tún gbẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Á gbà tó ẹ̀jẹ̀ mi nílò.
1: Oníyẹ ìjọ gan-an náà, ìjọ wa náà náà náà. ìlera yìí pọ̀ bó ṣe kú nù.
0: Ọmọ yẹn ló sọ pé
1: ara ní òun
0: ara ní òun ẹ jẹ́ kó lọ bá bàbá
1: òun
0: kó jẹ́ kó mọ́ ẹ lọ ìlera pọ̀ ìlera tí a mú kó bẹ̀bẹ̀ fún ikú
2: jẹ́
0: sọ́kè
2: ọfọ rẹ̀ jáde lára rẹ̀ mi jẹ́ sọ
0: sọ́ni pẹ̀lú ẹ̀yẹ
2: èmi àgbà o
0: ọfà ìlera
2: ọfà ìlera
0: tí ó mú mi bẹ̀bẹ̀ ikú
2: tí ó mú mi bẹ̀bẹ̀ ikú
0: jáde lára
2: mi
0: ó yáriwo dẹ̀ àríwá
2: orúkọ jẹ́ sọ bẹ́ẹ̀ mẹ́rin mọ́ ọfà ìlera.

0: Tuesday, Wednesday, and Thursday, Sunday, we are all on fire. All the generation, you are going to go there. You see, man, that's the one who lorry. I'm calling my dear uncle. I need to go to. I'm going to go somewhere. We don't bother about one. We're going to shoot one in one go. Hey, hey, hey! Event up. I want to go here. You see, man, take me on going here. See, me all the use. Man, I want to see the eye. La, the bitch, you go go to jam up. I'm all the use. You go find that door. I go bump that. Hey, you go go to jam. Like on Tuesday, Wednesday, and Thursday, say do do. We will be all on one day. All the generation, you be up to yes. You see my sorrow, shallow budget. See, I know see my shallow. La go be you run me kuti kuti. Somewhere, and why event up? How to go there? Go go live and far out. No matter testimony, no budget.
1: Gbogbo ìlọrin adìjẹ́ ọ̀rẹ́ ọ̀yọ́ aṣọ mẹ́jẹ
2: mẹ́jẹ ọ̀rọ̀ ní sàn
1: àárọ̀ Tuesday tó ń gbé yìí
2: àárọ̀ Tuesday yìí ni ó
1: ọjẹ́ dìde máa bọ̀
2: ọ̀yọ́ yọ yọ yọ yọ yọ yọ kábíyèsí ọlọ́run
1: ìwọ ni yánú ikán báyìí
2: bẹ́ẹ̀ ní sàn
1: mọ̀mọ́
2: ọ̀yẹ́ sàn
1: àǹtí
2: ẹ ò
1: àní kò sogun tọ́lọ́run ò lè ṣe
2: lọ sí ọ.
1: Ohun tó bá ti ní bẹ̀rẹ̀.
2: Ó yẹ sà.
1: Ó máa ń ní expiring date.
2: Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ ni kó lọ́kì o.
1: Ọjọ́ tó ṣe kóòkì.
2: Ó yẹ sà.
1: Wọ́n ti fi expiring date ti
2: bẹ̀.
1: Ọjọ́ ṣe Mọ̀tínà.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Expiring date ti wà
2: mẹ́. Wọ́n ti kọ́ bẹ̀ o.
1: Wọ́n bá ṣe búrẹ́dì jáde.
2: Ó yẹ sà.
1: Expiring date ti wà mẹ́.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Kò sí ohun tó ń ṣe.
2: Yẹ sà.
1: Tí ò ní expiring date.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ogun ayé rẹ̀ ní bẹ̀rẹ̀. Dandan ni kó lópin.
2: Kábíyèsí ọlọ́run.
1: Mo kéde o. Ogun ayé rẹ̀ lópin lẹ́nu. Ó dópin lẹ́nu. Ó dópin lẹ́nu. Gbèsè yẹ. Ó dópin
2: lẹ́nu.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Mọ́mọ́ jẹ́ ròyìn fún ẹ.
2: Kábíyèsí ọlọ́run.
1: Ó máa lágbára o. Wọ́n ní sọ nǹkan kan fún ẹ. Ṣé wà lè ṣe?
2: Kábíyèsí ọlọ́run.
1: Gbogbo ẹni bá ń bọ̀. Tó ń bọ̀.
2: Tó bá ti bọ̀.
1: Ní.
2: Yẹ́sà.
1: Ẹ̀kúà
2: ọ̀n. Ẹ̀kúà ọ̀n.
1: Nílùú Ìlọrin.
2: Ọjọ́ Tuesday.
1: Ti bọ̀ Tuesday.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Èmá ní kì í dàbáru bí a. Yá máa ná ṣe káyìn náà.
2: Adarí wáyé o.
1: Ẹnikẹ́ni tó bá ti ń bọ̀.
2: Tó bá ti bọ̀ ní Tuesday.
1: Tuesday.
2: Láàárọ̀ kùtù ni o.
1: Ní ìlú Ìlọrin.
2: Ní Ẹ̀kúà.
1: Ìjọba ń gbómi kan lẹ́sẹ̀.
2: Ó yẹ sà.
1: Jẹ́ omi ògbìnà tútù tó fi gbèdé.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Ẹ sà.
2: Bàbá mi o.
1: A fẹ́ lò.
2: Ó yẹ sà.
1: Kó tó dago mẹ́jọ àbọ̀.
2: Adarí wáyé o.
1: Before 8:30.
2: Ó yẹ sà.
1: Tètè dìde máa bọ̀ sà.
2: Ó jẹ́ máa bọ̀ máa bọ̀ máa bọ̀.
1: Ìwọ ni ìtúsílẹ̀ ìkan.
2: Amen.
1: Iná ń ju ẹlẹ́bí aṣọ.
2: Ábí aṣọ lọ́rùn o.
1: Aṣọ ló dàbò.
2: Ẹ
1: o. Olè bára yẹ sọ.
2: Àtọ́.
1: Wọ́n bọ́ lọ́rùn sọ.
2: Wọ́n bọ́ lọ́rùn sọ̀rọ̀ o.
1: Ọlọ́run nìkan.
2: Ó yẹ sọ.
1: Lèèyàn sátọ̀.
2: Bẹ́ẹ̀ni o.
1: Nígbà tí gbogbo nǹkan bá dí tán.
2: Ó yẹ sọ.
1: Tí gbogbo ẹ̀ bá dẹ̀rù.
2: Tó bá dojúrú o.
1: Tó dojúrú.
2: Ábí aṣọ lọ́rùn.
1: Ọ̀nà kan ṣoṣo.
2: Ọ̀nà kan ṣo ni o.
1: Ta lè fi bẹ́lẹ̀ dáwà sọ̀rọ̀.
2: Ó ní Jésù.
1: Ó ní nínú àdúà.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Láti kẹ́gbẹ́ Jésù.
2: Ẹ̀ o.
1: Orúkọ Olúwa.
2: Kábíyèsí o.
1: Ilé-ìṣọ́ agbára.
2: Ọlọ́ṣọ́ agbára.
1: Olúwa ló ṣàwọnú ẹ̀.
2: Ó ṣàwọnú rẹ̀.
1: Ó sì rí iye.
2: Ọmọ rí iye o.
1: Máa bọ̀ báyìí o.
2: Ọjọ́ tètè máa bọ̀.
1: Kí ògo rẹ̀ lè yè.
2: Kábíyèsí ọlọ́run o.
1: Kò tí ì kú.
2: Wọ́
1: ojú oorun náà ràn lọ.
2: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
1: Wọ́n fogun rẹ̀ lọ sójú oorun ojú oorun ni.
2: Ó yẹ sà.
1: Àṣetì yẹn.
2: Ẹ o.
1: Wọ́n fi rọ́ọ̀gọ́ rẹ̀ lọ sójú oorun ni.
2: Kábíyèsí ọlọ́run
1: o. Gbèsè yẹn.
2: Gbèsè yẹn.
1: Wọ́n fi rọ́ọ̀gọ́ rẹ̀ lọ sójú oorun ni.
2: Adarí wáyé o.
1: Jẹ́ mọ́ ọjì.
2: Ọjọ́ dídá.

0: pẹ̀lú orúkọ Jésù.
1: Àpèsè Ọlọ́run.
0: Ọba tó lànà sórí òkè. Jìgbìnì jìgbìnì.
1: Kábíyèsí o.
0: Àwọn ọmọọ̀sẹ̀ gbé.
1: Adarí wáyé.
0: Onílé orí òkè dèndé.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí mo rí pẹ̀kọ́ ẹyẹkẹyẹ. Ọ̀gbẹ́ra jìgì dẹ́rù òmìnì. Ọ̀gbẹ́ra jìgì dẹ́rù òmìnì. Kutukutu nínú ọlá.
1: Ọlọ́run rẹ̀ mọ́lẹ́kọ̀.
0: Gbọ̀rọ̀gọ̀dọ̀ nínú ògo. Ti gbẹmọ rẹ níjà.
1: Inú àwọn wòlé.
0: Ìsìnkú àwọn ẹni mímọ́.
1: Ọ̀rọ̀ ayọ̀ tẹ́lẹ̀ babalọ́lá
0: o. Ojú àwọn wòlíì. Etí àwọn wòlíì. Ojú àwọn ajínrere. Ojú àwọn apostẹ́lì.
1: Ọlọ́run bàbá jíjẹ
0: o. Ọ̀pá àti àwọn apostẹ́lì.
1: Yẹ́sà.
0: Ọ̀rẹ́ mi ní sá o.
1: Orúkọ Ṣọ́ọ̀tì.
0: Májẹ̀mú kọ Ṣọ́ọ̀tì.
1: Kábíyèsí o.
0: Orí òkè ògo. Ọlọ́run Sámúẹ́lì Ojú Adébáyọ̀.
1: Àtọ́rẹ̀sẹ̀.
0: Ó ní ń jíṣẹ́ fún ọ.
1: Yẹ̀sà.
0: Jì múra.
1: Kábíyèsí o.
0: Àbúra gógún Abújẹ̀dì.
1: Kábíyèsí o.
0: Àpẹtìrá jìrá lé o. Aláwọ̀ mẹ́tìrì yá. Kábíyèsí o. Elimi. Eli jìmìjìmì rá. Ànọ́lá karamata wọ́wọ́.
1: Kábíyèsí
0: o. Wọ́n ní ń sọ fún ọ.
1: Yẹ̀sà.
0: Ogun ayé rẹ̀ ṣẹ́ wọlé. Báàbọ̀ Tíùsẹ̀.
1: Tíùsẹ̀ ni o.
0: Ogun ayé ẹ̀kànjẹ̀gbẹ̀. A fẹ́ wọnú iṣẹ́ lọ.
1: Kábíyèsí o.
0: Jùgbùjùgbù inú lọ. Inú lọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àbọ̀ mọ̀ pé iṣẹ́ wòlíì.
1: Kábíyèsí o.
0: Ó ní inú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Inú lọ.
1: Ó yẹ sà.
0: Inú yàrá inú lọ. Ibẹ̀ la fẹ́ wọ̀ lọ. Nítorí ọ̀rọ̀ rẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Agbára Ọlọ́run ká.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Má bọ̀.
1: Ó jẹ́ tètè má bọ̀.
0: Ẹ̀yà ará Ọ̀ṣọ́gbó.
1: Ọ̀ṣọ́gbó.
0: Venue ni mo n bá yín wá láti jọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Torí oòrùn.
1: Yẹ̀sà.
0: Ní Freedom Park.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti òjò.
1: Ó yẹ̀sà.
0: Tàbí oòrùn.
1: Jọ́sù.
0: Mo n bá yín wá ibi tá a lè lò.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ̀yà ará Ọ̀ṣọ́gbó.
1: Ọ̀ṣọ́gbó rò kí o.
0: Ẹ máa bọ̀.
1: Ẹ dìde.
0: Ní on the 20th.
1: On the 20th ni sà.
0: Kì í ṣe Tuesday ọ̀tún náà yóò.
1: Rárá o rárá o.
0: Tuesday tó ń bọ̀ lọ.
1: Èyí tó ń bọ̀ lọ́hùn ni o.
0: Tuesday tó ń bọ̀ lọ.
1: On the 20th.
0: On the 20th.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: 21. Máa wà ní Kọ́lábalógun.
1: Ní Kọ́lábalógun la máa wà o.
0: Okùn Adé Street.
1: Okùn Adé Street.
0: Ní church CAC.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Fallers of Prayer.
1: Ó yẹ sà.
0: Èmi mo gbé pàdé bọ̀ mẹ́
1: o. Kábíyèsí Ọlọ́run o.
0: Ará mi ṣí èèyàn 1700.
1: Ọ̀ṣẹ́ jọ.
0: 1700. Yóò bá tètè dé.
1: Ó jẹ́ tètè máa bọ̀.
0: Ìta ló ti máa gbóhùn mi.
1: Ó yẹ sà.
0: Torí tínú ilé bá kú.
1: Ó bá ti kú àkúfà yá.
0: Ìta ni ìwọ ti máa gbóhùn
1: mi. Kò ní sáàyè fún ẹ láti wọlé o.
0: Ó máa lágbára o.
1: Ó jẹ́ tètè máa bọ̀.
0: CAC.
1: CAC.
0: Palace of Prayer.
1: Palace of Prayer ni o.
0: Ìjọba Àbá Adébáyọ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: CAC.
1: CAC.
0: Palace of Prayer.
1: Palace of Prayer.
0: Ibi ọba wà lọ́ṣọ́gbó.
1: Ó yẹ sà.
0: Sọ́gbó lọ kọ́ Lábalógun.
1: Ẹ ò ní kọ́ Lábalógun.
0: Ní Ògùn Adé Street.
1: Ní nọmba 10.
0: Nọmba 10.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Kò sẹ́ni tí ò mọ CAC Palace of Prayer.
1: Ó yẹ sà.
0: CAC.
1: CAC.
0: Ti bẹ ní kọ́ Lábalógun.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ògùn Adé.
1: Ní Ògùn Adé ni o.
0: Má bọ̀.
1: Ó jẹ́ tètè gbéra.
0: Ààrẹ mi sí ọ.
1: Ó yá yá yá yá yá o.
0: Lọ́ọ̀nì 20.
1: Ọ̀nì 20 ni sà.
0: Tíuzé tó bọ̀ lọ́run ni
1: o. Bẹ́ẹ̀ni o.
0: Ó máa lágbára.
1: Ó máa lé o.
0: Ẹ̀yin ará Ẹlẹ́ṣà.
1: Ẹlẹ́ṣà.
0: Sórí ọjọ́ mẹ́ta tó parí oṣù.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ó mọ̀ pé sango mo ti máa ń ṣe.
1: Ó yẹ sà.
0: Olúwa pọ́ láṣẹ fún mi pé. Ẹlẹ́ṣà ni ká ti ṣe.
1: Àlẹ́lúyà.
0: Kí ló dé ta ṣe fẹ́ ṣe ní Ẹlẹ́ṣà?
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ọ̀dìtóríọ̀mù tuntun tá a kọ́.
1: Ó yẹ sà.
0: Olúwa ni ká ṣe nínú
1: mi. Ọṣẹ Jésù.
0: Olúwa wípé. Gbogbo ìjọ wa ní sango.
1: Gbogbo ìjọ wa ni o.
0: A máa gba mọ́tò síbẹ̀.
1: Kábíyèsí ọmọ ṣé o.
0: Ìjọ wa ní Ìlọrin.
1: Ní Ìlọrin.
0: A máa gba mọ́tò síbẹ̀.
1: Àlẹ́lúyà.
0: Ó máa lágbára.
1: Ó máa lé o.
0: Wọ́n máa wá sí.
1: Kábíyèsí o.
0: Ìlẹ́ṣà.
1: Ní Ìlẹ́ṣà ni sà.
0: Àti ìjọ wa ní Òro.
1: Kábíyèsí o.
0: Òro.
1: Gbogbo tòró.
0: A máa wá sí Ìlẹ́ṣà.
1: Ọ̀fà.
0: Àti tọ̀fà.
1: Ẹ̀dìdé.
0: A máa gba mọ́tò sí Ìlẹ́ṣà
1: náà. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Ìlẹ́ṣà.
1: Ó yẹ sà.
0: Ní Ìsokùn.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Àti ní Roundabout.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Lọ́jọ́ mẹ́ta.
1: Lọ́jọ́ mẹ́ta ká.
0: Tó parí oṣù.
1: Tó bá parí oṣù yìí.
0: Ó máa lágbára.
1: Ó máa lé.
0: 29.
1: 29.
0: 30.
1: 30.
0: And 31.
1: And 31.
0: 3 days.
1: 3 days ni o.
0: 72 hours.
1: Ọjọ́ mẹ́ta gbáko.
0: Ẹ máa fi wà níwájú Olúwa.
1: Ó jẹ́ wà níwájú Olúwa rẹ.
0: Mọ́tò tó bá gbé yín wá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Náà ni ó da yín padà.
1: Confirm ni o.
0: Èna yẹ́lí kọ́mọ́. Èmi ni kò dọ̀la.
1: Orúkọ Jésù.
0: Ogun ayé rẹ̀ gbúdọ̀ ṣẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Sori wípé.
1: Bàbá mi o.
0: Kí ni àǹfààní àdúrà tó ń gbà?
1: Tó
0: ba ni eri
1: ti o ba se ri nbe
0: won ti yeye re
1: ti yeye re kiri o
0: gbo bo ti nlo
1: tabe se o
0: yan yin mu si o
1: o ko yin mu si o
0: won ti swe ko loju
1: to
0: ba lo send yo re
1: tabe se o
0: bi ke ba send owo bayi
1: ah yes sir
0: sa kan ti bayi won tu yin mu si o
1: yin mu le lori ni
0: won eni to nte yin je
1: kilo wa ka
0: oni yen ma nte yin ni
1: ah
0: eyin le send owo si
1: o ja ja ra re
0: won tu bu e pe se bi muslimi ni o
1: hey
0: o tu send owo si so
1: yen la yo lo ro
0: fi won le
1: tabe se o
0: eri re o pa won lekun laipe
1: beni beni beni
0: ase yori re
1: eh o
0: yo gbo mi je loju won laipe
1: oh yes sir
0: tori pe
1: eh o
0: won ma bi e pe
1: eh
0: jo mu wa de nbe
1: jo ti e ja je be
0: mo kede o Bayanu,
1: Jesus,
0: Mary Adua,
1: Jesus,
0: Bayanu Adua,
1: Jesus,
0: in the name of Jesus,
1: Amen.
0: Kumbasa me,
1: Kumbasa me,
0: you want the Erika,
1: Amen.

Authority. Ó wá jẹ́ kí wọ́n bá the brand moto lóríṣiríṣi. Ẹ̀yin olóṣìṣẹ́ iléeṣẹ́ lálá. Ẹ má bọ̀ Bọ́lá Print. Kájú ẹ̀ Bọ́lá Print gangan lóríṣiríṣi printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ńbẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphic design lọ́dọ̀ wa. Bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customization spread. Ẹ gbàgbé ẹ̀ ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Number 6 Sùúrù Lérè lẹ́yìn MTN office along ìdí ìrókò Sunwater ìpínlẹ̀ Ògùn láwà. Fẹ́kọ̀ọ́ rẹ̀ làyẹ̀ máa 08059327878 tàbí 08035161270 Bọ́lá Print Printing at the peak.

0: àwọn àgbà mọ́nímọ́ní wọ́n ní ebi kì í pààyàn kéèyàn sọ pọ́ ṣe ló kàn.
1: ṣe la ọjọ́ fe.
0: wọ́n ní ọ̀fun kì í gbẹ̀yàn kéèyàn sọ pé òun fẹ́ mọ́ moró.
1: ọjọ́ fe dé ilẹ̀ wá ṣe.
0: wọ́n ní bàrá bá ń ta ni a kì í fepo a kì í fata para.
2: bàlà lábàlà lè tó má lọ
3: mọ́.
0: àmì àtẹ̀yìn adolúborí fún tèmi.
2: bàlà lábàlà ni má lọ mọ́. mo ní lábàlà lábàlà lè tó.
0: èmi pẹ̀lú yín a ti jáwé olúborí fún tèmi o.
2: bọ́lá ọ̀rọ̀ ọjà ká jẹ́ o.
0: bóbìnrin múra tán gèlè ní borí gèlè ní lékè.
2: ní warawara kò ta ní wà.
0: bọ́kùnrin múra tán fìlàní borí fìlàní lékè.
2: lóòrùn pariwo lónìí.
0: bí omi bá pọ̀ títí bí epo bá bọ́ sórí ẹ̀ epo ní borí omi.
1: ọmọ ìlú ọ̀yẹ́.
2: ọmọ ìlú.
0: máa ń lọ mọ́ bolo tó lọ. ìṣèdè lọ́jọ́ ní fi ń wù mí ọmọ olúọdẹ.
1: irinkirindo.
0: akirikọ́gbọ́n ọmọ ojú ọlá pé.
2: ọmọ olúọ.
0: ìmọ̀ ń gbé mi níyì ọmọ ògún bì yìí.
1: ooo.
0: rí pẹ́ńpẹ́lẹ́ kọ́ọ̀gùn sí ìdí mọ́bìnrin ṣàfojúdi.
2: kò sí ìṣe.
0: àní ọlọ́dún mọdún ẹ̀ lọ́dún o.
2: ọ̀pẹ̀dá ọ̀pọ̀lọ.
0: ìṣú gbọ́jọ́ ọdún iṣu tánú oko. àgbàdo gbọ́jọ́ ọdún àgbàdo yọrù kẹ̀rẹ̀ lẹ́gàn.
1: àwùjọ fèrè ilẹ̀ wá ṣe.
2: àwùjọ tó ń ṣe ni o. àwùjọ tó ń ṣe ni o.
0: olúborí la já fún tèmi a borí nílé a borí lóko.
1: olùwọ̀dẹ́.
2: kọ́kọ́ sí.
0: àdúrà tí ìyá mi máa ń ṣe fún mi nìyẹn a ní mọ́ lọ mọ́ ọ jẹ́rí o.
2: kò fọ́ sí ìṣe yìí tán. wọ́n ti dé.
0: èmi o mo wá lọ sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n pé kí ni ìtumọ̀ tí ìyá èèyàn bá sọ pé èèyàn ò jorí.
1: àwùjọ fèdè ilẹ̀ wá ṣe.
2: àwùjọ tó ń ṣe ni o.
0: àṣé àgbàdo àgbáà ni.
2: ẹ jágbe lárugẹ o.
0: ìyá mi kì í ṣàdúrà méjì tó bá ti jí làárọ̀ ọmọ aládé ọmọ ọ̀kẹ́gẹ̀ ọmọ alẹ́rin lómi ọmọ asìnkìsìnkì ìyàwó kó kúpa yúko kó jò mọ́ rọ̀ ọmọ òrẹ́wà yáyá ẹ lọ.
1: lọ́dẹ.
0: àlàdé àárí ìyáyọ̀ àrí bàbá mú yan òpélé ọmọ ọ̀rọ̀ òfìkìkì ṣẹ̀pẹ́já létí ààyè a wá kì mí sílé ìyá ẹ̀ nídọ̀fin ìgbàna ṣáwó lórí ogún.
2: báwo ni mi bàbá ẹ tó já wa.
0: òpin orúkì wọn ni pé ọ jorí o ọ jorí.
2: tó o já wa sí i.
0: ó ṣe ìyá mi ọmọ akẹ́lóko kí ìkùngbọ́ ọmọ akẹ́lóko kí ìkùngbọ́ ọmọ kẹ̀rẹ̀kà tí ń mì lolo.
1: irinkirindo.
0: mo kí ìyá mi lẹ́gbẹ̀fà mo kí bàbá mi lẹ́gbẹ̀je.
1: irinkirindo.
0: ògúndélé ọmọ ẹlẹ́rù kan ọ̀bọ̀n aroko fọ́mọ jẹ.
1: kò fọ́ sí ìṣe.
0: ọmọ agatago rírì mọ bàbá lọ́tùn. bàbá mi ìlẹ́ ọmọ awòsínú ẹ̀rọ pèlè bọ́.
1: yorùbá ṣe.
0: bàbá mi ọmọ apagbẹ́tu fọ́bọ ọmọ apátìjòyè lọ́tọ̀.
1: ọ̀fẹ́dẹ́ ilẹ̀ wá ṣe.
2: ó dọ́.
0: bàbá mi la rí jẹ́ńjù bí àkàlà n ò rẹ́ni tó rí jẹ́ńjù bí òṣọ́ mo lú ọdẹ. ògúndélé ọmọ ògún bì yọ ọmọ aróhó tó òkú dáná.
2: mo lọ àwọn ti mi tirẹ bò.
0: inú mi dùn pé mo ní bàbá mo níyà.
2: iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: ẹ ṣe ọkú ìtọ́jú mi o.
2: àpolówó ọjà kò ta wàrà.
1: iṣẹ́ kò bọ́ ṣe ni.
2: iṣẹ́ kò bọ́ ṣe ni o. iṣẹ́ kò bọ́ ṣe ni o.
0: a sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí wọ́n bá bí nínú oṣù kẹwàá.
2: ṣéwọ̀n gbẹ.
0: tí àwọn onímọ̀ nínú ọskrópíò tí wọ́n ṣàlàyé wọn pé a bí wọn ní abẹ́ òrùlé libra.
2: a darí ètò níbi ayẹyẹ.
0: afẹ́fẹ́ tútù ni àkọlé orúkọ wọn nínú tá a bá fẹ́ ṣe àgbéyẹ̀wò ìràwọ̀ afẹ́fẹ́ tútù ni wọ́n mú wálé ayé ọmọ libra.
1: iṣẹ́ kò bọ́ ṣe ni. irinkirindo.
2: irinkirindo. ọmọ olóòdì.
0: orí ètò yìí là á ti máa ń sọ̀rọ̀ nípa ẹranko lókè ẹ̀gàn nínú omi nínú ilé àtàwọn kòkòrò tá a jọ ń gbé tó lè ṣèyàn léṣe àtàwọn kòkòrò tó jẹ́ pé kò lè ṣèyàn léṣe.
1: ọ̀fẹ́dẹ́ yorùbá ṣe.
0: a ti mú ìtàn wá lọ́pọ̀lọpọ̀ lórí ètò yìí.
1: ilẹ̀ wá ṣe.
0: àwa náà já sọ̀tàn ara wa. bóyá àníré èèyàn sọ̀tàn wa bá a bá lọ tán. a gbà pé kì í ṣe ní o kì í sọ̀la kì í sọdún tó ń bọ̀. a sì pẹ́ torí ààjì ìwọ̀.
2: lábala ni má lọ mọ́. mo ní lábala lábala lè tó kókó ṣe é.
0: mo bèrè lọ́wọ́ bàbá mi olúọdẹ aríjẹ́ńjù bí àkàlà.
2: ọ̀rọ̀ ọjà ká jẹ́ wọ̀.
0: adébáyò olúọdẹ ti gbogbo ìlú akíntola akínfọlárìn ní òdìgbò local government. nigba aye baba mo ni baba o wu mi kin dagba bi ti ogbon wo la nlo ta fi ndagba
1: ni meri to
0: ewe wo la mo nje obe wo la nje ta fi ndagba baba ni ewe ta nje ta fi ndagba ogun ta nje ta fi ndagba
1: ni meri to
0: ologun ta nje ta fi ndagba o ni be ni ewe ta nje ta fi ndagba ati lubulubo oju olo ta mo nlo ta fi ndagba opolopo ogun o ma so ni de niyan
1: ajo tun se ni o ajo tun se ni o
0: baba ni pada wa lojo mi pada wa lojo mi ojo oni kin pada wa baba pada wa lotun la pada wa lotun la egba woni ki wa owo iro la bi owo san abi owuro oni kuku loko in olodo ibi to ba mi na ni ko si gba to ba wa ko da bo wa lago kan oru kan leku o ba mi lokunrin
1: ajo to se ni o
0: mo ba de ojo keta adura kile ojo keta o mo kile ojo keta o mo ni pe mo fe lo ri gba siri ta fi ndagba
1: omo
0: wa dodo baba mo nbo mo ba baba ra nkan mo mo nkan ti baba mi nje mo ba ra dani mo gododo baba baba lo se o ma se fun e je o ma se fun e je nkan to sele ni pe nkan ta ti o ba je pe nkan to fe gba bayi odidi osu ma ti ma ran eyan si e o ni wa ojo kan si nbo to fe ri mi to ni ri mi o oja ma wa bon baba mo binu ise na ni baba ni nkan ta nje ta fi ndagba oni ko so ogun tan fi ndagba o la mo wa oni baba o si ko ohun o la mo ohun o se o oni ninu eni to lojo lori mo ni mo wa bayi o mo tin kanle ku 120 oni be ni nkan ti mo mo to we to le je ke eyan dagba ni pe iwo sa mo jewo iwo mo dale to ba ti dale to jewo ko si nkan to ni ke eyan mo lu gbogbo ojo to lo nko fun lato de orun mo ba bo se nku le mo ba lo ri ba mama oni mai mai iye mama wa mama agba grandma mama se ti ri pe nkan ti baba tun se bayi o mo ni ko ko mi kan ko ko mi kan mama o de ngboro sinu mama ba di do ba lo re baba ngo kin omo e bere to fun kino de kene baba o de ni soro baba kino se omo yin
1: ise ko fun si
0: baba mi oni kino so omo yin iya mama mama oni mai mai oni ko nbi mama ko lodo e
1: ko fun si ni
0: baba ba tun ni ko si nkan kan ti won fi ndagba oni teyin o ba ti jewo teyin o ba ti jewo to de dale wa dagba fokan bale
1: opo ise opolo apala ni se la ojo
0: iwo wa lara nkan ti ki je ke eyan dale iwo wa lara nkan ti ki je ke eyan darugbo bo si darugbo to njewo to ndale arugbo pipon ni
1: le to ma lo
0: agba igbona le eyan nda ba ba ndale
2: apala ni ma lo mo mo ni labala labala le to popo se
0: o baba oni oda bo se jenu o awon kan kan to lagbara ju ninu ile dida ibalopo lo lagbara ju o iyawo aburo mo ba won gaya o iyawo egbon gan ko da egbon to wa laye to n ba ni iyawo won lajosepo mo gbianju e wo mo gbianju e wo mo ro pe ko ri e o ori e ori e eru le ma ba ati sale eje tori pe o ni nkan agba lowo eru le ma ba ati pe sakiyesi tori pe onise nji die lowo omo ran tin fun ra so fun ku awon aloko aso fun o le mo le soro sugbon inu e o dun mo dan wo mo dan wo mo dan wo ara o dale ara ewo ti ki je ke eyan dagba bo ba wa dagba ti tori pe omewe omegbo ko si idunnu fun eni tin dale lojo ale ọlọdun modun e lọdun isu gbọjọ isu gbọjọ odun isu tanu oko agbado gbọjọ odun agbado yoru kerelegan
1: se la ojo tede
0: a soro nipa awon mo tan ba bi ninu osu kewa a
1: ojo tede ile wa se
2: a ojo tun se ni o a ojo tun se ni o
0: a soro nipa awon mo tan bi ninu osu kewa ni eni ni agbara olohun oba eto ti bere eto ti bere eto ti bere ma lo mo lo de ogun bi yi ti ile tan ayigbaju ekiti kwara

0: ọjọ́òbí ọjọ́òbí
1: lọ́jọ́ níbi rẹ̀ kọrí ọpẹ́ o.
0: Gbogbo ọmọ tá a bá bí nínú oṣù kẹwàá mo kí yín o pa ẹkú ọdún.
1: Ẹ̀mí rẹ̀ tó ṣe ni.
0: Àwọn ọmọ inú oṣù kẹwàá ẹ̀yin tẹ́ ẹ bá ní wọn lé ẹ máa gbọ́ o.
1: Bóyá bẹ̀rẹ̀ jọ.
0: Kì í ṣe pé wọ́n ní àfojúdi o, ọ̀rọ̀ kì í jọ wọ́n lójú. Àwọn ọmọ inú oṣù kẹwàá ọ̀rọ̀ kì í jọ wọ́n lójú, ọ̀rọ̀ kì í sí, ọ̀rọ̀ sì máa ń pẹ́ nínú wọn. Ọ̀rọ̀ tiẹ̀ ń tán nínú wọn. Wọ́n sì máa ń rántí ọ̀rọ̀. Ọmọ inú oṣù kẹwàá wọn ò mọ bá ṣe ń béèrè èèyàn. Wọ́n ń dédé tọrọ báárà ságbe. Àwọn ọmọ inú oṣù kẹwàá ọlọ́pọlọ ni wọ́n o, bẹ́ẹ̀ bá ṣẹ̀ wọ́n ẹrógo o.

nínú ara wọn. Ọmọ inú oṣù kẹwàá kì í ka táìmù sí o pé ẹja pàdé nínú yago báyìí àwọn ni wọn náà dédé wọn sábà máa ń pẹ́ débẹ̀. Bí wọn ò sì pẹ́ débẹ̀ wọn ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn á rí pé gbogbo èèyàn ti débẹ̀ káwọn tó wá. Ọmọ inú oṣù kẹwàá wọn ò ní táìmù fara wọn débi pé wọn ò ní táìmù fún èèyàn. Ẹ̀yin ìyàwó wọn ẹ mọ̀ mọ́ fi gbogbo ara bá wọn jà mọ́. Bó bá rọ́mọ inú oṣù kẹwàá lẹ́gbẹ́ ẹ̀ lọ́bìnrin ní tilé kejì pé bó ni wá ẹ̀. Wọ́n a máa kìdí mọ́nú ilé wọn ò mọ bọ́n ṣe ń wá àyàn.

0: Àwọn ọmọ Libra, àwọn ọmọ Nibra, ọmọ inú oṣù kẹwàá.
1: Ọmọ lọ́jọ́.
0: Wọ́n máa ń fẹ́ràn ọmọ wọn dáadáa, wọn ò sì máa ń fìyàwó wọn pa mí dìn. Àwọn ọmọ inú oṣù kẹwàá, bí wọ́n ṣe dáa tó láyé, kò lóòkà. Àmọ́ àwọn ẹ̀yìn nídáríjì, wọn ẹ̀yìn nídáríjì. Tó bá lọ ṣẹ̀wọ̀n pẹ́rẹ́, wọn ò ní nídáríjì o. Wọn ẹ̀yìn nídáríjì. Ìdínú wọn débi ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n máa ka ìwọ̀ sí, wọ́n débi ìwọ̀ wọn pé àwọn ò fẹ́ nǹkan báyìí. Rí wípé ò bá wọn fẹ́. Ọmọ inú oṣù kẹwàá Libra. Ọlọ́run ò ṣe mo dúpẹ́ wọn ò ṣiṣẹ́ oníṣẹ́. Iṣẹ́ ibi tí wọ́n bá ti ń pààyàn lẹ́rìn-ín kan ṣàwàdà kan ṣe nǹkan kan pó lọ́mọ inú oṣù kẹwàá nínú ilé gan. Ìgbà tó bá wọnú ilé wà á gbà pé èèyàn wọlé bí ó bá sì jáde náà wà á ti gbà pé èèyàn jáde. Àwọn ará àdúgbò wọn mọ̀ wípé ọmọ wọlé bí ó bá jáde àwọn ará àdúgbò wọn á mọ̀ pé kò sí ní àdúgbò. Ọmọ inú oṣù kẹwàá àbùdá wọn dáadáa. Ọmọ inú oṣù kẹwàá wọ́n sábà máa ń rí ìjákulẹ̀ lórí obìnrin. Obìnrin wọn náà kì í dédé ka ọ̀rọ̀ ọkùnrin sí. Pó jẹ́ ọmọ inú oṣù kẹwàá ọjọ́kùnrin nínú oṣù kẹwàá ó pàtàn rárá wàá pàtàn aburú kan lórí obìnrin sí ẹ. Kò síbi ìtaburú obìnrin ṣe lè pọ̀ tó lára ọmọ ọkùnrin inú oṣù kẹwàá Libra kì í jọ wọ́n lójú torí wọ́n ní àìsíkí obìnrin dáadáa. Ọ̀rẹ́ wọn bá ṣe mẹ́wàá lóòótọ́ wọn ìkọ́ rẹ̀ àmọ́ tọ̀rẹ́ wọn bá ṣe bíi márùn-ún tó ń pè wọ́n lóòjọ́ obìnrin á jẹ́ mẹ́rin ọkùnrin á ṣẹyọ kan. Má ń lọ mọ́ ọmọ ọlọ́dẹ Ògúnbíyí tìlú ẹ̀ta ayé gbajú. Rí pẹ́npẹ́lẹ́ kóògùn sí ìdí mọ́bìnrin ṣàfojúdi. Má ń lọ mọ́ mo ká lára mo kájèrò mo kóyún nú mo kà sẹ́ẹ̀dì.

0: ìyá mi. Pẹ̀lú àwọn bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín o nìkan bí 50 ọdún ó dín díẹ̀ sẹ́yìn.
1: Tí wọ́n ń ṣe ọ́ láyé mọ́.
0: A bí ẹnìkan tó ń pè ní Adéyẹmí Rótìmí Málọmọ.
1: Wà láyé.
0: Ọmọ Ògún bìyí.
1: Ṣù tí a bí mi màmá.
0: Ṣé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́ eléyìí ó lọ ni àbí ò ní lọ.
1: Ìtọ́pẹ́ o àyà fi kí.
0: Àbí ṣé bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ni ó tún ṣe ni. Kò ṣe bẹ́ẹ̀ mọ́ o, má lọ́mọ́ ò lọ́mọ́, má lọ́mọ́ dúró. Ní gbogbo ọjọ́ kẹwàá, oṣù kẹwàá.
1: Ṣé bẹ́yìn ló ń da àkùkọ tó bá yá.
0: Àti ẹ̀ ti ń kọ káàkiri gbogbo àgbálá ayé báyìí.
1: Ń dàgbà o.
0: Tá a bá ń dákọ rédíò sítéṣàn tá a ti ń ṣètò, ó ti ń lọ sí bíi 11. Ṣé mọ̀ pé ó ti pọ̀ bá ó yẹ kó ti di 12 láti kan bí oṣù bíi 3 sẹ́yìn. Ìkan wà tán ti ń pè wá àmọ́ kò sáyè ni kì í ṣe pé mo fi ṣègbéraga o.
1: Mo máa jùbà o. A ní.
0: Àti tún múṣẹ́ mi papọ̀ mọ́ṣẹ́ tá a tún ń ṣe.
1: A ló ní o.
0: Bó o pè mí lẹ́MC báyìí bó o bá gara dáadáa ìyẹn ní wá.

jẹ́ èmi ṣòro mọ̀ púpọ̀ ju èmi gan tí mi ò ní tí mi ò èmi gan tí mi ò mọ èèyàn kan láàárọ̀ olóòtí ẹ̀ mọ lọ́kọ̀ tí ń wà bí ẹ bá mọ lọ́kọ̀ tí ń wà mi ó ṣeé ṣe kẹ́ẹ̀ ti lọ rí fọ́bọ́rí ìsìn ọkọ̀ kí wọ́n tọ̀ lásídẹ̀ǹtì káwo lọ. ọjọ́ kẹwàá oṣù kẹwàá lọ́jọ́ òbí mi. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá ń yọ̀ ẹ bá ń dunnú o. àwọn èèyàn nìkan kọ́ ní sọjọ́ òbí. ẹ rí láti bí oṣù bíi mélòó sẹ́yìn àárí ẹyẹ kan tá ń pè ní àṣà. àṣà dúdú tí ń fò lójú ọ̀run ni òun náà ń sọjọ́ òbí. ẹ rí pé láti bí àkókò yìí lọ báyìí a lè rí ẹyẹ kan tó ń pè ní olókoṣẹ́ abara fínfín. olókoṣẹ́ ó ti lọ bàrà òun náà ti lọ rí pàwọ̀dà.

òun ló fà á tí mo fi sọ yí pé ọlọ́dún mọdún ẹ̀ lọ́dún iṣu gbọ́jọ́ ọdún iṣu tanú oko àgbàdo gbọ́jọ́ ọdún àgbàdo yọ̀rù kẹrẹ̀lẹ́ gan. Ẹ mọ̀ n bínú ẹ̀yin tẹ́ ẹ ti ń rí post tẹ́ ẹ ti ń bèrè pé nbo ni pati wa nbo ni pati wa mi ì ń ṣe pati ẹ má bínú nǹkan tẹ́ ẹ kàn lè ṣe lọ́jọ́ náà torí ẹ bá ń bèrè pé bóyá ẹ lè rí mi àti rí mi lọ́jọ́ Bible day mi máa ń ṣe díẹ̀ ẹ kàn bá mi gbàdúrà ẹ̀mí gígùn náà la tọrọ bẹ́ẹ̀ sì fún un lówó n ó gbà àmọ́ àdúrà yẹn ló ṣe pàtàkì ló ṣe kókó ká mọ̀ rogun àìsàn tí ò ní jẹ́ kẹ́ ẹ gbádùn mi pẹ́ àìsàn tí ò ní jẹ́ kí àwọn òbí mi gbádùn mi pẹ́ tí ò ní jẹ́ káwọn ìyàwó mi gbádùn mi pẹ́ tí ò ní jẹ́ káwọn ọmọ mi gbádùn mi pẹ́ àìsàn ń bà mí lẹ́rù púpọ̀ jù eléríi ibú ni síkínẹ́ẹ̀sì.

0: àwọn àgbà wọ́n ní kì í yẹ èèyàn títí kílẹ̀ mọ́ sùúrù. Ìdẹ̀ yẹ èèyàn títí kílẹ̀ mọ́ mọ́.
1: Èyí
0: tí ń lọlé máa ń lọmọ ọmọ ọlọ́dẹ Ògúnbí yìí. Àyàdì tìlú ọ̀rẹ́ bẹ̀rẹ̀ tí tá a bá ṣe sẹ́ká lọ́dọ̀ yín. Ó ti ẹ̀ jẹ́rìí bàbá. Àwọn àbáláyé ọdẹ mo jẹ́rìí wọn dandan nìkan sẹlẹ̀bírèétì ẹ̀. Kábíyèsí ìlú Fẹ́mi Lóyè lápèrè ọba tìlú Òfosùn oníṣẹ́ rẹ̀ bàbá oníkọ̀ọ́rẹ́ oníṣẹ́ rẹ̀ ọba tìlú Òfosùn. Ọba Olúmọ̀káyé bàbá kẹ́pẹ́ lápèrè. Bàbá tó kọ́kọ́ bírèkì rẹ́kọ̀ọ̀dù kan nù fún mi wọn àwọn ọlọ́n kọ́kọ́ fún mi lólo tán pè mí tán fún mi lówó tó tóbi jù látọjọ́ tán ti bí mi. Kábíyèsí ara pápá là ń bẹ́ tubi gìjàgìjà là ń bẹ́kùn ara fi ń dán tirife ìta gbangba là ń béwé ajílé kege. Bàbá ṣètò tán n ó yọjú sí kábíyèsí. Bàbá ọba Olúmọ̀káyé ìlú Fẹ́mi Lóyè lápèrè. Oníkọ̀ọ́rẹ́ oníṣẹ́rẹ́ tìlú Òfosùn. Mo kí gbogbo ẹ̀yin tí kíkì mi tọ́ sí pátápátá láìṣẹ́kù kankan. Ọ̀rẹ́ mi Ṣẹ́sí Global ní gbogbo ìlú ọ̀rẹ́ pátápátá o ṣé o bàbá Ayọ̀ bí gbogbo ẹ̀yin ò tiẹ̀ àmọ́ tiẹ̀ jẹ́rìí ẹ̀gbọ́n mi náà dáadáa. Áṣírù èèmọ̀ ọlọ́kọ̀ọ́lẹ̀ ọmọ bíbí Ìbàdàn tó ń fi ìkòròdú ṣe bùgbé. Bàbá Áṣírù ẹ kú ọjọ́ mẹ́ta o, a kú ọjọ́ òbí jẹ́nẹ́rálì. Áṣírù ọlọ́kọ̀. Gbogbo ìkànnì tí mo ti ń ṣètò pátápátá mo kí yín bẹ́ẹ̀ ṣe fàyè gbà mí. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo mọ̀ lóore. Ẹ fẹ́ bùn lówó, ẹ fẹ́ pè mí pé ẹ kú ọjọ́ òbí. 08163358351 08163658385 ó náà lẹ́ẹ̀mọ́ pè mí sí fún ní WhatsApp number mi náà nù. Ẹ ṣé o, àṣẹ ìṣàmọ́dún, àṣàmọ́dún ṣẹ̀mí.

0: ìjọba tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa jáun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpò òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa da ta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obì, mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn egbò ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo.

0: ìsìnrú yẹn kò lè wípé àmú wọn sìnrú ní àsẹ̀pá ọ̀gá sọpẹ́ yorùkọ́. mi kúrò mẹ.
1: Ẹ yọ orúkọ mi kúrò mẹ.
0: Mi ò sí ìṣìrú àṣìpá.
1: Mi ò sí ìṣìrú àṣìpá.
0: Àwọn mi ò lẹ́sẹ̀ rúpa.
1: Àwọn mi ò lẹ́sẹ̀ rúpa.
0: Aláṣẹ rú mọ́.
1: Aláṣẹ rú mọ́.
0: Kàdó ṣàbí ní bẹ̀rẹ̀. Sọ ọmọ ẹrú tó ń ṣe.
1: Àbẹ̀ṣẹ́ ọlọ́run.
0: Ẹrú ègún ilé bàbá rẹ. Ẹrú ègún ilé bàbá rẹ.
1: Àbẹ̀ṣẹ́ ọlọ́run.
0: Ẹ̀ṣà.
1: Bàbá mi o.
0: Bàbá ńlá bàbá rẹ.
1: Ó yẹ̀ṣà.
0: Àwọn ló ń jẹ̀bi.
1: Àbẹ̀ṣẹ́ o.
0: Ẹ̀wọ̀ arákùnrin tó fẹ́ jọba.
1: Ó yẹ̀ṣà.
0: Ó fẹ́ jọba.
1: Ó fẹ́ jọba.
0: Wọ́n wá àwọn tó fẹ́ fi jọba.
1: Ó yẹ̀ṣà.
0: Wọ́n ní kò sí àpẹẹrẹ ọba lára rẹ̀.
1: Àbẹ̀ṣẹ́ o.
0: Ẹ̀ṣà.
1: Bàbá mi o.
0: Wọ́n ní ó ní màá jẹ dandan. Wọ́n wá ní kí ni kó ṣe.
1: Ayérayé o.
0: Ó ní òun ó fi ògo.
1: Kábíyèsí o.
0: Àwọn ọmọ tó ń bí.
1: Adébáyé.
0: Òun ó fi gbà dé.
1: Ògo ọmọ tó bí.
0: Wọ́n wá ní ọmọ mélòó ló bí.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ó lè ń bí ọmọ mẹ́rin. Babaláwo wọ́n wo ògo àwọn márùn-ún.
1: Ó yẹ sà.
0: Wọ́n wá rí wípé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Márùn-ún yẹ ò tó.
1: Kábíyèsí o.
0: Gbígbé.
1: Kò
0: tó jọba yẹn. Kò tó jọba yẹn. Kò
1: tó
0: jọba yẹn. Yẹ ògo èèyàn 21
1: kábíyèsí o
0: káló bímọ tó 21
1: yẹsà
0: wọn ló lè lo ògo wọn
1: ayérayé o
0: ó wá lókè ẹ bá mi lo tàwọn márùn tó wà nílẹ
1: kábíyèsí o
0: àti ti ìran méje mi
1: tí ò tí ìdáyé
0: tí ò tí ìdáyé
1: dáríwáyé ọlọ́run
0: ó wá ní
1: ayayayayayá
0: táwọn yẹn bá dáyé gan ó ní ṣe bóun lòun sáré tó ń báyìí
1: kábíyèsí o
0: tán bá ń dáyé
1: àwọn
0: náà máa sáré tiwọn
1: dáríwáyé
0: o ọ̀ orí mi jẹ́ dẹ́.
1: Orí mi jẹ́ dẹ́.
0: Lábẹ́ ègún ilé.

0: 19
1: ni mo rí mẹ́.
0: Ayọ̀rọ̀
1: yóò. Mo sọ fún pé.
0: Yes sir.
1: Gbèrè tó máa bá pàdé.
0: Kábíyèsí o.
1: Lórí àkìtẹ̀.
0: Ẹ o.
1: Ẹlẹ́ tó ń last.
0: Yes sir.
1: Kò fún ní owó.
0: Àdániwá yóò.
1: Gbogbo owó ti ń bẹ lágbo rẹ̀.
0: Kábíyèsí o.
1: Kò kò fún wèrè yẹn.
0: Ó yọ̀ dá fún o.
1: Ọgbà.
0: Bàbá mi o.
1: Lọ́gẹ́ tó ṣe.
0: Ó yẹ sà.
1: Ọkùnrin tí mò ń sọ.
0: Ẹ o.
1: Ó ti bímọ
0: o. Kábíyèsí o.
1: Ọmọ ó bí ìbejì.
0: Yes sir.
1: Méjèèjì.
0: Ẹ o.
1: Mo sì ń pè é.
0: Ẹ o.
1: Ọmọ méjèèjì wà o.
0: Yes sir.
1: Ìyàwó rẹ̀ tún ti wà nínú oyún o.
0: Kábíyèsí o ṣe o.
1: Ìtọ́ni.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ló máa ń mú kógun tètè ṣe.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ó lè gbàdúrà.
0: Kábíyèsí o.
1: Fún 30 years.
0: Ẹ o.
1: Kò má bọ̀.
0: Kò fà.
1: Ṣùgbọ́n.
0: Yes sir.
1: Tí wọ́n ní bá sọ̀rọ̀.
0: Bọ́ bá ti sọ̀rọ̀.
1: Wà á dẹ̀ bọ̀. Ọ̀gá.
0: Bá mi o.
1: Mo ti sọ̀rọ̀.
0: Ọ̀rẹ́sà.
1: Olúwa wípé.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kẹ kú ilé ọgbọ́.
0: Kẹ gbọ́.
1: Kọ fún toko.
0: Kọ sọ fún toko.
1: Gbogbo àyàn fi Ọlọ́run.
0: Ó yẹ sà.
1: Àtọmọdé àtàgbà.
0: Àtàgbàlagbà.
1: Àti ọ̀dọ́.
0: Ẹ o.
1: Àti arúgbó.
0: Àtọkùnrin àtọbìnrin.
1: 1920. Lọ sẹ́ndì ẹ̀.
0: Ọjọ́ lọ ṣe o.
1: Tí ẹ bọ.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Orí ìpè yìí.
0: Ó yẹ sà.
1: Bàbá mi wípé.
0: Àdániwá yóò.
1: Lọ sẹ́.
0: Lọ ṣe o.
1: Hey!
0: Oh yes sir.
1: 920. So what in inu osu?
0: Kábíyèsí o.
1: Kẹwa.
0: Osu kẹwa yi.
1: Gbogbo onibara to ba nba pade.
0: Oh yes sir.
1: Lọ bá mi ṣe 2020 naira.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: 20 kini mo gbe.
0: 2020 naira.
1: Lọ́nà 31.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Jẹ́ kó wà lọ́wọ́ ẹ̀.
0: Lọ́nà 31.
1: 20 naira.
0: 20 naira.
1: Kems 31.
0: Yes sir.
1: Lọ ṣe.
0: Lọ ṣe o.
1: Kó wà lọ́wọ́ ẹ̀.
0: Kó ma wà lọ́wọ́ rẹ̀.
1: Àbí green white green kọ́ ni.
0: Bẹ́ẹ̀ni sọ. Owó
1: ẹni ni flag Nàìjíríà. Flag òmìnira.
0: Oh yes sir.
1: O ya lọ wa.
0: O jẹ lọ ṣe o.
1: 20 naira.
0: 20 naira.
1: Lọ́nà 31.
0: 31.
1: Tó bá ti wa.
0: Kábíyèsí o.
1: Ọ̀gá.
0: Bàbá mi o.
1: Ní gbogbo oṣù yìí.
0: Oh yes sir.
1: Onibara tó bá rí.
0: Ẹ o.
1: Ọ̀gá.
0: Yes sir.
1: Máa fún wọn ní 20 naira.
0: Ayọ̀rọ̀ yọ lọ́rùn.
1: Mẹ́ta mẹ́ta.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Mélòó mo gbé.
0: Mẹ́ta mẹ́ta.
1: 20 naira.
0: Yes sir.
1: Mẹ́ta mẹ́ta.
0: Mẹ́ta mẹ́ta ni o.
1: 20 naira mẹ́ta.
0: Ẹ o.
1: Onibara kan.
0: Kọ̀ọ̀kan.
1: Gbogbo ẹni máa.